0: Òun ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ iná rere sí ènìyàn. Ọmọdé àti àgbà ta tún jọrí ojúmọ́ tòní. Mo kí Ọlọ́run kú iṣẹ́ nínú ayé yín. Mo kí ọba, mo kí ìjòyè, mo kí gbogbo ọ̀tọ̀kùlúùlú. Ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Mo gbàdúà lórúkọ Olúwa, ẹ ò ní gbèrè tìyí. Lórúkọ Olúwa, ẹ ò ní sẹ̀sí. Mo kí gbogbo ẹni tó ń gbọ́n mi níbi gbogbo tẹ́ ẹ bá wà. Mo kí ènìyàn gbogbo, mo kí oyún inú, mo kí àṣẹ. Mo gbàdúà gbogbo yín pátá, a ò ní pàdánù rẹ̀. Gbogbo wàhálà wa láyé yìí lórúkọ Jésù kò ní já sásán. Ẹni tó ń sàmí, mo béèrè ojúrere, àánú àti ìrànlọ́wọ́ tó ò lè jẹ tán, ó yá kó jáde sí o. Mo béèrè ọwọ́ Olúwa, ó yá kó kan ayé rẹ. Ọwọ́ ìrànlọ́wọ́, ó yá kó kan ọ́. Ọwọ́ ìgbéga, ó yá kó kan ọ́. Gbogbo ẹni tó bá ń lépa rẹ lọ́nà kan àbọ́nà mìíràn, irú ẹni bẹ́ẹ̀ yóò ṣera rẹ̀. Ẹ bá fẹ́ pa ọ́ lára lọ́nà kan àbọ́nà mìíràn, irú ẹni bẹ́ẹ̀ yóò ṣera rẹ̀. Ojú ò ní tí ọ, àìsàn kò ní dé ọmọ rẹ̀, bẹ́ẹ̀ ló máa rí. Matthew sọ pé èmi ò fa àìsàn, àìsàn ò ní dè mí mọ́lẹ̀, àtẹ̀mí àtọmọ, èmi ò fa àìsàn lóṣù tí mo wà yìí. Àìsàn máa sá fún mi, àìsàn fi ara mi sílẹ̀ lóṣù yìí. Èmi ò fa àìsàn lórúkọ bàbá, èmi ò fa àìsàn lórúkọ ọtọmọ, èmi ò fa àìsàn lórúkọ tẹ̀mọ́. Lóṣù kẹfà, èmi ò fa àìsàn. Ọwọ́ Ọlọ́run wò mí sàn, agbára Ọlọ́run wò mí sàn, ẹ̀jẹ̀ Jésù wò mí sàn. Lóṣù yìí ibi wàhálà, ìdààmú àti ẹkún kìí ṣe tèmi. Lóṣù yìí èmi ò ra ànúgbà, bẹ́ẹ̀ ló máa rí. Ẹnìkan wà tó ti ń wóyún ti pẹ́, Olúwa lóṣù yìí la dá ọ lóhùn. Olúwa lóṣù yìí la dá ọ lóhùn. Olúwa lóṣù yìí la dá ọ lóhùn. Wọ́n ní tó o bá ṣe tán ọ̀ka Psalm 126, kò ka sínú omi. Ọ̀ka 127, kò ka sínú omi. 128, wọ́n láwọn ó sì dáhùn rẹ̀. Ọlọ́run sọ pé òun ti ṣe, wọ́n kà ní kí n sọ fún ọ pé kó o má bínú, torí pé ìbínú ń ba oyún jẹ́ lára rẹ̀. Mo gbàdúà o máa lọ́jọ́ ayọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn nìkan fi àná ti ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Matthew, láti bí ọjọ́ mẹ́ta à ń sọ nípa orí àbí bẹ́ẹ̀ kọ́. O ní láàárọ̀ Thursday, bàbá ti pọ̀ studio, a máa bọ́ sí challenge, a wà máa ṣiṣẹ́ lórí orí wa. Wọ́n wá máa gbọ́ o, orí tí mò ń sọ nípa rẹ̀, Isaiah 1:5, ó ní gbogbo orí ló ń ṣàìsàn, gbogbo ọkàn sì dákú. Sọ wá rí ìwé Jeremiah 17:14, ó wá sọ pé wò mí sàn, Olúwa, èmi ó sàn, gbà mí là, èmi ó là. Ìyẹn ni pé nítòótọ́ ni gbogbo orí ń ṣàìsàn o, ṣùgbọ́n wá wo èmi sàn. Ta ló sàn mí? Ayérayé wo ọ sàn báyìí? Láàárọ̀ ìbàbá mi wo ọ sàn? Matthew, tí orí èèyàn bá ń ṣàìsàn, máa wo nǹkan sàn, gbogbo nǹkan ó máa ṣe ní òfin. Matthew, bí orí bá ń ṣàìsàn, gbogbo nǹkan ló máa ṣe lóòfin. Wọn kì í kírú ẹni bẹ́ẹ̀ kú oríire. Wọn lè congratulate wáyì orí ẹ̀ ṣàìsàn. O máa rí torí bá ṣàìsàn, wedding ó máa ṣe lóòfin. Ẹ kàkà kó ṣe wedding, orí ń ṣe lọ́wọ́, omi ń ṣe wedding. Number 2, borí bá ń ṣàìsàn, tó bá fẹ́ travel out, ẹ sà, ìwọ wo ọjọ́ tí orí adé. to travel passport to lo wa lati UK o na lo nlo pada lo order the airport ke mo so fun mo lori record yi lati airport o wa n pariwo o n pe mi baba wahala wa o mo ni wahala ke lo wa se bi mo ti ni ko duro ka pari ibade mi ko to ma lo e won wa lori record dan ori e lo wa nbe ori e lo wa nbe o de pada sibe the same canter ti a ti so pori record ke won tun so won lori e na nitori pe ma je mo olorun o nbe pelu mo gbadua ibi tori tin yo elenu ori e gba wo san bayi o san ori e gba wo san olori e gba wo san number 3 success in my death.
1: Yes, sir.
0: I say, you're in my death.
1: Yes, sir.
0: When it's all in your leno. Matthew, oh my God.
1: Yes, sir.
0: Konele say graduation.
1: Yes, sir.
0: Oh my lossile way. To banko ne
1: sas
0: yori. Yes, sir. And you're in your leno. Boba doja kale. Eski, sir.
1: Yes, sir.
0: And you ne bara. And ne mura wakati afere yi. That on beri.
1: Yes, sir.
0: No way le ye be. Ejo. Enye ti yi.
1: Yes, sir.
0: Ese ni juwe fwa. Ibi ati nta origina yi. Se feke yi wa.
1: Yes, sir.
0: Ibi oti ri yi.
1: Ibi
0: oti ri. Mo gbadua ori o ne ntako ori o ne ntako so pe ori o ne ntako
2: ori o ne ntako
0: mi mo ni so pe ori o ne ntako
2: mi
0: o le mo pataki ori ma gbo awon oro ti a so nipa ori ori la fi meran lawo ko le mo bo se se pataki to en teyan ba mo egun won ni to ri ti ese kini o to munu elekeji won ni ori la papo apa fo sasile eski sa ori se pataki ninu aye re elekeeta won ni aki binu ori ka wa fifila ka fi debate iyen ni pe ori se pataki ju ibade lo elekerin won ni ori eni ni ma ngbe alawo re ko ni agbe eko ni ori eni ni ma je keyan pade eyan rere loruko jesus o pade eyan rere elekarun won ni olori ogun rogun ma ndoju ko elekefa o ni ori la fi da omo matthew
1: baba mi
0: ta ba ti yo ori ku onu
1: eyan
0: ale da mama
1: ko sese
0: mo gbadua ori o ne ba oja ori o ne ba oja ori o ne ba oja idi ni yi tori re ba wa wa important number 1 to gbodo ma gbe ori re se matthew
1: baba
0: ma gbe ori re se abi adua
1: yes sir
0: ori re se kini mo pe
1: abi adua
0: so wa ri bo se ngbe sabi adua
1: yes sir
0: ke se gbogbo eyan lo lanfani ati fowo kan ori
1: re yes sir
0: e baba kan gbowo njo kan o lo fe gbadua fun o fe gbowo le owo wo ni se ta ori owo temi ori temi te fe gbowo le se ti bere lowo emi olori mo ti ni ka se kini o emi mo ni nkan mi o eyin le de lowo
1: yin
0: e ma impact nkan buruku sinu aye mi tori paye ti gan o ni bi adua e wa fe gbele lori bara e ma gbele lori matthew
1: baba mi
0: iwo lo le decide lati gbe ori re sibi to ba wo mo gbadua ori o ne ba oja o sami mo ni ori o ne ba oja ori o ne ba oja ori o ne ba oja tori e je gbadua meta yi adua na koko e pariwo I am a sope, iwe eleda mi. Oh, God, da won lohun. Nibi ti a ti nba oja. O ya so da dua. Ememima iwe eleda mi. Oh, God, ba won ja. Oh, God, da won lohun. Nibi ti won ti nba oja. Oh, God, da won lohun. Iwo ori mi. Oh, God, da won lohun. Nibi ti a ti nba oja. Jesu Oluwa wa.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Wa ri to ba ka numbers 22.
1: Yes sir.
0: Wa ka iwo ta Balamu ati Balaki.
1: Yes sir.
0: Ibi o tin pe ori omo Israeli. Abi be ko. Bi owo le ori re e pe oruko Jesu. Gbogbo bi o ba ti pe ori mi. Pe pe Oluwa ma da mo lohun. Ibi ki bi ti o ba se kini o.
2: Ma ti
0: pe pe Oluwa ma da mo lohun. Je ngbon adua re. Gbogbo obi ti a ba ti kori mi laye pepe oluwa ma da won lohun gbogbo obi a ba ti kori mi laye pepe oluwa ma da won lohun gbogbo obi a ba ti pe ori mi laye pepe oluwa ma da won lohun Jesu oluwa wa egbe leketa iwe eleda mi lana fun mi nibi ti o sona se kini mo pe o je ngbon adua re in the name of Jesus iwe eleda mi la ona fun mi nibi ti o sona lori fun Jesu o ya o lana fun mi In the name of Jesus, loud now for me. In the truth, the son, you will let that me. Loud now for me. In the truth, the son, loud now for me. In the truth, yes, Oluwa, egba elekerin yi.
1: Yes, sir.
0: E so fun Oluwa, wa ba ori re soro, wa ni ori mi, lo gbe nkan re se. Ori mi lo se kini mo. O ya je ngbon adura re. Aye kan ti mo wa yi. Iwo ori mi, lo gbe nkan re se. Logbe kanirese laye to wa ni iwo le da mi logbe kanirese o ya loruko Jesu logbe kanirese iwo ri mi logbe kanirese iwo le da mi Jesu Oluwa wa e wa gbe owo lori o wa so pe iwo le da mi ki le to mi o
2: ogbodo mi le
0: yes iwo le da mi eleda kele oladiran olulade ki le to mi o ogbodo mi le en gbo adura re
2: Fire.
0: Atoni atojo Sunday ni mama da ororo si ori awon eniyan fun ilo siwaju ati siri eri ti po nle gan gbogbo e ko la le ma so lori radio lati save life awon kan o gbadura pe yo dara fun won na ma bo sinu pade fi aye re fun Christi ya jo gbadura papo to ba de nu pade loni wa gboro Olorun a jo gbadura a de jo mu ileri se loruko Jesu ileri ose fun o so ni aro la mo ma wa ni egbeda ni church wa to wa ni egbeda ni ilu Eko ni water bus stop ni ilu Eko ni ago meje si ago mewa gbogbo yin patapata mo ba sure fun yin ma tun dororo le lori ke n to ma tese waju lagbara Olorun mo n lo si Jerusalem ni ojo keje osu kesan eje ajolo bo pa ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se famo bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu Jordani Oluwa ni dale yin lori ekeji ta ba ti jade inu Jordani Oluwa ni dale yin lori omi yen kan na ni Jesu fi se baptism a ma de okri oke kan ti an pe ni Sinai ba se n lo yi mo gbadura yo dara fun o je ka obi ri olo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abenikan to ti se olorere ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mororo meji lo yo dara fun phone number yi e pe tabi ke send message imi na fe lo Jerusalem won join mi mo group ti awon eyan wa yo dara fun ore ran lowo orore re o se be Jesu Oluwa wa phone number hello phone number 08 66 48 14 55 0806648 14 55 Yo da fun o ori ti e se Jesu Oluwa wa
2: amen.

0: Retirement shouldn't be uncertain. With Bathian Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
2: Ǹjẹ́ òun la àwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
3: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
2: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
1: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
1: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
4: Ṣade, kí ló dé sí lálẹ́ onídómi ṣàwákùnrin tábìlì rẹ báyìí?
5: Mo ń kó àwọn àkókò onídómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
4: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
5: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù onídómi, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
4: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò onídómi tèmi náà jọ.
6: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
7: Bíbí tágbò méjì bá ti ń fi wo lu wo gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rán tó láyà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sports tó ti gbàdàngbà ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná wojú ẹ̀. Níbi táwọn olùyànnànà ó ti jọmọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport.

bá pàṣẹ bí ọba pé ọdún mẹ́sàn-án tó ti bẹ̀rẹ̀ lórí rédíò lówùúrọ̀ kùtùkùtù lójoojúmọ́. Àlèlúyá, àlèlúyá, àlèlúyá. Apọ́sù Dr. Solomon Moses Oni Mustapha jẹ́ bí bá pàṣẹ bí ọba ni ọlọ́run fi ìran yìí hàn tí gbogbo ènìyàn wá ń tọ́. A dúpẹ́ pé ó pé ọdún mẹ́sàn-án báyìí tó ti bẹ̀rẹ̀. Bá pàṣẹ bí ọba ń dúpẹ́. Gbogbo oṣù kẹfà lọ́dọọdún báyìí la máa ń ṣèdúpẹ́ gbàdúrà ìyáyọ̀ lọ́lọ́kan òjọ̀kan. A dúpẹ́ pé láàrin ọdún mẹ́sàn-án yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àṣeyọrí ìgbédìde ayọ̀ ìdùnnú ló wà níbẹ̀. A dá gbogbo ògún padà sọ́dọ̀ Olúwa tó ń lo His Eminence Apostle Dr. SM Ògúnṣàfà JP bàbá ṣe bí ọba nínú ayé onípòtipò káàkiri àgbáyé. Ọlọ́run àwọn àgbà wòlíì tó mú wa tẹ̀síwájú ló máa gba

0: and Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data load. 737.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Flash FM 105.5.

0: pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: Sade, kí ló dé sí lálẹ́ ọ̀nì Dómìṣẹ́ ọkùnrin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò orin Dómìmí jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì Dómì, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Hello, Mrs. Martins.
6: Yes. Oh, Mrs. Johnson, how may I help you?
5: Junior's body temperature is high and he's complaining about headaches and body aches.
6: Not to worry. Get Brustin N Suspension.
5: Okay, ma. I'll call you back.
7: Brustin N Suspension for Children is a sweet tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
5: Hello, ma. Oh, Junior, stop that.
6: Is everything okay, Mrs. Johnson?
5: Yes, ma. Junior is fine now. In fact, Junior, sorry, ma. I'll call you back.
7: Brustin N Suspension for Children. Always stick the product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxay.
8: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúdú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásòpin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
9: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date.

0: bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kíra wa pé a tún kó ojúmọ́ a kó àmójúbà ara wa ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ bí n bá ní n bèrè báyìí pé kí n lo fẹ́ nǹkan kan ṣoṣo o náà ló gbọ́dọ̀ bèrè fún lásìkò yìí o kí ni n tó fẹ́ kọ́lọ́hún ṣe kí ni n tó fẹ́ kí ìjọba ó ṣe.
1: Ọlọ́run ni kó bá wa dá àwọn ọmọ wa padà
0: bóyá
1: ní kó lu àwọn ìjọba wa ni torí àmọ́ nǹkan tí a fẹ́ sọ tàbí tí a fẹ́ ṣe mọ́ àti rawọ́ ẹ̀bẹ̀ àti ṣe ìwọ́de àti ṣe ìfẹ̀hónúhàn àti ṣe gbogbo ẹ̀ ẹ̀rú dẹ̀ ń bà wá ẹ̀rú ń bà wá torí pé kí tún ni kí gbogbo ẹ̀ kó tún máa bọ̀ orí kó tún máa bọ̀ ọwọ́ torí wípé ó dàbí ẹni wípé àwọn èèyàn báyìí wọ́n ti ń súnkàn gírí díẹ̀ ẹ dákun àláfíà la fẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àsìkò tá a mọ̀ fi ọ̀rọ̀ ààbò ṣe òṣèlú kọ́lé léyìí ibi tó yẹ kí àwọn ìjọba wa ti bẹ̀rù ìyá ìròyìn pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lánàá nǹkan tí àwọn èèyàn ń kọ nígbà tí àwọn ọmọ orílẹ̀‐èdè bá ti bẹ̀rẹ̀ sí ní kọ wípé àwọn kan ló yẹ kán gbé àwọn kan kọ́ ló yẹ kán gbé ṣé èèyàn kankan lẹ́tọ̀ sí jíjí gbé ni ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn bá ti wá ń jáde láì ní ẹ̀rí ọkàn láì ní ìkáàánú mọ́
0: débi èèyàn
1: ó jẹ́ ibẹ̀ yẹn ó yẹ kí ẹ̀rù ó ba àwọn olórí wa kí àtúnṣe dẹ̀ bẹ̀rẹ̀
0: kíní kan ṣẹlẹ̀ lánàá ọmọ bíi mẹ́ta méjì báyìí wọ́n kiri lọ ni wọ́n bá jókòó bóyá wọ́n ń sinmi ń bẹ̀ ni bí wọ́n ṣe rán wa bíi méjì tàbí báyìí bí wọ́n sáré sáré ẹ jọ nítorí ọlọ ìgbà wo la dà báyìí
1: ẹrù ń bá àwọn ọmọ náà
0: ìgbà wo la rí báyìí
1: ṣé bẹ́yìn ṣe lọ ilé ẹ̀kọ́
0: nù orílẹ̀-èdè la wà tẹ́lẹ̀ náà ń
1: ṣé bẹ́yìn ṣe lọ nù
0: bẹ́ẹ̀ ni
1: ṣé bẹ́yìn ṣe lọ ilé ẹ̀kọ́ ẹ jẹ́ káwọn ọmọ yìí fi ìdùnnú tayọ̀tayọ̀ kàwé
0: bó
1: ṣe rí leléyìí
0: bẹ́ẹ̀ ni
1: gbogbo wa là ń rántí ìgbà ìwé wa tínú wa ń dùn tá à ń rí nǹkan tọ́ka sí
0: tárìnù
1: gbó dájú tí ò tí ò tẹ̀ tọ́wà bá gbábúlé
0: ó bà wá ń kọ́ ó bomi olómi mu wọ́n ẹ bá ń bọ̀ àti ṣe sun òkó kò jiná wọ́n mú foyín jẹ kí wọ́n á ní wàhálà tó dé bá wa tá a fi rí báyìí kọ́lọ̀ ń kójọ kó mọ̀ dàwádà bùkátà wa
1: owó iná sì ni
0: ẹ dákun a fi àwọn ọmọ wa padà o a fi ẹ rí àwọn ọmọ yìí awọ ọ̀fẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn ìjọba lọ́gbọ́n sì lágbára bẹ́ẹ̀ ni gbogbo ẹyin tẹ wà lágbẹ̀ẹ́ ẹ̀ka ètò ààbò pátá ẹ̀yin náà lọ́gbọ́n o bẹ́ẹ̀ sì ni agbára
1: àwọn orílẹ̀-èdè àgbáyé olúkálùkù ti ń jí gìrì sí ètò ààbò tabáníkà wo àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ tí wọ́n súnmọ́ wa a rí wípé ètò ààbò wọn ti yàtọ̀ ẹ má jẹ́ kí wọ́n sọ orílẹ̀-èdè nàìjíríà di ibi tí wọ́n wà máa wá ju àwọn ajínigbé àwọn agbébọn tí wọ́n wà máa jù wọ́n sí.
0: ẹ jẹ́ wọn ó kóra jọ ẹnu kọ́ ẹnu ò ṣe é àgbẹ́kọ̀yà àwọn oòdùà gbogbo wọn ẹkún ọjọ́ fi gíláńtẹ́ ńbẹ́ ńbẹ́ àmọ̀tẹ́kùn ńbẹ́ nù lù.
1: kò sẹ́ni tó mọ̀ ṣọ́jú yóò ṣọ lọ.
0: bẹ́ẹ̀ni àlejò sì wàá lè wọlé kọ́mọ tọ́ka sàárì àfọ́jú bọ́ bá tiẹ̀ lè wá bá òun àjẹpọ̀ ti lọ́wọ́ ara lẹ́nu nù kọ́lọ̀ ń kójọ kí ó ṣàánú wa ara àwọn àyálọ́mọ ògbámọ́
1: àlẹ́sùn àlẹ́wò
0: wọ́n ṣe tòkú inú wọn ò dùn tòkú arúgbó tó yẹ kọ́kàn kálukú ọbalẹ̀ kálukú ń wò fẹ̀tìfẹ̀tì forofòrò ẹ ṣàánú wà ẹ dákun nítorí tọlọ́hún ọlọ́run ó dẹ̀ fún yín ṣe ọdẹ jẹ́ àmọ́ kí n pe ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀tún kọ́ ojúmọ́ ìkànnì ọmọlúàbí òun náà ni àwa ń pè bí tá a wà yìí ìkànnì torí ẹ ti ń bọ́ bẹ́ẹ̀ ni ìkànnì tó ń tẹ̀ ló ń gbogbo tí bá ń lọ nínú ìlú fún ìlanilọ́yẹ̀ ẹ̀yin ara alẹ́ ni ẹ máa lọ sí àṣà ayélujára ní àgbáyé ojúpọ̀ facebook ẹ lọ ṣe àwárí ẹ /fm105.5 Ìbàdàn ẹ like ẹ love ẹ share ẹ comment yín ẹ jẹ́ kí o máa gbéra ẹ máa bá wa pin ní mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ìròyìn pọ̀ nílẹ̀ láàárọ̀ yìí tọ́lá ni aládélájà lórúkọ mi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbùráyé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: èmi náà kí wa àmúni àkójúmọ́ tẹ́miládé àlòkò lórúkọ ti tèmi ẹ̀ tó káàbọ̀ sí ìròyìn ti fún tẹ̀dọ̀ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM àwa la gbà àwa la kọ́kọ́ àwa náà ni bàbá wọn.
0: ó dá ẹ jẹ́ ká lọ ságbọ́ ti àkórí torí wípé àwọn ìṣẹ̀lẹ̀ dìròyìn ó pọ̀ rẹ́gẹ́dẹ́ láàárọ̀ tòní ohun àkọ́kọ́ ọ̀hún ò náà ní ṣe lálàyé báyìí o wípé bàbá ní ká sọ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà wọn ní kálukú wọn náà ní ó ṣàlàyé pé ẹ dákun ẹ jẹ́ ká a tá aṣọ dá ẹ jẹ́ a tá aṣọ ró e je ka tawon ilana eto abo eh lawon ile eko ijoba o jake jade orilede nigeria e je atunse e je atunto number 1 ni oro de duro ba la ni pile gombe oju aje adajo ni yomo bi ara e ku si o ah oro ipo o opo pupo ju ah ti fute doni ego laaro
1: to eje ka bere pelu iwe the punch eleyi to wa lowo titemi iroyin to sin lewaju nbe na lo nso wi pe ko din ni awon akeko toto egbeta ati awon oluko eleyi ti won ti jigbe o depo depo ati wi pe gege bi ijoba bi o se da eto kan sile eleyi ti won si pe amo owo eleyi ti se 145 billion naira sile fun eto ohun ta n pe ni safe school scheme eyun ni eto lati ma fi daabo bo awon ile eko won ni pelu obi ti bi ti owo yi awon akeko awon oluko toto egbeta niye na ni won si n jigbe sugbon ajo Amnesty International ti wa so onise ire eto ohun o ni awon alaje banu awon oniwa ibaje awon arije ni modaru won lawon gangan ni won towo bo te eto ohun to si fi fori sopon ni ipile Oyo won ni awon ajinigbe won ni won tin so wipe o da awon eyan ta won te fi sahamo e jowo won o ka won fi se pasiparo fun awon akeko ti won jiko ni ipile Oyo be si ni egbe awon olukonko awon na tun tin dumo uro wipe gbogbo ile eko pata na ni awon o gbe ti pa gege bi ilegbe ma sofin ti ipile Oyo ti ni rara o awon o faramo sisan owo lati fi gba awon omo na oju iwe keji iwe royin the punch lekunrere royin ohun wa
0: ah nigeria ile baba mi agbebon ko bitibiti owo bayi won si yeye re sati aye lujara won si nfon bayi pe ewo wo ta gba won ko le abi be ko ni won ko danu won ko le be ko lohun ko sanu fun wa sugbon baba re nikan to lo re ta si agere bayi to gba di aladi abi pepe yo npepe ye ale ni olorin won ku idajo ku sugbon awon eleyi nko ka gba won mo sekun iru eyi o yo mo sele lawujo tawon laju ni ilu to je pe awon olopolo pepe ledu afijin ki e ilu to ni awon ato ati awon ilana alakale re ni kete to ti gba ominira aboju so ojo waju wada e mo je ka gbagbe re o oda e je ka tun lo sori oro kan o won ni bi a ko ba gbagbe a joro ti ni wi pe ikolu kan ma waye nile ijosin kan o leyi to si je wi pe awon eyan to to goji niye lara awon olujosin won se be ah won demi won legbodo sugbon sa ile ejo ti wa salaye de wo eyin ta mu wa ti e ko waju ile ejo pe ko pa eni pa atipin e lowo elese enu digunjale to gbe mi ogoji eyan oya ki won so yin ro ni o titi temi yo fi bode po kan lara ko wa won oda nbo oro de duro latori re won ni gbo beru ti nbe nbe hey awon osise ologun won soro ah oko ya ni en to je olori awon oluko nbe momo ti rawo ebe pe dako e sanu wa e mo la gidi pelu won o e mo la gidi pelu won o agidi to je royin e kan won ni je lo gbogbo e le kokoko ni o e dako e ba wa dunadura pelu won ni awon eyan re en to lomo na yo bo ta bombo omo to wo meji lo wa nbe o omo wo bo kaluku won e na ni agbe lo oju we ikeji na awon ebi ko wa awon ni n soro nibe mewa bo omi bo loju won ah be ijoba ipinle Oyo awon na petu si won lokan pejobo o mo sun awon na mo wo be se ro mo yin te roko te raya yin o na ni ijoba ipinle Oyo ne Musa Logun baye eh nbo n sade duro gan ojo wi akoko lati koko mo fere njogi o pada lo temi lade ara oju wi keji ni o gbe alo gbomo so pada si lu Oyo ni badan ta wa yi a gbon yebe se ti gbon yin laaro oni
1: to lara isele eleyi to waye ni ilu Ibadan lana won ni wipe ni bayi ile-ise olopa nko na lo ti bere igbese lati sawari awon ajinigbe ti won ji aburo lobirin fun eni to si gba kan ri je alakoso fun ohun amusagbara ni orilede yi atawon omo re meji gege bi iwe iroyin the punch bo se gbe amo o ajo isokan agbaye oni pe se ri gbogbo awon ohun ija oloro eleyi ti won jiko ni orilede Libya won ni orilede Nigeria ni won ti n ri mo lowo awon alakatakiti àwọn agbésùmọ̀mí òun náà ni wọ́n ti ń rí àwọn ohun ìjà olóró ọ̀hún àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé òun náà ló ṣe ìwádìí ìròyìn yìí tó sì fi léde ojú ìwé kejì ìwé ìròyìn the punch ni ẹkúnrẹrẹ ìròyìn náà wà.
0: ó dá ẹjẹ́ ká lọ sórí ọ̀rọ̀ eléyìí tó ń jẹ́ ká rí gbọ́ pé ìbẹ̀rùbojo eléyìí tá à ń sọ yìí wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan màkọ́ gbajúgbajà àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ló jẹ́ pé ìbẹ̀rùbojo ó ṣe bẹ́ẹ̀ ó ti bá wọn lálejò báyìí wọ́n ní bá a bá lọ ìpínlẹ̀ ondo ni ìpínlẹ̀ ogun ni ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà ń bẹ̀ ní kwara ni bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ èkó àti àwọn ìpínlẹ̀ míì lápá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ nàìjíríà ìbẹ̀rùbojo ó wà lápá abẹ́ òun ṣùgbọ́n bí a bá ní ká wòó wá wọn ni ẹgbẹ́ òṣèlú accord àwọn náà ti fòté lé àwọn ò ní olùdíje kankan sípò ààrẹ o nínú ètò ìdìbò ọdún ti ẹgbẹ̀wọ́ ọdún okò ó lé méje rẹ̀ peter obi òun náà sọ̀rọ̀ ndc nu àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ náà lágbo òṣèlú kágbe yín débẹ̀ idris náà sọ̀rọ̀ tinubu rèé kí ló ní í ṣe pẹ̀lú ìpínlẹ̀ tikebe ìpínlẹ̀ ọ̀sùn kọ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tàní làwọn náà gbégẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kí ni ó lọ ṣẹlẹ̀ ńbẹ̀ hùn níbo ni ọwọ́ iṣẹ́ dídúró gan ti fún tẹ̀dọ̀ ròyìn ní ẹ gbọ́ láàárọ̀ yìí ṣùgbọ́n dáa ní apá bí ẹ̀jẹ̀ ká lọ sakata ambassador olúfẹ́mi àjàdí ògùntóyìnbó ẹni tó ń kéde ẹ̀yà ìyá tó sì ń pe ìpè ọ̀hún kọ́ mọ́ ọ̀rọ̀ kógó kógó pé ẹ dákun o bẹ́ẹ̀ bá jọ ń gbé ẹ mọ́ jọ ń gbé ẹ dákun mò ń pè ní o ó yẹ kí àtìlẹyìn agbára kọ́ mọ́ wà fún gómìnà láti lè rí dájú pé wọ́n lè kó gírí mọ́ ohunkóhun tó bá ní í ṣe pẹ̀lú ètò ààbò kó wa wọn ẹ ṣí wọn lẹ̀ ẹ fún ọ ní agbára láti lè ṣe ohun tó bá tọ́tọ́ sí tọ̀nà lákàtà kó wa wọn láti rí dájú pé ìpínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọn ó sẹ̀ǹgẹ̀rẹ̀ sínú ètò ààbò eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gbégẹ̀ ńbọlọ̀rọ̀ ń ti bọ́ta ó pọ̀ gan porojìporo rẹ̀ yóò tó bíi mẹ́wàá á gbọ̀n yẹbẹ sí ti gbọ̀n yín láàárọ̀ òní o.
1: ìròyìn tòní ó dàbí ẹni wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò òun náà ni ó gbèrú gidigidi gan. ìròyìn eléyìí náà ló ń jáde látinú ìwé ìròyìn the guardian eléyìí tó sì ń sọ wípé àwọn ajínigbé ńkọ náà ni wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà o ní ilé ẹ̀kọ́ ti gbogbo ṣe poli ní ìpínlẹ̀ zamfara gẹ́gẹ́ bí aṣòfin wọn lọ́hùn bí ó ṣe kẹ́gbàjarè wípé ẹgbà wà ibi tí ètò ààbò wáwà ipò tó wà lórílẹ̀‐èdè nàìjíríà náà ni kò ṣe é máa fẹnusọ mọ́ ṣùgbọ́n o ẹ jẹ́ ká gbóríyìn fún àwọn ọmọ ogun ikọ̀ ti operation hardened kai wọn ni kò dín ní àwọn agbésùmọ̀mí 50 eléyìí tí wọ́n mú balẹ̀ ní ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀‐èdè yìí ìwé ìròyìn the punch ló gbé ìròyìn eléyìí.
0: ó dáa náà wọn láwọn ìlànà kan tó ti gbòde kan nípínlẹ̀ kaduna iná ọba àti kí ni ìlànà ètò ọ̀gbìn wọn níbo wá ní abala ibi tí wọn bá bò ó bọ́ta ọ̀rọ̀ bọ́ńbọ́nù. ó dáa náà a jẹ́ pé ká máa panu ṣẹ́kẹ́ náà ká lọ sí àkàtà àgbáwó olúwaye tó dúró tán ni a fẹ́ pín owó fún yín torí pé àjọṣepọ̀ tí ọba lówó ná a fẹ́ gbára wa ni ẹ pín owó fún wa o ọgbọ́ gbà ni o.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape her. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Eku le o. Ebi n pa ka si nkan si mi la.
4: E kaabo iya mi. Ki le wa je bayi o.
3: Iwa na mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
4: bẹ́ẹ̀ ni ìyá mi golden penny noodles ló lè ṣe.
5: golden penny noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn golden penny noodles.
3: o ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
4: ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
5: golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: alágbára lọ lọ́rùn wa.
7: agbára agbára agbára ikọ̀ wa. Since the time of John the Baptist, the kingdom of God has suffered violence, and the violence are taken by force. Saturday Agbara, Saturday of Power, a quarterly power-packed prophetic breakfast prayer meeting with Jesus Christ now holds at CAC Austin Chapel and Gwabashonu Ibadan near BCOS radio station. Time 6 a.m. to 9 a.m. Ministry, Prophet Ezekiah Woladeji, General Evangelist, CAC Nigeria and Overseas, with other anointed ministers of God, featuring divine worship, power-packed prayer sessions, undiluted word of God, deliverance sessions for diverse miracle signs and wonders, and many more. Saturday Agbara holds on these Saturdays, June 13, September 12, and December 12, 2026, at 6 to 9 a.m. Just come with faith. Your testimony is sure. Saturday Agbara at CAC Austin Chapel and Gwabashonu Ibadan. For inquiry, please call 002-578-3488. Pastor Esau Oladele, President of CAC Nigeria and Overseas, is going to be powerful. Be there. Pastor TD Ashokeji, announcer.

0: ni o jare akiyin wi pe e kaabo ah se itesiwaju ti fun tedo royin on to ba ti ya ko gbodo fun idowo ati mo loja e lori tabili kan ni omo luabi o dewo eyin ti wa ni ata elujara ni agbaye adupe ni owo yin o e ma lo se ojopo Facebook e lo se awari e splash fm 105.5 Ibadan e like e love ben ke share comment yin
1: e je ki o ma gbera
0: o da gbolo akoko lodo mi o tori pe Yoruba lo bo won ni on to ba ndun ni o na ni se be o
1: amo
0: po pupo apoju ah loru enini ijambu oro de duro won ni lori oro eto abo ti orilede Nigeria ni ta ba lo tara tara o se gbogbo awon ipinle gbogbo e ti se 36 to sengere ti to ketele orilede Nigeria won ni ejamo pe inu iberu bojo o na ni kaluku oni won wa baye nigba ti won gbe wa debe o won ni bi abalo erofe ipinle ekiti baye won ni awon olugbe nbe ba ba lo si awon agbegbe kan eleyi to ja wi pe o gbaju koda o tun gbaja nibe won ni bi aba ni puro funra wa egbo awon eyan nbe un inu iberu bojo o na ni won se be ti won fin se emi nigba won teso we waju won ni ipeni je eto abuta wa nso nipa re un sasa na ni awon ipinle eleyi ti oni ifoju wina tabi iriri e ta pe ni ikolo awon koranjogbo ajinigbe nigba ti won se atotonu sowo iwaju won ni irufe awon olugbe eyan ti eda oniyo ni isin baba ni ka mo wo wa won ni kaluku o na ni an ki gbe re o pe eda kun tori olohun awon olujosin merin odun ni ogun e ta won iko ajinigbe ohun ti o pale mo o nenu ojo won ni eja mo bi pe awon na mo ti gbarodan sakata iko ajinigbe won ojo kini ojo keji o di ojo merin din ni ogoji bayi ah 36 days ago won ni leyin obi ti biti owo eleyi ti ani pe ki won san won ni owo kan e ti amomo san e je mo yi pe milionu mewa abo owo orilede Nigeria eyan 10.5 million naira ne pe le ondu ewe o won ni eko amotekun awon na soro nyanya o pelu ilana ewode won to je pe ipararo alaisura duro e ti se wakati merin o le ni ogun lojojumo o jake jado ijoba ibile mejidiniogun e to wa ni toketile ipinle ondo negba ti won wa nbenu ate o lu oro kan eleyi to je wi pe awon ari cho ti an so pe ah o tun ti sele o ni ipinle londo awon iko agbebo tun ti wole won ni rara awon duro tan korikori te ba gbo pe duro tan omo mo woju e won ni orin ta won gan niyan ni ipinle ondo lowo ta wa baye won ni ko si ntojo be o agbebo wole sakata ta won won obi oku won to be tori pe awon gan e ti roju oloro si awon duro korikori ni tugbọn ni ipinle ti ogun won ni ijoba nbe o on na ni bomi soka awon eyan pe wo e fo kan bale ko si wahala ati se amulo awon ilana akose mo seleka eto abo lati le pe apese eto abo fun emi ati duki ati kere ti kere awon eyan rere ti ipinle ogun won ni eja mo pe bi abani ama wo wa un opolopo awon ipinle be na lo je pe inu iberu ati ibojo on na ni o wa ipinle osun inu iberu ati ibojo ohun ni awon na wa bayi o won ko le ile ko pupo ju sugbon sa ko lohun oba ko mo da wa da bukata wa lori owo ta wa bayi ojo we karun niyan iwe iroyin the nation eyin na na gan won ni gbogbo opolopo awon ipinle ni orilede Nigeria iberu bojo nbenbe o tori pe ogoro won lo ti ni iriri ikolu awon iko agbebon tabi agbesumo mi lona kan abo mi kọlọn ko ṣaanu wa nbẹ
1: to e je ki a tun tẹsiwaju pẹlu iroyin to ni ṣe pẹlu eto abo won ni kodin ni awon akẹkọ toto metale ni egbeta niye ati awon olukọ ti awon ajinigbe ti won ti jigbe o ni awon isele ikolu onirunru toto meje ototo kaakiri awon ile eko kan ni orilede Nigeria lati nu osu keta odun 2024 si osu karun odun 2026 labe akoso isejoba are Bola Ahmed Tinubu gege bi ko se si ilana mulo eleyi tí ó yẹ kó wáyé o lórí ètò kan tí wọ́n ń pè ní schools initiative safe schools initiative eléyìí tí wọ́n ní ààbò yóò fi máa wà lórí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n sì ti pe àwọn òbítíbitì owó eléyìí ti ṣe bílíọ̀nù 15 náírà 145 billion naira wọ́n ní àwọn ìkọlù gbọmọgbọmọ tó wá ń wáyé yìí náà ni ó sì ti mú kí àwọn èèyàn kọ́ máa bèèrè wípé ẹjọ́ ẹ dákun ètò tí wọ́n láwọn dá sílẹ̀ tí ààbò yóò fi máa wà lórí àwọn ilé ẹ̀kọ́ bó ló ṣe jáfáfá sí bó ni wọ́n ṣe ṣe o wọ́n ní ètò yìí náà ni wọ́n sì gbé kalẹ̀ lẹ́yìn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin ti ìlú Chibok ní ọdún 2014 níbi tí àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n ti ń sọ wípé àbẹ́ẹ̀ rí báyìí títorí wípé kò sí ìlànà tó dúró re nípa ti ètò ààbò ni pàápàá jùlọ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ ìgbésẹ̀ yìí ń kọ́ òun náà ni wọ́n sì tún fi jókòó tí wọ́n fi wò wípé ó dà ẹjẹ́ àwa ọ̀nà míì láti fi rí wípé ààbò wà láyìíká àwọn ilé ẹ̀kọ́ wa kí ètò ẹ̀kọ́ wa kó má bàa mẹ́hẹ̀ kó má bàa dẹnu kọlẹ̀ kí àwọn àyíká tó dúró re kó wà fún àwọn ilé ẹ̀kọ́ wọn ní ṣùgbọ́n àwọn ìròyìn eléyìí tó wá ń jẹyọ jákèjádò ìpínlẹ̀ kaduna sokoto kebbi niger kogi borno àti ìpínlẹ̀ ọ̀yọ́ náà ló wá ń ṣàfihàn rẹ̀ wípé àwọn tí wọ́n ti fara kááṣá ìkọlù yìí tí wọ́n sì ti jí gbé náà ni wọ́n jí wọn gbé ní ọ̀nà tó jẹ́ wípé ọwọ́ kanwọ́ tí ọ̀rọ̀ sì yẹra àwọn eyín ni láàrin àwọn agbébọn níbi tí àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n sì ti ń ṣe ìkìlọ̀ wípé ebá ń sọ bẹ́ẹ̀ la sì tún sọ síwájú sí o wípé ṣíṣàmúlò ìlànà ààbò lórí àwọn ilé ẹ̀kọ́ òun náà ni kò gbéwọ̀n tó òun náà ni kò dúró dáadáa tó wọ́n níṣẹ́ wá rí o àwọn iye àwọn tí wọ́n kà sílẹ̀ yìí tó ní wípé òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé wọ́n ní kódà àwọn ìṣẹ̀lẹ̀ kan tún wà tí wọ́n kà mọ́ o torí àwọn eléyìí ń kọ́ náà ló níṣe pẹ̀lú ilé àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn ilé ẹ̀kọ́ girama àti àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti àgbà èyí ò ní tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọjọ́ kejì oṣù kẹta ọdún 2025 ìkọlù wáyé lórí ilé ẹ̀kọ́ kan tá a mọ̀ sí lea primary and secondary school ní kuriga ní ìjọba ìbílẹ̀ chinko ní ìpínlẹ̀ kaduna níbi tó jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ tó tó 17 òun náà ni wọ́n jí kó lẹ́yìn ò ní àwọn ajínigbé tí wọ́n wà lórí atakùkù gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ṣe ń ṣàfihàn iye àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún o wọ́n ní lẹ́yìn ọjọ́ méjì tí ìṣẹ̀lẹ̀ eléyìí wáyé ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2024 bákan náà wọ́n ní àwọn agbébọn wọ́n tún yabo sangaya school ní ìjọba ìbílẹ̀ gidan bakuso ní ìjọba ìbílẹ̀ gàdá ní ìpínlẹ̀ sokoto wọ́n ní bẹ̀ ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ 15 ni wọ́n jí gbé eléyìí tó sì jẹ́ kí iye àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ọdún 2024 kó jẹ́ 72 wọ́n ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2025 àwọn agbébọn náà ni wọ́n tún lọ jẹ́ àwọn akẹ́kọ̀ọ́bìnrin 25 kó ní ilé ẹ̀kọ́ maga comprehensive girls secondary school ní ìpínlẹ̀ kebbi ní ìjọba ìbílẹ̀ danko wasagu ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní lẹ́yìn ọjọ́ mẹ́rin sílẹ̀ yìí ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025 bákan náà ṣe é rántí ìṣẹ̀lẹ̀ ti st mary's catholic school ní papiri ní ìpínlẹ̀ niger ilé ẹ̀kọ́ ọbẹ̀ ńkọ́ wọ́n tún kọlù wọn o wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tó tó 73 òun náà ni wọ́n jí kó àtàwọn olùkọ́ ọmọ 12 bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àwọn aláṣẹ ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ní àwọn dóòlà wọn ní ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ ní ìpínlẹ̀ kogi ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2026 òun náà ni àwọn agbébọn wọ́n lọ sí ilé ẹ̀kọ́ ti àwọn ọmọ aláìní ìyá tá a mọ̀ sí darul kitab islamic orphanage àti eyín òní tó wà ní zariagi lọkọjà wọn ní àwọn akẹ́kọ̀ọ́ 23 òun náà ni wọ́n jí kó ń bẹ̀ àtìyàwó ẹni tó ní ilé ẹ̀kọ́ náà káwá wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún tá a wà yìí o àwọn akẹ́kọ̀ọ́ 32 òun náà ni wọ́n jí kó níbi àti àwọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí agbébọn ikọ̀ boko haram tí wọ́n wọ ìjọba ìbílẹ̀ ùbá ní agbègbè kan tí wọ́n ń pè ní musa ní ìpínlẹ̀ borno ní ọjọ́ 15 oṣù karùn-ún náà ni wọ́n sì wá sí ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ tó tó 39 àtàwọn olùkọ́ wọn tí àpapọ̀ wọn sì jẹ́ 56 lọ́dún 2023 òun náà sì ni ẹni tí í ṣe alákòóso àpapọ̀ fún ètò ọ̀hún tá a mọ̀ sí safe school initiative lábẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ìnáwó àti àbá ètò ìṣúná òun náà ni Halima Ilia ó jẹ́ kó di mímọ̀ wípé ètò ọ̀hún kọ́ náà ni àwọn ní ìrètí pé yóò bẹ̀rẹ̀ láwọn ìpínlẹ̀ 18 tó sì jẹ́ wípé àwọn ilé ẹ̀kọ́ tuntun 48 náà ni àbó mọ́ wá lórí wọn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n lónìí ńkọ́ ibo ni wọ́n bá dé àgbọ̀nkankan àrẹ́jẹ̀ àrómìnira síbẹ̀ pẹ̀lú òbítíbitì owó yìí ₦145 billion tí wọ́n pìyàmọ̀ fún ètò ààbò lórí àwọn ilé ẹ̀kọ́ wọ́n mọ̀ sí ń jẹ́ àwọn ọmọ wa gbé kẹlẹ́dùmarè kó ṣàánú ìròyìn yìí pọ̀ oríṣiríṣi àwọn èèyàn ló sọ̀rọ̀ ṣùgbọ́n ó dáa ká mọ̀ jẹ́ kí etí wa ó di sírú àwọn ìròyìn báyìí ká lè mọ àwọn tá a dojú ìbéèrè wa tá a dojú wọn kọ ìwé ìròyìn the punch ló gbé ojú ìwé kejì lẹ̀kúnrẹ́rẹ́ sí wa.

0: Bẹ́ẹ̀ni akin wípé ẹ̀ka àbọ̀ padà síkànnì ti ọmọlúàbí ti fún tẹ̀dọ̀rọ̀ yìí ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ẹ̀yin èèyàn wa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jọ̀wọ́ ẹ ṣe àwárí ẹ̀ nítọ̀nà /FM 105.5 Ìbàdàn. Ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ ṣe ẹ comment yín ẹ jẹ́ kí o máa gbéra. Ẹ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹni kọ̀ọ̀kan. Johnson Dinobo Ogunṣe Ìtàn Ìṣọ̀lá Correct Ajébọlá ni adúpẹ́ ní ọwọ́ yín. Alájẹ́ Ẹ̀jùwọ́n Adékunlé Adúpẹ́ Ìmáfojì Peter Arọ́ni Yáyá Adúpẹ́ Matthew Cash Akàdé Abraham Adétúnjì Ọlárewájú Ọlájùmọ̀kẹ́ Adúpẹ́ ní ọwọ́ ọkọ wa yín o. Ẹ ṣeun ṣeun ẹ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹni kọ̀ọ̀kan ni. Ó dáa náà ẹ jẹ́ ká wa lọ sórí ọ̀rọ̀ tó bọ́ ta bọ̀m̀bọ̀ láti àkàtà ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó. Ẹni tó ń kéde ẹ̀ yáyà wípé ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ jàre ẹ ṣe àgbéyẹ̀wò àwọn ìlànà òfin o. Eléyìí tó bá rọ̀ mọ́ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú pé ohun gbogbo ó ṣẹnure lẹ́ka ètò ààbò lẹ̀ yìí. Nínú gbólóhùn àrọwà ti ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, ẹni tó rawú ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà tó ń tilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí o, bí ẹ dákun torí Ọlọ́run, àkàràwọ̀ òǹpa nìkan ló kápẹ́ ẹ̀kọ́ gìrì tá a bá mú yangàn ká fi sán yangàn ló ń da yangàn lára. Ó ní ẹ jọ̀wọ́ ẹ wo ẹgbẹ́ ìlànà kankanlẹ̀ o, ìlànà yíyọ̀ǹda agbára sí àkàtà àwọn gómìnà gbogbo onítìbútò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fún wọn lọ́wọ́ ti agbára wọn bí wọ́n bá lè dá dúró. Èyí tí ó túbọ̀ mú kí kálukú wọn kó mọ ọ̀nà àbáyọ sí ọ̀nà ètò ààbò rẹ̀, kó ní àwọn àtìlẹyìn sí ọ̀nà ètò ààbò rẹ̀. Ǹjẹ́ lápá abo ni ó ní àkọ́kọ́ bí a bá ní ká wò wá o. Ẹ̀ka iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ó ń bẹ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ó ní ṣùgbọ́n ṣá ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà rèé, ojoojúmọ́ ló ń ṣe pé ó ń pẹ mẹ́sì o. Wọ́n ní ẹ̀dákun bí agbára ọ̀hún tó bá dé àdọ́rọ́tó àgbáríjọpọ̀ àwọn gómìnà ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n lè módó tó yẹ kí wọ́n da ọ̀run lá ẹ̀ka ètò ààbò wọn sí o, pàtàkì jùlọ lẹ́ka iléeṣẹ́ ogun bẹ̀. Nígbà tí ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, ẹni sóhun léwájú ò tó sì jẹ́ ọ̀kan gbòógì lẹ́ni tó ń díje láti sojú ààrin gbùngbùn ẹkùn ìbò ti Ọ̀yọ́ ilé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilé wa lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APM. Wọ́n tẹ̀síwájú wípé bàbá ni àwò wa kọ̀kànmí ó lè kẹntí ọkàn tí ó tún kànyàn o. Wọ́n ní bí ẹ bá wò wá ìwà ìjínigbé ọ̀hún wá di tọ́rọ́ fọ́kálẹ̀ o. Ikọ̀ àgbébọn àwọn ń ṣe ṣaká tiwọn, àwọn agbésùmọ̀mí àwọn náà ń dàlú láàmú. Wọ́n ní gbogbo àwòwọ̀ ọ̀daràn yìí hùn wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n dúró wọ́de ìbẹ̀rùbojo tíkù kò la jà mọ́ ìjágerege ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ẹ̀wá rí wípé bí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ bí irúfẹ́ èyí ó nílò ìgbésẹ̀ yàjóyàjó láti lè kápá wọn ni o, láti rí dájú pé ìjọba borí olubi kí ó jẹ́ kíkíni. Wọ́n ní kékuru ni kọ́mọ̀ bá wàá lọ mọ́ tẹ̀yìn o, mọ̀ ní ìfàǹfà. Nígbà tí ògbóǹtarìgì olóṣèlú ọ̀hún láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó ń díje láti ṣojú àwọn èèyàn rere ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà, ẹ̀yin ọlágbó ti ẹgbẹ́ òṣèlú ti APM, wọ́n tẹ̀ wájú nú ọ̀rọ̀ wọn. Wọ́n ní ṣe rí lákòótán ara ẹ jẹ́ ká jí ọlọ́gbọ́n nítorí wípé bá a bá ní ká wò wá ìṣèjọba gómìnà Olúwa Ṣèyí Abiodun Makinde. Wọ́n ní àkọ́kọ́ ná bí a bá ní ká wò wá ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ tiwa o. Ẹ rí ipò tètò ààbò wa wà, ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. À ń jáwọn ọmọ ọlọ́mọ gbé, à ń gbàwọn ìyàwó ilé, à ń gbàwọn ìyá lọ́mọ, à ń gbọ́kọ lọ́kọ. Wọ́n ní eléyìí di ìbẹ̀rùbojo léyìí tó sì jẹ́ pé irúfẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa o, a nílò àwọn ìlànà ètò ààbò tó gíríkì yàtọ̀ fẹ́tọ́ ààbò yẹ̀bùyẹ́bu. Nígbà tí ó tẹ̀síwájú Àjàdí nínú ọ̀rọ̀ rẹ̀, wọ́n ní bí a bá ń fọkàn bá kinní ọ̀hún bọ̀, gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ Olúwa Ṣèyí Abiodun Makinde ẹni tó tú ọ̀rọ̀ kalẹ̀ tó sì ń ṣe lálàyé bí ẹ wò ó gbogbo ẹ̀yin lọ́gàá olórí lẹ́ka ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ rí báyìí bí o, bá a bá ní ká wò ó wá ó ní wọn bá tágbára wọn kà torí wípé àwọn kì í ṣe ológun. Wọ́n níṣẹ́ wá rí àwọn ológun kí wọn ó jí gìrì wọn ó ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bí ó ti ṣe tọ̀nà. Wọ́n ní bẹ́ẹ̀ tẹ bá tún wá wo àwọn òṣìṣẹ́ o, ẹlẹ́kẹ̀ ètò ààbò ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìlànà iṣẹ́ tiwọn náà tó ń bẹ̀ ń bẹ̀ léyìí tó sì jẹ́ wípé àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan tí a wà lákàtà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ń kópa wọn o ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ wípé àwọn ìlànà ìdarí ń kọ́ iléeṣẹ́ ọmọ ogun àwọn ẹ̀ka elétò ààbò tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà lẹ́ẹ̀tọ́ ìkíkalùkù ojigiri kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti rí dájú wípé a ṣe bẹ́ẹ̀ arẹ́yìn àwọn olubi o nígbà tí àjọ̀dí ẹni tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí a kò bá gbàgbé a tùjọ rántí ni wípé gómìnà sọ yanya báyìí gbangba gbangba sí ni gómìnà ti ń ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló jẹ́ wípé wọ́n ti ń béèrè fún dídásí àti ìrànlọ́wọ́ àtìlẹ́yìn iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà láti àkàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n jọ̀ nítorí Ọlọ́run ẹ dákun ẹ dìde ẹ jí gìrì àwọn ìlànà tó bá tọ́ tó bá sì tọ̀nà kí wọ́n ṣe àmúlò rẹ̀ kíákíá o torí wípé nígbà bá lo odò ta lára eégún kí lára alé kí ni wọ́n fẹ́ fọkàn tí wọ́n fẹ́ bù ẹnu àjàdí sẹ̀ wájú inú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni bí a bá ní ká wò wá àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọmọ ògówó ẹrí ọ̀la fún orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ olùgbé níjọba ìbílẹ̀ tí oríire ní Ọ̀yọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí hun ó ṣe ni lé mọ̀ pọ̀ o wọ́n ní kódà ọgbẹ́ ọkàn lọ́jẹ́ o ọkàn àwọn èèyàn ọba lẹ o àwọn èèyàn rìn tìbẹ̀rù bójó wọ́n ní eléyìí wá jẹ́ ìpèníjà tó ga yàtà èyí tó dúró síwájú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ṣe àfikún ọ̀rọ̀ wọn wọ́n ní bẹ́ẹ̀ ẹ dákun ẹ wájọ ẹ jàre o tá a bá ní ká sọ ìjọba ni ta ló fẹ́ sọ pọ́dà àwa la làṣeyọrí àbí aráàlú tó ń gbé ní ìbẹ̀rù bójó aráàlú ti ń bẹ lákàtà ẹ̀kọ́ ajínigbé ni aráàlú tí wọ́n kọlù ẹ̀kọ́ agbébọn tàbí tí wọ́n jígbé tí wọ́n kọlù àbí àwọn ìwà ọ̀daràn ẹ̀gbọ́ níbo lọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ tó fẹ́ fi orí sọ nígbà tí àjàdí ẹni tó tẹ̀síwájú inú atótónu rẹ̀ pé ẹ dákun ààrẹ bọ́lá ahmed tinubu abẹ̀yìn ni ẹ dákun o abẹ̀yìn ni àárọ̀ yín ni o ẹ bá ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìlẹ́gbẹ̀mọ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ẹ mú ìlànà ètò ààbò wa ẹ yẹ ẹ wò fínífíní ìjẹ́mbu ọ̀rọ̀ dé dúró bí yàn bá wá rí bẹ́ẹ̀ ń kọ́ onítẹ́lẹ̀ tẹ́lẹ́rí náà tẹ́lẹ́rí àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ́rí o pé ẹ dákun ẹ jọ̀wọ́ bá a bá mọ bí a ń lọ iyẹ̀ ẹ̀dá ò lè ra láyé kọ́ mọ́ ibi tó ti ń bọ̀ o ẹ dákun bọ́rọ̀ yí ọ̀bá yí a mọ́ ẹyẹ bá ń ná ẹ jẹ́ ká wá wo ọ̀nà míì wo lórílẹ̀-èdè Nàìjíríà gbà tí ó fi lè nísinmi o tá a sì bọ́ kúrò lọ́wọ́ kò lè sùn kọba kò lè lẹ́ka ètò ààbò ilẹ̀ Nàìjíríà wọ́n ní ẹ wá dákun ẹ fọwọ́sowọ́pọ̀ o pẹ̀lú ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilé wa bá ààrẹ bá ṣèpàdé pẹ̀lú àwọn asòfin ilẹ̀ yìí àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ààbò wa ẹ jókòó ẹ wá pe àwọn gómìnà náà bẹ́ẹ̀ bá pè wọ́n bẹ́ẹ̀ ẹ wá kúkú wá sọ ọ́ ní gbòógì pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan o gómìnà ní agbára o bọ́ bẹ́ pè ń pé ọ́yá ẹ wá lọ bí báyìí ètò ààbò wa nílò ìgbésẹ̀ kọ́mọ́nkóbó wọn ò lè gbéra pápápá láti ṣe iṣẹ́ ọ̀hún o nígbà tí wọ́n wàá parí àtòtónú náà wọ́n ní ní tòótọ́ ọ̀rọ̀ kan bọ̀ tàbí ẹ̀ bá gbàgbé lẹ́nu gómìnà ń gbà kan rí ìpínlẹ̀ Èkìtì eyín Ayọ̀dẹ́lẹ́ Fáọ̀ṣẹ́ ẹni tóun sọ̀rọ̀ ní tiẹ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní àwọn kùdìẹ̀kudiẹ kan eléyìí tó wáyé lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ààyè òṣèlú náà sì tún ni ó ní sẹ́ẹ̀ rí bí a bá ní ká sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ náà pé wọ́n fẹ́ ṣe láti bojú ayé jẹ́ má ààrẹ bọ́lá ahmed tinubu lánìí ó ní ẹ dákun o ọyìn kí ni tá à ń béèrè kí ni tí wọ́n ń sọ láti ìpínlẹ̀ Èkìtì bọ́ta wọ́n ní ẹ jọ̀wọ́ nítorí ọlọ́run o ẹ gbọ́ báyìí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ńlá kàkà láti rí dájú pé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí kó wọ́n jáde kúrò lákàtà ikọ̀ ajínigbé lẹ́yìn tó sì jẹ́ wípé àdúrà ni kálukú ń gbà kọ́lọ́n kó yọ àwọn ọmọ yìí kúrò lọ́fìn àsìkò yìí kìí ṣe àsìkò ayò òṣèlú tàbí láti máa sọ ọ̀rọ̀ àlùfàǹsá òṣèlú síra wa ọ̀nà àbáyọ òun náà ló yẹ ká wá báyìí ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó ti sọ̀rọ̀ yányá o pé ẹdákun ẹ jọ̀wọ́ jàre ẹ fún àtìlẹyìn àti agbára ẹ kó sórí tábìlì gómìnà gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ò lè ní agbára tó tó àti tó tọ̀nà láti lè kojú àwọn tá à ń pè ní kùdìẹ̀kudiẹ ẹ̀ka ètò ààbò kó wa wọn ọ̀rọ̀ nìyẹn fún tààrọ̀ yìí okun kẹ́ẹ̀ ni.
1: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
2: s e l e r r I e salary
1: ah boda mi espresso espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
3: t u r m e r I c turmeric
1: e kare pali ohun ise be maggi chicken flavor kan fun yin
2: ohun ise be maggi chicken flavor pelu eroja alubosa celery ati ata le pupa oluyipada ayo
4: alagbara lo lorun wa
5: Saturday agbara Saturday agbara ipade adua lagbara olosu meta meta ti sele bi owara ojo ni CAC All Saints Chapel Andugua Basorun Ibadan gbogbo eni to ga laye lo mo bi ti won kori won bo agbara aluyo iwo na wa fori kori agbara adua ninu Saturday agbara ojo ketala osu kefa ojo kejila osu kesan ati ojo kejila osu kejila odun yi lago mefa si mesan aro nibi ti woli to ra anu ipegba woli esikayawo oladeji ajinrere agbajo apostle christi ati awon ikanranse olorun alaye mi o ti ma saju won ninu adua ti o tun jan aye wa ko si rere ta si leri alagbara Ìjọ́já ìyanojú korojú ó sì ṣẹlẹ̀. Ìwọ ni kò má gbẹ̀yìn. Olùṣọ́àgùtàn ti di aṣòkejì àlùfáà ìjọ. Olùṣọ́àgùtàn yìí ọ̀dẹ́jọ bí alábòjútó àgbà ìjọ CAC. Àtolùṣọ́àgùtàn ẹ̀sọ́ Ọládélé ààrẹ ìjọ CAC lágbàáyé náà ò ní gbẹ̀yìn láti súre fún gbogbo ènìyàn. Fún àlàyé pé 0802578-3488 Sátidé agbára ìpàdé àdúrà ńlá ní CAC All Saints Chapel Andugua Basorun Ibadan yóò ti lọ lágbára jù.
6: Babe, why are you frowning for me now?
7: Woman, make noodles for me.
6: This woman. Okay, how do you want it?
7: I want it as it is hot. Let it burst my brain.
6: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
8: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
9: Golden Penny noodles, now available in stores near you.
10: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú Amẹ́ríkà tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Studies. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọsílẹ̀ ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 0906000652 tàbí 08059124217.

0: dishing goodness for every side of you.
1: Àkókò bí èyí àdúrà ló gbà bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò àṣẹ ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ̀ mí èmi ó sì dá ní olúwa wí bí bàtà ọ̀tá ìgbẹ́yẹ́gbádùn àti àbò ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiamọ bíi Esther Abigail àti Deborah ó yẹ dìde nítorí pé ohun ìjáwá kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wó ibi gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán sí aago mẹ́ta. Màmá Dr. Bọ́lá rẹ yóò máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Women Intercessory Network WIN ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá Amphi Theatre ní pápá ìṣeré ńlá Lẹ́kọ̀ọ́ Sàlámì Adámásigba Ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló gbà.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and
2: Maggi, so good together.
4: Calm down, make everybody talk one by one.
5: All this network just they suck our data. Person go subscribe for night, data go finish for morning. Which kind of life be this self?
6: Everything just they increase. Data won't they buy 2K now? Na 7,500 naira. Na life be this.
4: Calm down. All this complain when we dey complain about network. I hear say MTN won't take time explain how data they work when he enter your phone.
7: I talk am. We don't get them.
8: Yeah, when.
9: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial, make you watch them live and direct. Na MTN they bring una data on trial.
10: Lónìbẹ́lẹ́ ń jáná lóko ìyá ìròyìn. Ó dá ẹjẹ́ ká sáré mú eléyìí nípa ó dá.
11: Ó ní a máa lọ ni.
10: Àjọsọ lásìkò
11: kan náà. Àjọsọ.
10: Lásìkò wo.
11: Ó ní a máa lọ ni. Ó dá.
10: Àgbà ó yarí kan lẹ̀.
11: Ó yarí kan lẹ̀ ni. Ó yarí kan lẹ̀. Kọ́lọ́njẹ́ ò lè jẹ náà ní báyìí. Àdúrà làǹgbà mi kélédùn àjọǹjẹ́ ò lọ lẹ́nu ẹ̀ báyìí. Ọ̀rọ̀ ọmọ ni. Àwọn àyá lọ́mọ pàápàá náà wò kódà afọ́mi ọ̀hún ẹnu. Ọfẹ lè máa lọ kọlọhun kí ó jọwọ kí ó bá ní ṣe àwọn ọmọ wa ní rírí o. Àsìkò yìí ni mo rí pé orílẹ̀-èdè Nàìjíríà a nífẹ̀ẹ́ ara wa ẹ̀jẹ̀ amọ̀tẹ́gàn kúrò ń bẹ̀. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí ìfẹ́ yẹn kò ní jẹ́ kó bàjẹ́. Aago méjì gẹ́gẹ́ lọ́sàn-án ní gbàǹkangbè lágbè wá. Aago méje láṣálẹ̀ ìgbàgede òṣèlú ni pẹ̀lú Kúnlé Omani Fowóṣe Olóòyè
10: Oyóòmẹ.
11: Aago mẹ́sàn-án láàárọ̀ la ti fún tẹ̀dọ̀ ròyìn. Òun náà ni a ó gbé wá bẹ́ẹ̀ àdìntú yóò tó borí agbágbé kan láago mẹ́wàá àbọ̀ ẹ gbádùn ẹ pọ̀ torí pé olúwa ṣeun àríbí kọ́là yóò fún yín lábọ̀ pátá porongodo ìjà sí aago méjì ìtawọ̀ padà sí ẹtí gbọ́ yín tọ́lá ni aládé lájà lóko mi ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
10: Temilade Aloko ohun lèmi jẹ́ ó dìgbà kan náà ire o.
12: Bálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ají ṣe bí ọ̀yọ́ láàrí
13: ají ṣe bí ọ̀yọ́ láàrí
14: mo fún omojì ìwà tọ́pọ̀.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbíngbín ni kí n rọ̀. Akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Àgbàlagbà tí gbani lọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbà kúgbà múnígbà tọrọ gbánigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani gbanigbani alágbára tí gbani lọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sapata málágbádá lọ́rùn. Málágbádá ṣubúya kàtà ń dí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbìn tó taka gbàǹgbà sí gbàǹgbà wálíà. Yíká àgbà ńlá ayé tẹ ti ń gbọ́ wa láàárọ̀ tòní. A kìyìn kù dédé àkókò yìí o, a sì kìyìn káàbọ̀ ságbà láàdìtú bí ẹyẹ retí fọhùn bọ́ta. Ẹ káàbọ̀, ẹ kù dédé àkókò yìí, a sì kú bójú ọjọ́ sórí ṣàlàáfíà làbá gbogbo yín. Ọlọ́run ó kúkú máa ṣaláàbò wa. Alọ́ àtàbọ̀ wa kò sì ní báráyé nù. Ẹ rí wípé gbogbo ilẹ̀ nílẹ̀ Nàìjíríà báyìí àtàwọn oníròyìn ò fege. Eléyìí tó jẹ́ pé ìròyìn tí ọ̀sá ta ń bẹ̀ tí ò sépo tí ò sì ṣálùbọ́sà wọ́n sàn ń gbé káàkiri náà ni. Iyùn abala àkọ́kọ́. Abala ẹ̀kejì ni wípé ilẹ̀ gbogbo ló ń mì tìtì báyìí ṣùgbọ́n ìṣọmọ olókù bẹ́ẹ̀ ni o. Ìjì yóò ní gbé wa lọ. Kò ní gbọ́mọ lọ, kò ní gbáya lọ, kò ní gbà wá gangan lọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Lódùmarè. Ààbò Ọlọ́run ó sì dájú lórí ayé wa láàbí òní kágun sọ́dẹ̀dẹ̀ kó wa wá. Láǹfààní àti sàmí ni. Ẹ sàmí o, bẹ́ẹ̀ bá wá sàmí tán. Ẹgbẹ́ tó àdúrà ń kẹ́ ẹ gbé mi kó de ká ló àṣẹ́mú o. Àṣẹ́mú fún ti àárọ̀ tòní. Túnde Ọláwo lólóòtú ètò yìí Desmond Adégbòyega. Nílà mojú ẹ̀rọ ti ń bẹ̀ fún sáà ta wà ń bẹ̀ yìí Fọlákẹ́mi Sulaimon Baraka. Àwọn náà wà ń bí tí wọ́n sì ń wò bá a ṣe ń ṣe kinní ọ̀hún wọ́n ń fojú sí. Akínyìn káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò àdìtú níkànnì Splash 105.5 Ìbàdàn. Ṣeun ọmọ Aríbikọ́lá ló kọ́ mi, ẹ pè mí ní the special one. Èmi lò torí ìjókòó agbádá ńlá mìlẹ̀ǹgbẹ̀ níwájú Olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tàtàtà. Iná ń jò gírí ọ̀sá, iná gorí ilé fẹjú tòtò. Ẹ káàbọ̀ sórí ètò fún ti àárọ̀ tòní. A ti wà lórí ìkànnì ti Facebook Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Ìbẹ̀lẹ̀ ti láǹfààní àti máa wò wá ketekete bá a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ láti ilé agbára fún ti àárọ̀ tòní. Ṣùgbọ́n kí n tẹ́ tó tó gbogbo kinní ọ̀hún kalẹ̀. Ẹjẹ́ ń ké sí amọ̀nà kó ṣíwájú wà láàárọ̀ yìí. Nígbà amọ̀nà bá ti ṣíwájú táwa sì ń tẹ̀lé lẹ́yìn a jẹ́ pé mìmì kan ò ní mì wánu láṣẹ lọ́wọ́ Ọlọ́run Lódùmarè. Amọ̀nà ò wá ṣíwájú wà láàárọ̀ yìí.

0: Oya tu emi re da si mi lori tu agbara re da si mi lori iwo mo fe iwo ni mo bere ni ti aro toni bo ba ti fun wa ni fresh idea bayi idea na ni dowo ni doro nisi di nkan lenu ise ta wa yi gbogbo hey eni to ba ti wa ni creative industry idea ni o bọlọrun ba ti so kan si o lori bayi koda ko ma se bi kinyin lori internet owo denu o bọlọrun ba so pe o ti se amisi hey idea un olagba po debi wipe ogbodo farabalẹ gba ti e na bo ba ti gba a je pe igi owo igi ola o so sodede renu gbogbo awa ta ngbiyanju lati je eyan laye ta si nla kaka bọlọrun ti nbe temi re wa asani lori o ni se wa lori atawa atawon mo ataya atoko eyin te wa laarin oja te ngbo mi lakoko yi bọlọrun ti nbe temi re si wa atajeri oja baye le ba ta o ni rogun accident e ja wonu eto gan lo nisan fun ti aro yi o kinti e to soro na eyin na e ti guess pe agbohun yin lana ti en give report lori ti fun tedo ti tohun yin jala ani eya tu ti wa nbe ohun o tu ti fo debe olohun lo ni ori be ilu ibadan mi jigijigi lana tori kini ohun ma n deyin ku le die die ara ale ti n faro ko se yeye kini ohun ma n deyin ku le die die ara iwo orun ti n fara oke oya pa mi din kini ohun ma n deyin ku le die die laarin ita gbangba nbi sọmọntì gbé dunlẹ nílùú ìbàdàn ìṣẹlẹ ìjínigbé kan ṣẹlẹ bàbá ní kàngàn nǹkan ajẹ pé bá a ṣe sọ̀rọ̀ wọn ọ̀fẹ́ ní kìmí tónù ṣùgbọ́n kọ́mọ́bà dàbí ìgbà tó jẹ́ wípé èèyàn ń fẹ́ lójú kọjá bó ṣe yọ kọ́mọ́bà tún dá ìjáyà sílẹ̀ abilékọ kan tí wọ́n ń pè ní ọláìdé bùsáyọ adégòkè ló sì jí lóòrọ kùtùkùtù lánàá ní nǹkan bí aago méje kọjá díẹ ẹyin ọmọ ẹǹdẹ o gẹgẹ bí ìyálọmọ tí ọkọ ọmọ lọ sílé ẹkọ ìbọn ní ètò ẹkọ báyìí lọ pákù tẹlẹ fún àwùjọ tó jíire. Gbogbo ohun tẹ́ ẹ ti ń wò lórí ìkànnì Facebook káàkiri àbáhùn tẹ́ ẹ ti ń gbọ́ iṣẹ́ ìwádìí tó la pọ́njá gangan. Iṣẹ́ ìwádìí tó la pọ́njá gangan lẹ́làǹfààní láti gbọ́ láàárọ̀ yìí torí ibi tá a bá kinní ọ̀hún dé ọlágbà pọ̀. Àwọn fọ́nrán tẹ́ ẹ ti ń wò lórí ìkànnì Facebook àbí tẹ́ ẹ láǹfààní ti ẹ̀sà ti ń tẹ̀bọ́ ta. Ìgbà táwọn kinní ọ̀hún dé gangan ẹ rí fọ́nrán rẹ̀ lónìí ọkọ̀ tí wọ́n gbé wá bí wọ́n ṣe káwọn ọmọ sínú ọkọ̀ bí wọ́n ṣe zoom off tó di vroom. ẹ jáwé sóbì òṣìṣẹ́ elétò ààbò ẹ jáwé sóbì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ jáwé sóbì ẹ sán ṣòkòtò kó lè gbogbo ẹ̀yìn ará àdúgbò pátápátá ẹ dáàbò àdúgbò yín ẹ̀yìn tẹ̀ ń gbénu ẹ́stéètì ẹ dáàbò bọ ẹ́stéètì ẹ̀yìn tẹ̀ wà lábà ẹ dáàbò bàbá yín mo rántí ìgbà kan lọ́dún 1997 tàbí àkókò àbí 1996 bí ọba tí jù bẹ́ẹ̀ lọ. Ẹ wo ẹ já lọ ságbègbè léwùrà nìbàdàn ní challenge ǹjẹ́ kọ̀fẹ́ tó bí ẹlẹ́ẹ̀kẹta báyìí tọrọ challenge arctics yìí níbi tí ọkọ bẹ̀rẹ̀ lọmọ skul kan tí wọ́n jí gbé ńgbà ọ̀yá ó di arábìnrin tí ń ta èròjà para yìí tó ń fẹ́ wọnú ilé ẹ̀ wọ́n tún jóun náà gbé eléyìí láàárọ̀ kùtùkùtù ńgbà tí ìyá yìí ń kọ́ ọmọ lọ sí skul àtìyá o àtàwọn ọ̀bẹ́jì ẹ̀dùn ọ̀bẹ́jì ọ̀gbọ́dọ̀ sùn o jẹ́ káwọn ọmọ yọ̀ bọ́lẹ̀ wọ́n ni wọ́n kó bọ́dé wọ́n wọṣọ jẹ́sí agbábọ́ọ̀lù ilẹ̀ òkèrè ni wọ́n dé láàárọ̀ kùtùkùtù ọkọ̀ kan tó bẹ́ wọnú stríìtì nígbà tóun ti bí iṣẹ́ bọ̀ wọ́n ni wọ́n ṣẹ́wọ́ sọ́kàn wọ́n máa lọ ní ti àbátì ẹ̀ wá o àwọn èèyàn wá ní kind of speculation pé eléyìí wà coordinated o kí lọ ṣẹlẹ̀ gangan léléwùrà ní challenge nìbàdàn dẹ́sí jàgbọ́ ẹ̀ kú kalẹ̀.
1: Ọmọ mi o! Ọmọ mi o! Ọmọ mi o!
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Wọ́n àti wọn kidnap lélẹ̀. Wọ́n tó ń wà lélẹ̀ yìí náà.
2: Ọkọ rẹ̀ ni wọ́n ti pa. Ó lè ṣe fẹ́ gbọ́.
1: Ṣé ẹ mọ ẹni yẹn ni? Ẹ pè wọ́n, ẹ pè wọ́n, ẹ sì mọ̀ ẹ pè wọ́n. Ẹ pè wọ́n, ẹ pè wọ́n. Ẹ pọ̀ pẹ̀lú àwọn ọmọ pẹ̀. Ẹ tọ́ wá pẹ̀lú àwọn fàmìlì ẹ̀kẹ́.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹnẹ́ o, mọ́tò yẹn kan ṣiṣẹ́ lẹ́nà, èsì ló ń ṣiṣẹ́.
3: Mọ́tò yẹn kan kò ní ṣiṣẹ́.
1: Ó ṣiṣẹ́ lẹ́nà, èsì ẹ̀rẹ́ ṣiṣẹ́ ni, èsì ẹ̀ ni ẹ̀ náà. Ẹ̀pọ̀lọ́ wà kọ́lọ́kọ̀ wá gbé wọn.
4: Ẹ
1: má fọwọ́ kan mọ́tò.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ̀yin àgbààgbà tí ń gbọ́ wa ń lẹ̀ yìí. Kéṣekéṣe lẹgbọ́n kàṣàkàṣà bàbá kéṣekéṣe ń bọ̀. Ṣùgbọ́n ẹjẹ́ ń kọ́kọ́ tajà náà. Mo kọ́ fẹ́ polówó ọjà kọ́ wá wàá di pé báyá gbà tá a bá wá wọnú kùnkùndùn kinní ọ̀hún lọ gangan. Lámàá wá ní bírékìn kinní kan. Mo fẹ́ kẹ́ ẹ gbádùn ẹ̀ débi wípé kẹ́ ẹ lè mọ̀. Ibi tí ọ̀rọ̀ gbé dé dúró ń bi odò gbé kúndé lọ́rọ̀ ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́. A fẹ́ polówó ọjà, ẹ kú kalẹ̀.

0: 3 in 1. Un mini kaloku ko fi kun.
1: Kivo.
2: Dari mix.
3: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́, àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Owó di
2: fíjì bọ́n
3: ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé. Sòtì Cashier, ọmọ Sòtì Cashier.
4: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Tágbò méjì bá ti ń fìwó olùwò gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán tura yà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú adérò.

0: àti àǹtí Bùsáyọ̀ àti àwọn ọmọ rẹ̀ méjèèjì ìbejì tó kọ wọ́n jẹ́ Peter àti Paul ni wọ́n jí gbé lọ lánàá òde yìí ó yá pápápá pé kinní ọ̀hún sórí ìkànnì Facebook orí ìkànnì Facebook ni ó gbé sí báyìí nẹ́tíwọ́ọ̀kì òun ni ó ti gbé fọ́nrán ọ̀hún sí o ó ti gbé fọ́nrán ọ̀hún sí o ó ti gbé fọ́nrán ọ̀hún sí o ó ti gbé fọ́nrán ọ̀hún sí o agbègbè bẹ̀lẹ̀ ń wò yìí o agbègbè bẹ̀lẹ̀ ń wò yìí ojú ọ̀nà ibi tí nǹkan ọ̀hún ti ṣẹlẹ̀ gan-an lẹ̀ ń wò yìí ọyá gbé ìgbà tí bó nǹkan ṣe to kinní yìí ọyá gbé ìgbà tí wọ́n ṣe kinní ọ̀hún tán tí wọ́n sílẹ̀kùn mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n sílẹ̀ táwọn ọlọ́pàá náà sì dé ìyún ni kọ́ wa gbé sí báyìí ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ àyíká àgbà ńlá ayé. ọkọ̀ tí wọ́n fi ń ká ọmọ lọ skul ẹ̀ ń wò yìí o. àárín ìgboro ìbàdàn ni o ẹ ń bá mọ challenge dáadáa bẹ́ẹ̀ bá lọ sọ́nà ring road bẹ́ẹ̀ bá ti tọ̀ kẹ́sẹ́kẹ́sẹ́ díẹ̀ ńbẹ̀ ni kí ni ọ̀hún ti gbé ṣẹlẹ̀ o léléwùrà ńbẹ̀. kódà àwọn ọ̀pá náà kọ̀ èyí sọ kọ̀ọ̀kan tí èèyàn sọ pé bá ń tì lẹ́yìn òun ń rọ́ o. àtòun àtàwọn ọ̀bẹ́jì ti ń bẹ́nu ọkọ̀ tí yóò yà ń gbé lọ sùkú. ọyá ẹja wa lọ sí àsìkò táwọn kinní ọ̀hún dé gangan ẹyẹ kan ti ń bẹ́ ń tòsí ibẹ̀ mo lérò pé kámẹ́rà ojú titi ọlágbà àpọ̀ ó mú láti ibi tó jókòó sí ọkọ̀ táwọn kinní ọ̀hún gbé wá nígbà wọn kọ́ mọ́nú ọkọ̀ nígbà wọn lọ àwọn ẹyẹ tá a fi sọ́gbá káàkiri lọ́tún lọ́sẹ̀ wọn capture apá ibẹ̀ mo lérò pé ìyún ọ̀ràn lè ṣe ọlọ́pàá lọ́wọ́ dáadáa ọyá lìsì já gbé fídíò ẹlẹ́ẹ̀kejì oyún lọ́lágbà á pọ̀ jù mọ́tò corolla ni wọ́n gbé wá tinted kò sí nọ́mbà bíi zifa kọlọ̀ báyìí ni wọ́n gbé wá ẹ̀rí gédégbé nígbà tí kinní ọ̀hún tó ṣẹlẹ̀ gangan ọmọ kan tiẹ̀ fẹ́ bọ́ ta ńbẹ̀ ọ fẹ́ bọ́ ta ìkejì ẹ fọwọ́ gbá ọ̀gá báyìí pé wọlé lójú náà lè wùrà áwùrùn nígbà tó rí bá dínà tùtí tẹnu rẹ̀ mú kì í máa ṣe pé kinní ọ̀rọ̀ ètò àbúlẹ̀ nàìjíríà dákun ẹ̀yin ìjọba ẹ tètè gbé ìgbésẹ̀ fọ́nrán ìgbà tí wọ́n dérè o ọkọ̀ tí wọ́n sì gbé wá lákòókò ìgbà náà òun lẹ fẹ́ wòye ẹ kú kalẹ̀ gbà wọ́n dérè o ọkọ̀ tí wọ́n gbé wá rèé. ọkọ̀ tí wọ́n gbé wá gangan rèé corolla bí àwọn corolla ó tiri ó fọ nkankan ó ní tinted kò sí ní nọ́mbà. lisi fọ́nrán ohun kọ́ ló gbé sun o ohun kọ́ ló gbé sun dákun já iṣẹ́ lọ́wọ́ kọ́ papọ̀ lẹ́ẹ̀kan náà yín ohun kọ́ ló gbé sun ibi tí wọ́n ti dé gangan ni kò gbé sí báyìí àdúgbò níbi tí eléyìí tó ń ṣò yìí ibi wọ́n ti dé gangan tí wọ́n sì ọṣà àwọn ọmọ ohun sínú mọ́tò táwọn gbé wá tí wọ́n tilẹ̀kùn gbìrà tí wọ́n sì bá tiwọn lọ yín ohun ni kò gbé sí báyìí. bọ́ bá ti gbé sí kọ́ jẹ́ kí n mọ̀ lápá bí kí gbogbo ẹ lè tí ì débẹ̀ náà o e debe o eyin bo ja se bayi je nbo fi mark kekere kan si ko le mele ti mo nso gangan eyin lo so gba tawon ara bi ti won de gangan iru oko ti won gbe wa ati gba ti won pa won mo won sinu oko to si de zoom e ri pe boy kan bo tanbi lebi ile keta to mo ro pe on fe lo re soju mi to ni ikeje fun gbarun pe e mo kon sare fun yan gbarun pe o ti fe ko ba family wa nti e tori pe nkan tin be lo awon people yi won la awon boys na gbianju en ba madugbo daada en ba madugbe lewura ki se bi ti ma da po o koda awon source wa nto si be ti won se program lowo laaro kutukutu won la awon boys na nde pe e gini kan ladugbo wa sugbon gba ti won ri desi ngba te eyan ri eyin kini tutu onkaluku ngbo desi o ba won wa do de kan ti won ma lo ni onkaluku fodanu o ti gbe fona won si bayi ngba won dere o omo Nigeria
1: those are
0: kidnappers
1: who kidnap some people from this car.
0: Eh, they come double cross
1: the
0: moto.
1: They are moving towards.
0: What cross the moto? Ti Arabi no ting bebo. What cross here ni?
1: Those are kidnappers who just kidnap some people from this car. They just kidnap some people from this car. They are
0: moving towards. No. Se de pe Corolla na gbe wa Corolla bi 2003 nkan kan.
1: Those are kidnappers. They just kidnap some people from this car. They just kidnap some people from this car. They are moving towards Green Road side.
0: Won fi di banwe ja eyin glass egbe nto gwa moto igba. Mo se ja tan bayi on ba ko awon meteta. O di jua ninu oko ta won gbe wa ngba won ko won nu oko tan won ba mori lona won mori lona ta building road won wa gba lo ni o bi won pada si challenge nbi ni o iyun hun loju awon to se kini ohun loju won o to daada ile ise olopa ipinle oyo aluyin logo enu amo pe nse gudugudu meje ati yaya mefa eni tin pe number mi ko ma pe mi lakoko yi mo wa lori eto ba ti gbe fona ko nbe o jawon eyan lanfani ati analyze je le jolopa na ori pe to bayi ni nkan ise sele iru oko yi ni o si sele ya tun gbala yesi bawon eyan se nsalaye fun awon toro soju e gangan o tun salaye siwaju eku kale
2: isele yi adugbo mi lo ti sele ni Ibadan Eliwura challenge ni owo ojo ni eni to je Wednesday, oṣù June, ọjọ́ kẹta, ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ariwo ni mo gbọ́ ládùúgbò pé ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, wọ́n jí àwọn kan bí, wọ́n já àwọn kan bí. Mo bọ́ta síwájú ilé, mo rárá gbogbo àwọn èèyàn tó ń pariwo. Mo ná jí ọ̀gbìn, wọ́n ní iwájú pẹ̀nkẹ̀lẹ̀, ilé pẹ̀nkẹ̀lẹ̀. Mo ní ṣe lóòótọ́, bàbá máa déwájú ilé pẹ̀nkẹ̀lẹ̀. Mi ò rí mọ́tò pọ́ ba mọ́tò jàbí nǹkankan ṣùgbọ́n mo ráwọn èèyàn mo sì rí àpẹnkẹlẹ náà pẹ̀lú táwọn èèyàn ń dìyà yẹn mọ̀ pé kó máa lọ síbẹ̀ síbi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ pé kó padà sínú ilé mo ráwọn èèyàn tó dúró gọ̀rọ̀ èèyàn. Mo bọ́ síwájú níbi ìyanu eléwà ni mo sì rí mọ́tò yẹn wọ́n fi ìbọn fọ́ gíláàsì yẹn lẹ́gbẹ̀ẹ́ ó wà níbi that was a sign of kidnapping, sign of struggle. I saw that, then I also saw people standing. And you know, I had to get closer to get more information. I actually wanted to record the whole incident, but I was advised not to because girl come out on Morino. So we know if she only can do the bang, be you that is she will. But again, you won't fee a whole area boys to one bay, won't put up for phony, maybe the fake up fee, put up for me, Jay. I will only let some people know. Toro my fee, I call you, call you, should you after because I've been paying consciously. I want to only get to the root of the matter, so to speak. I only any obirini, unbe mo lost this school, laaro, mo miji wa no moto, likpe ni awon guys in double cross. And also, only moto kombo at that time. Ipe, only moto, only ko pass. iye nisele yin soju ilu se wa nso fun awon akoro yin ata soro yin ata olopa so won ni pe awon people were we armed to the teeth all the four glassing all the ko awon omo yin lo ati woman yin and of course mo nko ta ri bag awon e se wa ni eyin mo so fi soke school ni won lo ni oto so de kokoro moto yin it was there o wa ni enu ignition.
3: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
0: Ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́ńlẹ̀ yìí tẹ́ sì ń gbọ́ wà. Kábíyèsí Olódùmarè. Ọba tó dálẹ̀ bí ẹni tẹ́ ní. Ọ̀dà jẹ́ láǹfààní àti jẹ́ ká sójú èpò sílẹ̀ báyìí káwọn èèyàn láǹfààní àti dá sí i. Iléeṣẹ́ ọlọ́pàá lẹ́ẹ̀kan sí alùyín lọ́gọ ẹnu amọ̀pẹ́ ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Àmọ́ bí kinní ọ̀hún. Ẹ̀yin àgbààgbà lẹ sọ pé bí náà ọba tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kanna ẹ̀bí kinní ọ̀hún ọba tí ìyanjú tọ́ dáadáa bí ìgbà tó jẹ́ pé èèyàn ò tí ì ṣe tó náà ni ẹ tún gbìyànjú sí i náà ni o ẹ gbìyànjú sí bá ń sójú òpó méjèèjì lẹ̀dẹ́ sí 0706949 3000 ṣùgbọ́n kán tó pè wọlé ó ní òun ṣìkẹyọ kan tẹ́ni tí ọ̀rọ̀ sojú ẹ̀ gangan tó lòun ń bọ̀ láti ibi iṣẹ́ pé gbà tó ń fẹ́ wọ inú street báyìí lòun rí wọn lọ́ọ̀kán pé tó ẹ̀lọ́ wọ́n sì ní kóun kọjá ń tòun pé wọn ọ̀ bá tòun wá ẹja gbẹ́lá ẹ̀ tóun náà ṣe ẹ̀ kú kalẹ̀. Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Kí la ti máa ṣayé yìí sí o, kò yé mi. Àyétótó, ayé màlẹ́, ayé àkámàrà. Ẹ̀yin tí wọ́n rí kan ní Facebook o, ẹ bá ń ṣí àìtò yìí ẹnìkọ̀ọ̀kan mẹ́wàá mẹ́wàá. Ẹjọ́ kárí ilé kó kárí oko. Fún nǹkan míì kọ́ o, kó ń kálù òkú wá lè máa fura. Kí a sì máa wẹ̀yìn bá a bá ń rìn. Pabambarí ẹ̀ ni pé kí Ọlọ́run Olódùmarè kọ́ jọ kọ́ máa dáàbò rẹ̀ bò wá. Àbọ̀ Ọlọ́run ni kọ́ wà lórí ọmọ, kó wà lórí ọkọ, kó wà lórí aya, kó sì wà lórí gbogbo ẹbí. Ẹ bá ń ṣí ara rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wáyìí. Ọyá a fẹ́ ṣe ojú òpó lẹ̀ adákùn bẹ́ẹ̀ bá ti wá pè wọlé. Òfin àkọ́kọ́. Ẹ pa rédíò tàbí kẹ sún mẹ́yìn torí etí ò gbéje yóò máa hàn lápá bí ẹ̀rọ ó sì ẹ̀yọ́ ja gbogbo ẹ̀dànù òfin kejì ni pé ẹ dákun ọ̀rọ̀ tí ọba ti jẹ́ kí ẹ tí ọba yẹ kẹ sọ lórí rédíò dákun ẹ jẹ́ sẹ́ńsọ̀ rẹ̀ ẹ ṣeun ọya ẹ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀
0: o. Ó kọ yá àti ibi tẹ́ ẹ ti ń pè.
4: Ìyá àmàlà láti gba ìyẹlẹ tó dúró.
0: Ọya.
4: Kò ní sí yí kò ní rẹ báwo mo rí pé bá a ṣe ń sọ ní ọmọ yìí pé kí àwọn ìjọba yìí tí wọn bá ní lójú tó ṣe é nì. Ètò ààbò yìí ṣe kókó báwo tó ń kọ́ ọ̀dọ́ tí ń kọ́ ọ̀pọ̀ àwọn náà bọ́ọ̀rọ̀. Bóyá ń gbà kò ṣe kàn náà bóyá wọ́n gbé bóyá ní ojú ilé ètò ààbò. Ọ̀rọ̀ àwọn sọ gbogbo ìwà àwọn òní bí wọ́n gbé òní gbé mi náà gbé o.
0: Àbẹ̀lẹ̀
4: wọn dàtú lórí ìyá rẹ̀.
0: Ètò
4: tó ti pàwọn náà mú o.
0: Ẹ ṣeun ẹ ti make point yẹn ṣeun ẹ já fẹ́ lómi láǹfààní. Hello.
5: Hello.
0: ẹ káàárọ̀
5: o. Ẹ̀lọ́ ọ̀rọ̀ ṣètò.
0: Ó kọyá àtijọ́ ẹ ti ń pè.
5: Ìyá ìjọba ló sọ̀rọ̀ láti ilé gbọ́n.
0: Ilé gbọ́n ṣé nípínlẹ̀ Ọ̀yọ́ náà.
5: Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Nílá Delú.
0: Ọ̀yà ọ̀yà.
5: Ṣé rí kọ́lá lọ́jọ́ ni kò ń ṣàánú
0: wọn. Ẹ ìyẹn ò ti rebété o, ó ti rebété. Jámẹ́ lòmíì, jámẹ́ lòmíì. Ẹ̀lọ́.
6: Ẹ̀lọ́.
0: Ó kọyá àti ibi tẹ́ ẹ ti ń pè é káàárọ̀ o.
6: Ẹ mà káàárọ̀. Orúkọ tèmi ni Gani Ọlọ́ǹda látọ̀lẹ́kúta. Ojú tí mo fi wo nǹkan yìí ní kìí ṣe pé ó ti ní ọ̀rọ̀ òṣèlú núṣá láàrin ìgboro ńbẹ yẹn. Ó yà wá lẹ́nu.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí, Jáfírìmì láǹfààní. Ẹ̀lọ́.
7: Ẹ̀lọ́.
0: Ó kọyá àti ibi tẹ́ ẹ ti ń pè.
7: SP Abọ́dúnrin lorúkọ mi láti Apẹ̀tẹ́.
0: Apẹ̀tẹ́ ń bàdàn.
7: Bẹ́ẹ̀ni.
0: Ó yà.
7: Àtàbí pé a ti kó kinní nkù.
0: Ok.
7: Ìgbà tí kinní yìí ti ń ṣẹlẹ̀ láti náà tó ṣe bí erébíere. Tó dé Kwara, wọ́n yẹ káwa náà ti múra. Àsìkò ọgbà tí ọba ti ìṣogun ló rọrùn láti pè sí àfogun. Fún àpẹẹrẹ, iṣẹ́ ìjọba fi lọ ra aircraft. Kí ló dé tán ra drones, small small drones? Tí wọ́n fi máa mọ ohun tó bá ń ṣẹlẹ̀ káàkiri. Tí coordinating center. Kọ̀mpútà coordinating center ó wà ní gan. Káwọn kan tẹ̀sí wà ń standby fún helicopter. Kó tó di pé wọ́n á máa gbé èèyàn kọjá àbíta lè train. Tó bá ti jọ́ bá ti pè kí helicopter lọ sókè kí drones ó lọ. Kán bẹ̀rẹ̀ sí ní movement, kán bẹ̀rẹ̀ sí monitor movement wọn. So that wọn ní ti lọ kórìbọ kìkan tí ó wà dàbò ti dà yìí. Ẹ wo ẹ bá wa sọ fún ìjọba.
0: Ẹ̀yin náà ẹ sọ báyìí náà ẹ sọ.
7: Ẹhẹ́ kí ni ìjọba ń ṣe lọ́wọ́ ní ìsìn láti má tún jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Ó tojú sí wa o.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Mo ń bọ̀ ẹ jẹ́ ń ka comment lórí ìkànnì Facebook náà, mo ń bọ̀ o. Lórí ìkànnì Facebook ṣé awóbọ̀dé lẹ fẹ́ kọ yìí, awóbọ̀dé Bashiru. Òkè àwọn ń kí wa ni Alhaji Olayinka, wọn ni ẹkú ètò Ọlọ́run kò ní fi yín sílẹ̀. A wà lórí ìkànnì Facebook báyìí o, Adéoyè Samuel, wọn ni ẹkú iṣẹ́ àfi kí Ọlọ́run ṣàánú fún wa nílẹ̀ Nàìjíríà. Abigail Ogunṣọlá, wọn ni well done. Daniel Ayinde, wọn ni this is very bad, ṣùgbọ́n mo gbàgbọ́ wípé Ọlọ́run máa mú wọn. Tọ́pẹ́ Ajọ́ngbọ́lọ̀, ẹ má bínú tí ń bá pè dáadáa. Ọ̀ṣun dáhùn sí wọn ni please, I noticed that I have not been seeing those boys. Ara phone tó bàjẹ́ on some streets in Ibadan, especially since oríire LG kidnapping. Ìyọ̀n ló kàgbọ́ mi kẹ̀kẹ́ iná fẹ́ sọ́mọ́ ẹ̀. Okay, let's look into this. They have surveilled the streets. Wọ́n ní àwọn tí máa ń sọ pé ara ni tó bàjẹ́ ara phone tó bàjẹ́. Wọ́n láwọn máa gbúrò wọn ládùúgbò mọ́ pé ẹja tún ṣàkíyèsí ibẹ̀ náà. Wọ́n ń pèjọba àti àwọn aráàlú ni wọ́n ń pè ṣàkíyèsí. Ọlá Adékúnlé, wọ́n ní Mr. Ṣéun Arébikọ́lá, òkè ẹ ṣeun, ẹ̀mí náà kí n yóò. Dàda Kínọlá, wọ́n ní this is serious. This is serious issue. We have entered this, but it's only God Almighty that can help us because, okay. Fúnmi Adigo, wọ́n ní the government of Nigeria, we know that you are making effort to end insecurity in our country. Kudos to you, plus, I mean, please, make more efforts. People are dying daily. Daniel Ayinde, wọ́n ní may God continue to be with you, àti àtẹ̀mí àtẹ̀yìn náà ni God wọ́n wà pẹ̀lú gbogbo wa. Ṣeyí Brown, wọ́n ní I have shared the life. Ẹ ṣeun gan, ẹ bá ń ṣí ààrẹ̀ ẹnìkọ̀ọ̀kan mẹ́wàá, bẹ́yìn náà ṣe lè ṣèrànlọ́wọ́ fògo yìí nù àti iṣẹ́ tá à ń ṣe. Bẹ́ẹ̀ bá láǹfààní àti lọ́ba wa ṣèwádìí. Nígbà tá a bá kóṣẹ́ ìwádìí ọ̀hún dé, tẹ̀yìn sì láǹfààní àti gbọ́ wa, ẹ bá ń ṣí ààrẹ̀ lórí ìkànnì Facebook Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Ẹ ṣí ààrẹ nìkọ̀ọ̀kan mẹ́wàá jẹ́ mú pè méjì sí lápá abẹ́ òun ká fi káàdì abala abẹ́ òun jẹ́ mẹ́yọ̀kan sí. Ẹ̀lọ́. O rebété jámù mi. Ẹ̀lọ́. Ó kọyán àti ibi tí ẹ ti ń pè.
8: Kí ni Fọdáyálé?
0: ẹ pa rédíò tàbí kẹ sún mẹyìn mo ń gbóhùn ara mi padà.
8: Bàmúyòkò
0: ẹnìkan sáré pè bá wọn ká fi káàdì abala wọn ká fi káàdì rẹ lẹ pàápàá hello ìrópọ̀ lójú láyìn wọn ikẹ̀ ń sáré wọlé ọlágbà pọ̀ hello.
8: Hello.
0: Ó kọ yín àtijọ́ tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
8: Ó kọ mi ni kàwọn ẹbí mi láti gbé ayé rẹ.
0: Ọ̀yà.
8: Mo kí àwọn ará àdúgbò yẹn torí wọ́n ṣe ribiribi wọ́n gbìyàn pẹ̀lú pé wọ́n ti ẹ̀kọ́kọ́ káṣọ̀ mọ́tò tó gbé wá. Ó wá kù sọ́wọ́ àwọn agbófinró wá yẹn láti ṣiṣẹ́ lórí ìlú tí wọ́n bá rí. Ọlọ́run jẹ́ fún ọ rí àwọn nìyẹn o. Ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ kí ẹ wé táwọn ìṣègbè.
0: Amẹ́.
8: Báwo
0: ọ̀dà ẹ ṣeun tó ẹ pè tẹ ẹ dá sí afẹ́ polówó ọjà lẹ́ẹ̀kan sí bá a ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ báyìí ìfẹ̀hónú àtúntí ó ti ti gbọ̀nà míì yọ lágbègbè ìwòrò odò gbogbo ojú ọ̀nà pátá ni wọ́n ti gbé gidá ẹni tí bá ń rìn àjò bọ́nà ìyàbá jọmọ́ pé bọ̀ ń lọ sọ́nà ìbonibẹ̀ ọ̀nà kéré nǹkan gbági alákíá bóyá kọ́ gba sọ́ọ̀mì èlé wọlé orí gbogbo ìwòrò odò báyìí ó ti búlọ́ọ̀kù ẹ̀kan má dé pé ibi ọ̀n lọ ó ti dágbére pé mo fẹ́ dé mo ti súnmọ́ tòsí ọ̀lọ̀ rìhá nínú tráfíkì àwọn tí ń ṣèfẹ̀hónú ọ̀nà ẹja kan ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má jáwọn ọmọ ràṣà kí wọ́n já ìfẹ̀hónú ọ̀hún kan já àgbà mo wà lọ́wọ́ ọlọ́run ó fún wa ṣe o àwọn ọmọ tí sì ń bẹ lákàtà àwọn ajínigbé níjọba ìbílẹ̀ oríire àtàwọn apá ibòmíì náà ní gbogbo Nàìjíríà ọlọ́run ó jẹ́ kí wọ́n dé padà láyọ̀ àti àlàáfíà àwa tá a sì wà ń lù náà tó ọlọ́run lè àǹfààní wa lójú ẹ̀ yóò ní àánú wa lójú kò ní jẹ́ kí ibi kọ́kàn wá láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè afẹ́ polówó ọjà bí n bá dé ìyàwó àtọkọ tó jẹ́ pé ṣẹ́ táwọn yàn láàyò ni pé kọ́ máa jíyàn gbé ibẹ̀ là ń lọ o ìyàwó àtọkọ bísínẹ́ẹ̀sì tiwọn partner be my business tiwọn ni pé àwọn tọ́jọ́ ń gbé nùlú ọmọ ènìyàn ẹja polówó ọjà.
9: Aunty, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
10: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
11: Correct. Jesse fees. Now the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am. Now carry go be that. Jesse fees. Coolele mind as you dey hustle dey go. Jesse fees. Now from the house of Jesteed. If body not changa after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.
12: Guy, we don't dey talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
13: Oh boy, you don't talk. How about? You know the tire.
12: Na the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
13: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load them, talk they go.
14: Wow, mommy, today's golden morning is milky.
15: Mine too.
16: Mother of the year, well done. But please, let's be managing the milk small now.
15: It's so meal. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
14: Milk already inside? Since when?
17: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
18: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTimes, from the opening match to the final showdown.
19: And this time, it's not just watching, it's watch and win.
18: Subscribe or buy a StarTimes decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
20: StarTimes, enjoy digital life.
21: For this Niger, everybody go chop. Whether you be man,
1: woman, pikin, you no go fit escape her. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
21: Hey, everybody come outside, oh!
22: It don't happen.
23: Hey, Clayton, why you dey shout like this?
21: Go TV don't bust my head, oh! You never hear say decoder plus antenna plus 1 month jolly subscription. Now only 15,000 naira.
23: You say?
21: Go TV don't scatter market with their World Cup special offer, oh! Hey. With only 15,000 naira, we go carry cha-cha decoder plus antenna plus 1 month subscription. Take touchlight the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct Pidgin commentary. All this will happen live for 4 correct channels for Super Sport on Top Go TV.
23: Hey, this one no be small thing, no. Make I go arrange my own decoder sharp.
21: Go TV. Love it.

0: four games, pigeon commentary, and four dedicated channels. Yes! Get the special offer, DSTV Decoder, Dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
1: Nítìbúdò oró orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni àlejò ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ awásópin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
2: And this time, it's not just watching, it's watch and win.
1: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
2: StarTime's, enjoy digital life.
3: Calm down now. Calm down. Make everybody talk one by one.
4: All this network just they suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind of life be this safe?
5: Everything just they increase, they increase. Data won't they buy 2K now. Now 7,500 Naira. Now life be this.
3: Oh, yeah. Calm down. Calm down. All this complaint when we they complain about network. I hear say MTN won't take time explain how data they work when you enter your phone.
6: I talk am. We don't catch a move.
7: Yeah, where?
8: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial. Make you watch them live and direct. Na MTN, they bring una data on trial.
9: Aditu, mewan shele ni dunia.
10: Eyin agbagba te wa nbe un te si ngbo wa ati pada de na lati ka ipolowo oja lohun eto si nte siwaju gbogbo awon comment yin pata le mo labara labala ti ariwisi lori kane ti Facebook awon comment ohun po ejin sare ka meji si meta bi nbo na jin wa ka gbogbo e papapo baba ti ipinle ti edo baba ti bede agbegbe kan be ti won pe ni ubi aja agbegbe ubi aja yi ipinle edo lo wa sugbon be ba gbo ede enu won ko fe fi gbogbo ara yato pupo sede yoruba ebe ya ba gbo yoruba daada bo ba gbe ni ubi aja eyin ede won na fe o fe farapera won die okun kan be nbe ti won pe ni jerry ke so mo keke o baba ni kaka le ni eji yo ti fe to bi omo adota odun ohun ati yawo e nse ngba to loko nroko to lodo nrodo teni tin se business nse business teni tin se royin se royin teni tin se wadi nse wadi se tawon ati yawo ti eyan layo eni ki won ji awon eyan ti won jo ngbe nunu ilu ke se pe won bo ta o ninu ilu won ka sadede ri pe lagbaja won o ri mo
11: ha eleyi ti won wa se to je ase mo won gbo mo okun kan won pe agbegbe ba ni angunite ngba won gbe mo ro pe yun san gu die ni ba won le blow ni bi ti won gbe si won sa gbe me lenu e atoko ati yawo jam gbala yi tawon eyan se na en ba gbo ede won die won so english die won si so asian won so die sugbon to sele ni pe atoko ati yawo nse tawon meje ti yan layo eni wi pe ki won ji awon ara ilu won ti won jo ngbe nu lo kan na ki won je gbe eku kale
12: They no carry a condom. They won't lock the motor back. Hey.
9: Aditu, me wan shele ni dunia.
10: Oye ma bo lori kane Facebook o ati yawo atoko oko ti e tun wa so ka ki oni wo fi yawo ohun le pe ko mowo ko mese o ewu nikan ni ku won mu boya yawo na lo re baba to gbe agbo kana pe baba to owo ti te tori strategy tawon people ye tun won lo tun won fi nsisi ohun
11: nígbà tó jẹ́ pé wà àti ìyàwó lẹ́jọ́ ń ṣiṣẹ́ nígbà táwọn ọlọ́pàá wá dé oníwọ́n fi ìyàwó lẹ̀ pé ìyàwó ọmọ nǹkan kan pé wọ́n ni kí. Ó yá lísì já balẹ̀ ságbègbè tí wọ́n ń pè ní wúbi ajá nípínlẹ̀ Edo ní ìjọba ìbílẹ̀ ti Asian South East bẹ́ẹ̀ bá gba agbọ̀wọlé bẹ́ẹ̀ bá súnwájú díẹ̀ níwájú ẹwàtò kò jìnnà púpọ̀ mọ́ bọ́dọ̀ òun ṣe ṣẹlẹ̀ rí o ọmọ Nàìjíríà. Ìyàwó rèé o ìyàwó ní ń bọ̀ yìí wọ́n ti mọ́kọ sínú ọkọ̀. Ìyàwó ní tún yan panda yìí o ọmọ ọlọ́mọ tí wọ́n gbẹ̀mí ẹ̀ ńkọ́. Wọ́n ní kó lọ rèé bọ́kọ rẹ̀. Ó da gbogbo aráàlú sísì bá sì bò. Inú wọn gbọ́kọ sí rèé o. Akíléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Bọ́dọ̀ òun ṣe ṣẹlẹ̀ nípínlẹ̀ Edo. Ìyàwó ni ẹ rí pé ìyàwó ní ìṣọmọ kékeré bàbá ní ká wọjú orí ẹ yóò ti súnmọ bíi 50 years àbí for something tó túmọ̀ sí pé ọkọ náà ti máa lọ bíi 50. Wọ́n sáré pé wọ́n ó jí láàárọ̀ ní tiwọn bàbí kọ́ máa fi síkìn kọ́ máa búrọ́ọ̀sì láàárọ̀. Wọ́n sì dáko wọn ní skul tí wọ́n rọ̀nù. Ẹyin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí arákùnrin ọ̀hún tí wọ́n ń pè ní Jerry. Wọn ò lóko wọn ò lódò ọ̀pọ̀ èèyàn tí ń gbé ìjọba àbílẹ̀ tá à ń sọ yìí iṣẹ́ àgbẹ̀ lọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe. Bí ọba iṣẹ́ àgbẹ̀ wọn ò ṣokoòwò bíi káràkátà ṣùgbọ́n àwọn méjèèjì yìí wọ́n ní wọ́n kàn ń dán ni bí ayan kinní kan. Wọ́n lè jí láàárọ̀ báyìí eléyìí tí oníkálukú ó fi mú ìfọyín tí èmi ìfọyín báyìí ẹni tí ó lo pápọ̀ ẹni tí ó lo búrọ́ọ̀ṣì ó lè jẹ́ pé bóyá bí síkìn làwọn ògbẹ́bọ̀ tàbí wọ́n kọ́kọ́ ìfọyín láàrùn pé ẹkú ojúmọ́ o ọ̀nà igbe o ọ̀fúre o. Wọ́n ti wá ń ṣàkíyèsí wọn pé ṣàdédé ni wọ́n ní kinní ọ̀hún bù tì inú ilé wọn pé kí ni ń ṣẹlẹ̀ ń bì. Kò níṣẹ́ kọ̀ lábọ̀ ó sì kọ́lé káàkiri wọ́n lọ kọ́lé síbi ajá ọkọ̀lé sí kí ló kọ bí kìtọ́ mọ̀ ń pè ná ọkọ̀lé sí Uromi àtàwọn apá ibòmíì. Ẹ jà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ohun tá a bá kó jọ náà bá a bá dàgbà tá a bá darúgbó ikú ọ̀pàdàgbà lọ́wọ́ èèyàn náà ni. Bí wọn ò jíyàn gbé tí òkú kú àṣídẹ́ǹtì tí nǹkan kan ò ṣẹlẹ̀ bọ́ pẹ́ bóyá kò sẹ́ni tí ó jù sáyè ẹ gbàgbé ni. Nígbà bí èèyàn bíi lọ́gọ́rùn-ún ọdún nílé ayé gan-an
10: èyàn ò ní gbádùn oúnjẹ tí èyàn bá ń jẹ mọ ọgọrùn ti ẹ jìnà báyìí ti súnmọ bíi 70 kànkà ẹ máa gbọ́ máa jẹ léyìí o bíi 40 gan ọgbọ́lọ̀ jẹ ṣúgà jù ọgbọ́lọ̀ jẹ gbájù sílé ayé ọ̀wọ́n náà la sì wá wà mọ́yà tó báyìí. ẹ já na sùúrù sí o ẹ̀yin ọmọ nàìjíríà ẹ já na sùúrù sí o ẹ̀yin ọ̀dọ́ ẹ já na sùúrù sí ẹ̀yin pàìtọ̀ ẹ̀yin àfáà ẹ já na sùúrù sí ẹ̀yin babaláwo àbọ̀rú oníṣègùn àbọ̀yẹ̀ ẹlẹ́ndínlógún àbíbọ̀ sí pẹ̀kẹta nǹkan bá kíní ọ̀hún àní kọ́ńkàmílà kọjá kàsí nǹkan ni kọ́ńkàmílà kọjá kàsí nǹkan. nígbà tí àwọn ẹ̀yà ààbò míì dítà fi mélé ìwà ni pé kẹ́ ẹ má máa fọkàn sí pé bóyá àwọn ẹ̀yà kan ní sáwà ń ṣiṣẹ́ ìjínigbé inú ìlúnàjọ ń gbé ọmọ ìlú ọ̀hún ni òun àtìyàwó ẹ̀ sì jọ ń pálì papọ̀ wọ́n sì ń jí àwọn ọmọ ìlú gbé wọ́n sì gbọ́n lọ sínú igbó wọ́n gbà ránṣọ́ọ̀mù wọ́n sì ń dán. kábíyèsí olódùmarè jẹ́ ń fáwọn èèyàn bíi méjì mẹ́ta láǹfààní kí wọ́n pè láti dá sí abala bí ẹ bá ń pàrọwà sáwọn ọ̀dọ́ lọ́kàn kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
7: ẹni ọkọ àtọ ẹka ọrọ
10: o ó kọyìn àti ibi tẹ ẹ ti ń pè.
7: orúkọ mi nìyájí ọlẹ ẹlẹrọ
10: láti aláìkí
7: lálẹ ìkílẹ lómi nígbàgbọ ní ààrin
10: ọyà
7: nítorí ọlọrun ìgbà wo la fẹẹ gba fẹẹ sinmi nílẹèdè nàìjíríà. ẹ tún gbé ìfẹ tún sọ àwọn ìsìn yìí àwọn ń jẹ àwọn ń mu wọn wá àwọn ẹni ẹlẹmi bọ́lá wọn ṣe mọ ọmú wọn nífọ̀ọ́kan ni agbára tọ́lọ̀ fi sílẹ̀kọ̀ kò ní kó àwọn pásítọ̀ náà náà sí ìsìn wọn náà ó sì lágbára ọlọ́run ẹ ní ṣiṣẹ́ lágbára ọlọ́run wọn ò ní kí yín pé wọn ò ní jẹ́ ọmọ yín gbé o ọlùkọlù bí o ní kọlù mọ́ o yájú ọlẹ́ ẹlẹ́rọ lálàjì kí ló ló mi.
10: ẹ bá ń kíyà ọlọ́run wọn máa mú wọn. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹja fẹlẹmi láǹfààní 07069493000 tàbí 07014475770. ẹ̀lọ́ kọ́yìn àdúró tẹ́ ẹ ti ń pè ẹ ti wọlé yín ò ti rebé tí bá mú kejì òun. hello.
13: hello.
10: ó kọyìn àti ibi tẹ ẹ ti ń pè.
13: ìyá ìjẹ̀bù ló mú láti lè mú.
10: ọmọ àṣọwọ́ ìyá ìjẹ̀bù láàárọ̀ yà.
13: ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ àmọ́ bí tó fẹ́ jẹ́ káyà ṣìbọn bá ìpè lọ́wọ́ bó ṣe ń bọ́rọ̀ ajínigbé lọ. ìgbà tó tún jẹ́ pé aráàlú ibi tóun tún wà tí wọ́n jẹ́ oúnjẹ tó lè ṣàǹfààní fún lòun tún jí gbé. wọ́n bá lọ́wọ́n ní ìdé lágbára náà.
10: ó
13: lè rí iṣẹ́ kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ tí mo pè sí yẹn náà. ó ti kọ́ ọ̀tì yẹn. ṣé mo yí pé ìgbà táwọn ìjọba wa tó jẹ́ yí pé wọ́n wò wá wọ́n á tètè ṣe nǹkan tó yẹ kó ṣe àwọn tó lè gbà wá wọn fún wọn láàyè. àwọn tó ń sọ pé wọ́n lè ṣiṣẹ́ yìí wọ́n fún wọn láàyè kó fún wọn láàyè kó jẹ́ nítorí ọlọ́run. ó ti ń súnkà wọn náà bọ̀ díẹ̀díẹ̀. ó máa kàn wọ́n àwọn àmọ́ pa nǹkan tó wà lọ yìí gan oní nǹkan tó ṣẹlẹ̀ yìí gan ìjẹ́ àwọn ìjọba wa ló ti ń wá ìyí sì mọ̀ pé pẹ̀lú ògbọ́n lọ́ọ̀dọ́ wọn ní ọ̀padà darí sí àwọn mẹ̀kúnnà ọ̀pọ̀ ìgbéyé gbádùn gbọ́dọ̀
10: yẹ. ẹ ti méèkì pọ́ìntì yín pé kíjọba kí wọ́n gbé ìgbésẹ̀ ìjọba náà tó sì ń wòye bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ nǹkan tá a gbọ́dọ̀ sọ jáde ni pé kán má tọwọ́ òṣèlú bọ̀ bí ọba ti sọ́wọ́ òṣèlú ń bẹ̀ tí ìjọba ti ìpínlẹ̀ tí ó fọwọ́sowọ́pọ̀ àtijọba àpapọ̀ tó fọwọ́sowọ́pọ̀ àti ìjọba ìbílẹ̀ tí wọ́n sì gbé ìgbésẹ̀ kan mọ́ kí akọ́yọtẹ ẹgbẹ́ òṣèlú kò ń bẹ̀ ìyún lọ dáa jù àwọn tí wọ́n sì ń bọ́ tapá wọn lè ṣe náà ìjọba náà ti ń wòye pé ṣé èṣe pé tá a bá la fẹ́ pẹ́ka ẹyọ kan ṣáà ní padà tún dá ẹ̀ka bíi mẹ́rin márùn-ún sílẹ̀ ẹ já tún rò bẹ́ẹ̀ o ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì jù ni pé ẹ mọ́wọ́ òṣèlú kò ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ́wọ́ òṣèlú kò ń bẹ̀ èmi ni ti pati A èmi ni ti pati B ẹ mú kú o ẹ jẹ́ kí ètò ààbò jẹ́ gbogbo nǹkan tí ó jẹ ìjọba ní ẹlẹ́kajẹ̀ka tí ó jẹ lógún jẹ́ǹdẹ́ nìkan lòún ṣe. ẹ̀lọ́. ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
14: orúkọ mi ni ọlọ́run ní tọ́jú mi láti àná ṣọ́ọ̀ṣì.
10: ọlọ́run máa tọ́jú gbogbo wa o.
14: mo láwà bá nàìjíríà dé báyìí. nígbà tí mo gbọ́ ọmọ ilé ìwé tí wọ́n di òṣèlú ti wọ̀ ọ́ àwọn kan là ń gbàdúrà lóògùn mọ̀ṣọ́ báyìí wọn ti kò wọn dà á lẹ̀. wọ́n tún lọ káwọn kan ṣọ́ọ̀ṣì lẹ́kìtì tá a tún gbọ́ ní rè ìkọlẹ̀ tó ń sọ fún wa yìí láìṣe ẹran kéèyàn máa gbé ọmọ ọlọ́mọ máa fi gbára fún àmà fọmọ sí pé kọ́ọ̀dù. ẹsẹ̀ nàìjíríà ní ẹ̀lọ́wọ́ pọ̀ tó báyìí kọ́ lọ́run ṣàánú wa ó gbà wá lọ́wọ́ ìjọba tó wà lóde yìí. o ba wa kun olowo ki o tun gba awon mo wale olorun ti sanu wa
11: amen
14: o le da ni ti wo o ari bi ko la yo mo jun yin se o
11: amen atayin
14: na e ni bowo ti be se bi tara ye o ni bowo o
11: amen atayin na
14: o ma da gburu be ni tonu pe lo bi owo o
11: ase
14: agbo olorun ma da gburu ri yin o
11: ase
14: e ku eto
11: ase e sum te pe te da se lori kan ni Facebook o eh comment yun na po bi rere se a fe polowo oja bi ki ma eh eh sugba a fe polowo oja bi n ba te ka ipolowo oja de nbi ta ya si e je n so fun yin le eh ara aye won sa kijo kijo aro orun na ma tun sa kijo kijo eni n sa wo ngbe eyan ngba grandma eyan ku won si gboku lo mo suari ngbo tasiko ti won lo re si oku grandma awon mosuari ba loku sonu won wa gboku elomi fun e wo oro nigeria e wo olodun sa wa sanu wa eyin na tin se ayi e je npolowo oja tin ba te ka ipolowo oja de e gbo won rin loni e ku kale
15: duro na oku to ra multivitamin yen be lo wara re nje o fun duro na oku to ra multivitamin yen be lo wara re nje o fun awon omo re ni asara lo

0: àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421 ìforúkọsílẹ̀ àwásòpin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Aunty, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
2: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
3: Correct. Jesse fees, na the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees, now from the house of Jesteed. If body not tranga after 3 days, make you see a doctor. Now Rambaxi Nigeria Limited will be some pharma company. They make and market Jesse fees.
4: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
5: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
7: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTimes, from the opening match to the final showdown.
8: And this time, it's not just watching, it's watch and win.
7: Subscribe or buy a StarTimes decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
8: StarTimes, enjoy digital life.
9: Calm down now, calm down, make everybody talk one by one.
10: All this network just they suck our data. Person go subscribe for night, data go finish for morning. Which kind of life be this self?
11: Everything just they increase data won't they buy 2k now, na 7500 Naira, na life be this.
9: Calm down. All this complaint when we dey complain about network, I hear say MTN won't take time explain how data they work when he enter your phone.
12: I talk am, we don't got time.
13: Yeah, when?
14: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial, make you watch them live and direct. Na MTN they bring una data on trial.
15: Aditu mewan shele ni dunia.
16: To lati eka ipolowo oja lohun atun kiyin kaabo pada mu ki o daada o. Baba wa Antoni Bodunrin lati United Kingdom lohun ba nse toju Mr. Bisola the international reporter awodesi lati Belgium lohun alajo layinka ni ile Ibadan ya Yusuf bi odun lati maya ati bi ati bebe lo elegante ayo mi de gbogbo won mo ki gbogbo yin patapata ten lanfani ati gbo wa atawon ta lanfani ati dako na gbogbo yin patapata ni mo appreciate o e ma seun te wa nbe. How are you on Facebook? Splash FM 105.5. Splash FM 105.5. Aya, eja tun tesi waju o. Bin ba ni mewa nsele ndunia. Oye ka e mo wipe ke se fabu o. Be ni won se mu lamba wa, won so fiction. Tim sele laye gangan ta se le fojuri ta le se wadi, won se ri aye o, ri aye ko o. E so pe a, aje kan si pon mo ira o. Ato pinpin ni oyato ewo ile aye ta wa ye o fe toju suyan ara aye nsa kijo kijo bo ba wu eyin yo sa die bo waju yo tun sa die aro orun ti oye ko won na tun lo simi laya olugbala òun náà mà tún ń sá kíjokíjo ẹdákun àtayé àtọ̀run ìmọ̀ lọ wá séèfù báyìí. Ẹ̀yin náà ṣe àhìn aláwọn èèyàn gbé òkú girama àti ẹ̀dúpẹ́ pé ìyá ti ẹ̀dàgbà díẹ̀ ó lo ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó di pápadà jọ́lọ̀ ń pè. Ǹjẹ́ kí ìyàwó sì lọ rèé fọ ọwọ́ rọrí sùn? Wọ́n sì gbé lọ mọ́ṣúárì pé àwọn ọmọ ìtìlú Èbódé o, ẹ lọ rèé ṣèyá lọ́jọ̀. Báwọn wọn bá dé á padà wàá gbé wọn. Nígbà wọn padà dé mọ́ṣúárì wọn ni ẹ má bínú ẹyin ìyá tẹ gbé wá ń jọ sí ó mísì ṣé ìyá jíǹde ni àbí nígbà ìyá ẹ ṣe jésù àbí kí lọ ṣẹlẹ̀ gangan. Wọ́n sàní ọ̀dà ẹja ṣe lóòpòrò ẹgbẹ́ wọn ṣàgbé ara ẹlòmíì. Sọ̀rọ̀ yìí ọlọ́run bàbá ṣàánú èèyàn báyìí o. Nígbà wọn gbára ẹlòmíì fún wọn pé ẹgbà ẹ lọ mánèjì ilé ẹ lọ mánèjì ká lọ mánèjì kíni láì sí pé èèyàn ń páàsì táyà mọ́tò. Àwọn mọ̀lẹ́bí bá fi gbé tá a pé ẹ gbà wọ́n o ẹ gbà wọ́n o. Jágbálà yìí tí wọ́n ṣe káwá tó gbé fọ́nrán sórí ìkànnì Facebook o Splash FM 105.5 Ìbàdàn àlàyé tí wọ́n ṣe rèé o. Àmọ̀ pé wọ́n ti ti ń exchange òkú pé ẹ gba òkú ilé ẹ lọ rèé sí séèyàn wa lọ séèyàn ó sún òkú olókùú ni. Ilé ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ọyá já lọ bẹ̀.
13: Yesterday, my mom, my grandmother's cup is missing.
15: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn.
16: Ẹ̀yin àgbààgbà tẹ̀ ń gbọ́ wa tẹ̀ sì wà lápá abẹ̀hún ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook o. Mẹ́ẹ̀ máa tẹ̀ wá lọ sí òkú olókù. Bó kò bá lọ jílòrò tí bá ń kọ̀lẹ̀kùn pé ẹ̀lò ẹgbọ́n padà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí òun ẹ dákun kí lèyìn ó ṣe náà. Ọ̀rọ̀ burúkú àti láftà ni ò lísì já balẹ̀ kàṣàgbọ́à sípínlẹ̀ ti dẹ́ẹ̀tà. Bí ti ń ho ẹ nílẹ̀ Yorùbá ní ho ẹ nílẹ̀ Yíbò láì ṣe pé wọ́n pààrọ̀ aṣọ pé tó aṣọ eléyìí ní bùtíìkì eléyìí ò fi ìtìtò ẹgbà míì kẹ wọ́ odidi èèyàn tí odidi òkú èèyàn. Ọyá bá ń gbé fọ́nrán ọ̀hún sí ìgbà wọn dé bẹ̀rẹ̀ o tán ni àwọn fẹ́ gbòkú girama o. Wọ́n bá ní ẹ̀kú girama kíni àlọ́sọ̀nù òkú sọ̀nù mọ́ṣúárì àbí kí lẹ̀ ń wùyí ná pápápá ọjọ́ òun rebi àná.
13: Ọyá
16: òkú girama sọnù kẹ ọ̀rọ̀ burúkú àti láftà. Àwọn mọ̀lẹ́bí ní ń sọ̀rọ̀ yìí o. Àwọn mọ̀lẹ́bí ní ń sọ̀rọ̀ yìí o pé tó òkú girama dà o. Tó ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ń lé ẹ̀dàkun bá káàtì ẹ̀ wá sọ ẹ̀yin àgbààgbà tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí sọ pọ́síbù kéèyàn lè rí kéèyàn lọ rèé sin òkú olókù. Bàbá ni ká gbé e sí ọ̀rọ̀ ti spirituality ọ̀rọ̀ tẹ̀mí. Ẹ mọ̀ pé ẹ̀mí ní ń darí tara. Wọ́n bá tẹ̀ wá gbára tẹlòmíì fún ara tẹni tí wọ́n gbé fún wọn. Ebẹ́ nìkan náà ló gbé òun náà wá. Báwọn náà bá tún wá dé wọ́n máa wá ẹ̀chẹ́ǹjì ara lọ àbí láì ṣe iṣu. Ẹ sì já bẹ̀rù Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ já bẹ̀rù kọ́ máa tiẹ̀ wáá yẹ̀ wò kọ́ ṣepá ti ráàpù yóò ń yá ńgbà wọn bá sì yá tán bóyá òkú tí wọ́n sin bóyá òyìn stubborn kó tó kú ń tiẹ̀ tọ́ tí ń jí láàrin o tí ń kiri ẹ̀pà ní ẹ̀yìn kúlé wọn pé ẹ rẹ̀ pa o tí ń kan wíńdò Ọlọ́run má jáde láburú. Ẹ dákun ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ bá jówó náà lábá ń wá ẹ já ní sùúrù. ẹja ni sùúrù sùúrù lọ nílé ayé ọ̀hún gbà ẹ̀dàkùn jẹ́ láǹfààní àti mú pè kan sí méjì lápẹ́lá abẹ́hùn kó tó di pé aṣẹ́ríwálé fún ti àárọ̀ tò ní. Ẹ pa rédíò yín, ẹ pa rédíò
17: yín.
16: Ọya ẹ̀rọ ẹ ti wọlé, ọya ó kọ́yà àtúntà ti ń sọ̀rọ̀.
17: Orúkọ mi ni Inú Ọlájí Adéjáre, Ọlọ́run lọ́mọ èèyàn rẹ̀ láti Màlẹ́fẹ́.
16: Ọya.
17: Ilé ìmọ̀ tún ga. Nígbà wọn gbé nǹkan pamọ́ títí táwọn kò sí kí ọ. Ọwọ́ ibi pé wọ́n ti lọ gbẹ̀yìn òfò ẹlòmíì, wọ́n tún fẹ́ gbé ìmí ìfọ́ wọn. Ọlọ́run wà sọ àánú one bill lórí ìpele lórí owó ní àná. Kò ní rẹ̀ yín o, láti òní bàjẹ́ o.
16: Àmì ẹ̀ṣọ́
17: ọ̀ṣọ́.
16: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dà sí ẹ̀yìn jẹ́ ń fẹ́ nìkan láǹfààní sí ẹ̀kọ́ jẹ́ méje lábalábẹ́ ọ̀hún. Ẹ̀lò ó ti rebété o ó ti rebété o. Ẹ̀lò
18: Adétú.
16: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn.
18: Aláwọ̀ ni ó bọ̀.
16: Àmì o.
18: Aláwọ̀ fún ẹ̀ṣẹ̀ náà wọ́n ń jìyàn gbé gan. Mo nírìkọ́ tè kan lọ́wọ́ bẹ́ẹ́ bẹ́ẹ́ bá gbọ́ ìsọ́sọ yorùbá fúlàní ẹ ti mọ̀ pé ilé ìdílé wọn pẹ́lẹ̀ yorùbá bóyá mo ti sọ.
19: ọ̀rọ̀ ti rí kọ́
16: ọ̀rọ̀ ti rí kọ́. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun tí ẹ pè tí ẹ dá sí ní pápápá ẹja lọ sí yàwọ́tà ẹyìn àní láǹfààní àti lo gbogbo ọdẹ òun mọ ẹyọ kan náà lápadà ló ń bẹ bóyá tó kẹyìn àbí nǹkan nìyẹn ọ̀fẹ́ wà ká tún lu ìjọba lọ́gọ̀ ẹnu pé kí wọ́n tún túnbọ̀ gbé ìgbésẹ̀ tó ní kìmí láti gba àwọn ọmọ tí ń bẹ nínú igbó kí wọ́n gbà wọ́n lẹ̀ ẹ̀ kú kalẹ̀.
20: Èmi ni ọkọ̀ principal community high school RSL èyí tí àwọn agbẹnipamọ́ gbé sí àkàtà wọn. Gómìnà wa adúpẹ́ lọ́wọ́ yín kò sí bí a ṣe lè dúpẹ́ tó le tó. Nítorí pé a mọ àwọn akitiyan tí ẹ ti ṣe látìgbà tí.

ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash rè Splash 105.5 FM. Ilé tó wà nílé Falafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́tọ̀, ta ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ voice out. Ó yá pápá pa látàpá abẹ yẹn. Àwọn ìfigagbága kan máa wáyé lénìí. Ẹ lálẹ́ yìí, àwọn ìfigagbága kan máa wáyé. Ẹ̀mí ìbínú nẹ́tíwọ̀kì yẹn ń ṣe bákan-bákan. Ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ń kọ̀ǹpléìn lórí ẹ̀rọ ayélujára. Kì í ṣẹjọ́ ti a o, ẹjọ́ àwọn provider ni o. Àwọn network provider, àwọn ni tí wọ́n bá provide fún àlà ń lò. Ẹjẹ́ àfiwé a lò bẹ́ẹ̀ lọ́sàn-án yìí ni. A fomi lò bẹ́ẹ̀ lọ́sàn-án yìí bó ṣe wáyé ni. Ju gbogbo ẹ lọ. Tọ́ba di lálẹ́ láago mẹ́jọ, Spain àti Iraq ó pàdé. Aago mẹ́jọ kọjá àṣẹjú mẹ́wàá. Orílẹ̀-èdè France, bó ṣe rántí ìyẹn orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Côte d'Ivoire. Aago mẹ́jọ kọjá àṣẹjú mẹ́wàá. Ọ̀nà àwọn èèyàn wáyé. Kọjá bó ṣe lóhùn ọ̀jẹ̀. Oyè ẹja lọ sínú ikọ̀ tí. Ẹja lọ sínú ikọ̀ tí Manchester United. Wọ́n ti ń jágòdì ìmọ̀ yìí pé bó ti ẹ̀jẹ̀ yí pé sáà ti ń bọ̀ yìí. Michael Carrick ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú rẹ̀ ní láti ìbẹ̀rẹ̀ yóò kó láti ilẹ̀. Kò ní jẹ́ wípé bóyá ẹyin àtọwọ́dọ́wọ́ bí eléyìí tó kọjá yìí. Ṣùgbọ́n o, àwọn àtúnṣe kan ń bẹ tí wọ́n fẹsẹ̀ náà ni àwọn agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kẹ́ mọ̀ pé Anderson wọ́n ti yanjú ọ̀rọ̀ ti Anderson láti inú ọkọ̀ Atalanta ìyẹn ti sẹ́ẹ̀tì. Ṣùgbọ́n agbábọ́ọ̀lù kan ń bẹ tí wọ́n yanjú àdéhùn rẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Ẹ mọ̀ wò wípé ṣé wọ́n nílò rẹ̀ sá. Ṣùgbọ́n gbà ń bá kó àlàyé rẹ̀ tí ń bá sọ, ẹ rí i pé wọ́n nílò rẹ̀. According to one of the player, ìyẹn Casemiro tó náà jẹ́ àgbà wonú ọkọ̀ yìí. Wọ́n ní wọ́n ti fẹ́ fẹ iṣẹ́ àsọlé ikọ̀ ti Manchester United, ìyẹn Tom Heaton. Ẹ mọ̀ pé Tom Heaton tá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù yìí, ó ti pé ẹni 40 ọdún báyìí, àsọlé ni, backup keeper ni. Ṣùgbọ́n o, wọ́n fẹ́ fún ní àdéhùn ọdún kan sí. Torí pé Casemiro gan wà lára àwọn tó gba àwọn ìgbìmọ̀ lámọ̀ràn pé ẹ wò ó, ẹ lè mọ légún gbogbo ẹ̀lò ilé tiwa o. Ẹ lè mọ ní egún.

0: ẹ já lọ sínú ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹrin group D tàbá ń sọ nípa ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé *347*1004*#. Tàbá ń sọ nípa ti káṣẹ̀ *#1# sọ́rí o *#1# ni o *#1# ni o *347*1004*#. O ní ti káṣẹ̀ o àmọ́tòsí nẹ́tíwọ̀kì ọ̀nà lọ́sàn-án ní ṣíṣe gèsègé kìíní ọ̀hún dúró ohun àfẹ́ ti streamy gan streamy náà ò ṣe dáadáa. Ok ẹjá ṣe báyìí ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹrin group D ibẹ̀ láti orílẹ̀-èdè America, Paraguay, Australia àti orílẹ̀-èdè Turkey. Tá a bá wo ìsọ̀rí yìí èmi fẹ́ rí i pé bí ìgbà tó balance bákan bákan mi mà bóyá èmi dẹ̀ ni mò ń wo bẹ́yẹn bọ̀ lójú tèmi fi wò ó jọ balance group lójú tèmi fi wò ó ni ó jọ pé ó balance torí pé Turkey àti orílẹ̀-èdè Australia ok Turkey wà ní Europe Australia wà ní àdìsọ pé Asia Paraguay wà ní South America America wà ní North America lẹ́yìn tó túmọ̀ sí pé wọ́n pín kinní ọ̀hún bàǹbà sí ni ṣùgbọ́n ẹja wá wò ó kí ni rẹ́kọ̀dù orílẹ̀-èdè America
1: tá bá ń sọ nípa orílẹ̀-èdè America mo rò pé tá bá ń sọ nípa àkọsílẹ̀ wọn fi bẹ́ẹ̀ ní àkọsílẹ̀ eléyìí tó muyanyan àkọsílẹ̀ wọn eléyìí tó dàbí ẹni pé ó dáa jù mo rò pé ọdún gbọ̀n ni pé a bíi 1930
2: tó ń ṣe top place
1: tó ń láǹfààní láti wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta so láti gbà yẹn wọn ṣe dáadáa nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tá bá wo gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tán ti láǹfààní láti bá wọn gbá nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé bí a bíi 37 ẹ̀mẹsàn péré ni wọn borí wọn ta omi bí ẹ̀mẹjọ ìyókù wọn fi pàdánù ni ìdíwé bọ́n dẹ̀ ṣe máa ń kọ̀ǹsídìí gan góò tán kọ̀ǹsídìí world cup ó pọ̀ ju ìwọ̀nba góò tí wọ́n góò lọ so wọ́n ṣe ikọ̀ eléyìí tó dára pé ó ní àkọsílẹ̀ dáadáa.
0: Ok kí ni ránkì wọn ní FIFA?
2: 16
0: number 16 ni wọ́n wà káàkiri àgbáńlá ayé ránkì yẹn ó tangible ó ṣe dáadáa àti mọ̀ yí pé being the host country ó wà lára tó mú wọn qualify láì ní wàhálà kankan nu àti mọ̀ pé north america ni wọ́n ti wà njẹ́ àrí star player kankan nu.
2: Tyler Adams láti inú ikọ̀ AFC Bournemouth Makenne nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Juventus Weston Makenne bákan náà wọ́n ní Balogun nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AS Monaco wọ́n ní Christian Pulisic òun náà la fẹ́ lè sọ pé àgbà wo nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù
0: yẹn
2: nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AC Milan àwọn agbábọ́ọ̀lù tí wọ́n nínú.
0: Orúkọ olùkọ́ ni wọn
2: Mauricio Pochettino.
0: A bá ń sọ nípa olùkọ́ ni ìlúmọ̀kálò náà kì í ṣe ti àwọn èèyàn ọmọ. Ok ẹ já bọ́ sórí orílẹ̀-èdè Paraguay kí làkọsílẹ̀ Paraguay nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé.
2: Òun náà ni pé quarter final tí wọ́n wọ̀ ní 2010
0: ní South Africa.
2: Bẹ́ẹ̀ni wọ́n wọ̀ quarter final lásìkò yìí FIFA ranking 40 ni wọ́n wà
0: lórí
2: bẹ́ẹ̀ni lórí àkàbà ti àjọ FIFA. Olùkọ́ ni wọ́n Gustavo Avaro ló kọ olùkọ́ ni wọ́n.
0: Bó wọn ṣe kọ́
2: ipò kẹfà ni wọ́n ṣe ní Comebol.
0: Wọ́n wà lọ gba
2: inter-kini playoff.
0: Wọ́n lọ gba playoff.
2: Ṣùgbọ́n kàn jẹ́ pé ipò kẹfà embassy ipò kẹfà apá abẹ
0: yẹn. Comebol alágbára ni.
2: Alágbára ni.
0: Ok ẹyin já rí star player nu wọn.
2: Wọn fi bẹ́ẹ̀ ni bọ́ àwọn náà ni Adriate nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Sunderland. Wọn fi bẹ́ẹ̀ ní àwọn agbábọ́ọ̀lù tó ní
0: kìlọ̀ púpọ̀
1: average
0: ni wọn. Ẹja wo orílẹ̀-èdè Turkey?
1: Mi rò pé orílẹ̀-èdè Turkey mo rò pé ó ti lọ bí ọdún 24 bá eléyìí tí wọ́n ti láǹfààní láti wá 2002.
0: Wọ́n
1: ti wá last lè jẹ́ pé ìgbà wá yẹn náà
0: wọ́n lè ṣe
1: bẹ́ẹ̀ni wọ́n ṣe dáadáa. Àwọn ni wọ́n ní àkọsílẹ̀ àwọn tó yá kéèyàn ní àwọn tó 11 seconds òun ni. So ikọ̀ yìí jẹ́ ikọ̀ eléyìí tó jẹ́ wípé wọ́n wà ní form lọ́wọ́ báyìí a lè sọ wípé wọ́n wà ní best form wọn láti bi ogun ọdún sẹ́yìn torí téèyàn bá fi lè mí sí ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé bí ẹ̀mẹfà ìlera ro pe nkan se seyin yen so lowo lowo yi a le so pe iko yi si won yato si ti
0: kini rank won
1: 22
2: ni Fisenso Montella loko loko ni won
0: je won ni star player
2: ah won ya pa o koda awon iko ilave le so pe ni isori o na le fe so pe into ni to ko wa si woko on la fe le so pe best team ni sori ta so yi ta ba so nipa to ko wa adagula nu ke gbe agbabolu ti Real Madrid papa julo agbabolu kan wa nu ko ti Juventus Kenan Yidis
0: Yidis yes
2: o la awon irinse ni awon na ni Akakanoglu
0: Kanoglu
2: won ni agbabolu awon na ni Samet Akidin ninu ke gbe agbabolu ti Venabache awon na ni Ate Bayende agbabo asole ke gbe agbabolu ti Manchester United igoti iko yi ni pe won je attacking team awon na ni Kaglaso Yonko Leicester City gba kan to wa nu ke gbe agbabolu ti Venabache bayi
0: okay
2: won je ke gbe agbabolu ti won kere dada attack ti won mu ukude style to fe gba ti ke gbe agbabolu yin o le be gba
0: ora ki lo ru ko lo kan ni won
2: Fisenso Montella ni
0: Montella okay all right eja wo olede Australia kini rank won
1: 27 orilede Australia
0: Australia kini record won ni World Cup
1: record won ni World Cup won fi be ni akosile ile to da awon na ti lo le meje won ti wa lanfani lati wa le meje
2: round of 16 ni 2006
0: onani
2: ati 2022
1: na ni best record
2: best record won ni
0: okay oruko ni won
2: to ni Papovi
0: Papovi jai won na ti ni star player kankan
2: iko igi agbabolu o na ni agbabolu fun iko ti Madrid o si lo ta ba nso nipa tawon eyan mo gege bi omo bi o si ama ni yen agbabolu fun ti gogo ezi awon ni o fi be ni agbabolu kankan kan igbe nu awon agbabolu won ti won ni apa odo won yen na ni
0: won
2: ti ngbabo afẹn ti o ba mo gbabo bi Azerbaijan league awon league be yen lawon agbabolu won wa
0: awon Russia
2: ben
1: won ni atamata se kan yen ni Norwich City Norwich City so Mohamed Touré
0: ta ba wo isori bayi Russia je host nation bo le se
2: pe
1: USA
0: abi sorry America je host nation e ba ba wa gbe sile bayi pe okay o e ti je amu meta bo le se ro pe won o si jade si nbe nibe yen
2: mo emi loyin oju temi fun bi mo ri orilede ti Turkey gege bi orilede ti o se ipo akoko ki orilede Paraguay ko se ipo elekeji ki orilede to n gbalejo USA ko se ipo eleketa ko orilede Australia ko se ipo elekerin nje
1: lapodo ti temi emi ro pe laarin orilede Turkey si orilede America o na ni eni ti o se ipo akoko wa sugbon kan ti ma kan fi piva orilede Turkey ni pe ta ba wo ati gba ti oluko ni Pochettino to ti gba ise orilede America iko yi o fi be yato si bi won se wa tele iko yi o
0: ko sa afikun
1: ko si afikun kankan to lo titi ko dabi igba to je pe won ni oluko ni to se kanrin ju awon oluko ni
0: ele
1: ti won tin gba tele lo so mi ro pe o get ti ni right so sugbon ni pe anfani pe orilede America awon ni won host tournament pe won ma wa nile mo ro pe o se se ki won ri anfani yen ki won ri lo
0: latara ololufe
1: yen latara ololufe idi ni yen ti won fi wa head Paraguay so mi wo pe o se se kan wa ni po elekeji orilede Turkey ni ipo akoko orilede America ni po elekeji Paraguay ati Australia mo ro kan na ma ja ti po
2: Paraguay yen dey first game wen kan ga jogban ni fun awon orilede tan ju USA gan lo tan ba koju Paraguay ni odije fi eya agbaye won ma se kan to je kuda to fi de ya awon oga agba won ni agbon ti come bo ito ba wo mo lowo nu won gba mi ba gan o mo lalasi tori e mo ife ibasan ko ke orilede bi Australia yen ni baje bi first match fun
0: yen fun America
2: beni
0: but lati koko koju orilede Paraguay
2: wala
0: bo ta ba wo bi rank yen se lo e ri pe Paraguay na ni rank e lo fe wa nsale ju 40 ni o wa
2: beni
0: Australia 127 Turkey wa ni 22nd abi
1: beni
0: America wa ni 16 I am say mo gba abi
1: beni
0: ta ba wo e ri pe bi rank won se ri ni won se to game yen be en to 116 na lo wa ni ahead awon meta yoku o na won fun ni the list ninu group yen which is number 4 to 140 which is Paraguay gbo oju ta yin fi wo Paraguay pelu rank kojo rank o le 7 yen tori agbon bi to ti wa eni o ba se po kewa nbe abi po keje nbe yen
2: agbon awon odaju
0: igbo odaju ni ti wa
2: igbo odaju ni o ke sense o wa be yen iko lati be yen o ibero iko gbe agbabolu kankan
0: lati south america
2: won ifo fun yan kankan cause awon ti won wa nbe yen awon to je pe won le fi nkan se yan won ti fi won ti a ti ko eko to po
1: ibe
2: a ti face awon best players ko ni je ko le koju gege agbabolu kankan agbabolu don koju Lionel Messi to koju awon Vinicius Junior awon Rafinha ko le koju Jude Bellingham ko fo
1: ben pelu physical strength de ni ki se pe yato to face the best player nikan so ebi ro ko agbon bi tan ti wa yen gege bi oloko daran se so pe agbe igbo daju ni mo ibe gangan emi ma ri
0: ibe won ma pa yan ti won do
1: emi ma ri bi bi te yan le pe ni ese ogbeji ebi te se o ti bi
0: ebi won
1: o du won o duro ti ni
0: ma na pa
1: so FIFA rank yen FIFA rank yen lapodo temi ko ni nkan kan se tori pe agbon bi ton kaluku ba wa na lo ti ma play ju
0: na ni o ti play ju
1: mi lo ti ma play ju so eni to wa ru Australia sin ta ba wo boya o da pe Saudi Arabia o lo na ni last match e to fi lanfani lati to fi lanfani lati qualify
0: so wa non ti ma so pe
1: so e kan imagine ki ru Paraguay wa nbe so mo ro pe o no sun mara won tan le pe lo ba nbe
0: mi wa ni group yi Paraguay lo wa ni last because o lo wa ni 48th position
1: eh be ni ye se mo o ri rank yen
0: ni rank yen ibi o si ti wa re
1: ah
0: ibi ti pa yen ti ti
1: do ti ko derun ko derun da bi ta ba ni a fe ma fi paper wo ka fi nkan to wa nle wo ni Turkey ko si beyan se ni gbe ahead US to wa ni number 16 so tori ta ba wo competition ti Turkey to ah
0: Europe ni Turkey
1: ti wa
0: o si wa number 22nd
1: be ni ko to na Kosovo lami ayo kan sodo to fi qualify ni playoff
0: oju eri to
1: oju eri
0: meanwhile le America de re gbogbo awon ti awon akoko na
1: host nation host nation ni
0: so le to tumo si pe
1: iwon ba ni ipo foju wi na
2: agbabolu kan ti won fe ni to ya awon tun damu dada ta ba so ni pa Paraguay yen na ni agbabo to gbabo nu ko Brighton gba kan to wa nu ko Strasbourg bayi Julius Nso
0: okay
2: Chelsea ti gbe le lara awon agbabolu ti nbo nu ko Chelsea ni saa ti
0: nbo
2: so o na ni player ta le so pa awon eyan damo ni be
0: gbo ni teamwork
2: ah
0: ora eja sare fun olowo lowo eja sare fun en to je 50,000 naira ni o 081 lo bere re 081 lo bere re 081 lo bere re kilo pari re 53 23 na lo pari re okay yen se bai yeah je mumbi o ti connect be hello
3: aba
0: e ka so
3: e ku jan da
0: ojo kan pelu oruko yen atadugo te wa isa
3: agbe ni mo wa ri don oruko mi
0: to igba wo le tin play cash
3: tin play ti pe je
0: se sa ti je ri tele sa
3: mo ti je le kan ri
0: ele le je ngba yen
3: 25,000
0: 50 le je losan 50 le je losan
3: congratulations
0: 50,000 naira le je losan so won bi ase pe yin gba yin gba te je na won a to se pe yin lele o se je ni eja ma lo fun tose yi eja ma lo fun tose yi iroyin ma wole ni bye awon ma lo ere gbogbo di ola lagbara lowo Olorun eyin oni ku awa oni ku a tun pade ara wa pelu ayo ati alaafia titi ola o alaale amzat loruko temi to striker to gallant gan askalavi e so ko ti lo
4: awa ti ni splash fm la wa fe ma bo splash fm o wa fe ma bo
5: splash 105.5 fm the integrity station.
6: Here is
7: 105.5.
6: One station, all the hits.
5: 105.5. Splash.
8: Quick, charge at 240.
9: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: ní àgbáyé ojúpọ̀ Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín.
1: Ẹ jẹ́ kí o máa gbéra.
0: Bákan náà ẹ bá wa pin mẹ́wàá mẹ́wàá
1: ẹnì kọ̀ọ̀kan ni o.
0: Tọ́lá ni Aládélájà lorúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbùráyè. Àpẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ńbẹ.
1: Tọ́ èmi náà fi àsìkò yìí kí wà mú ni ẹ̀ka àsán ẹ sì kú bójú ọjọ́ ṣe rí níbi gbogbo. Ẹyin tẹ wà lọ́fíìsì àkọ́kọ́ ọba òní ṣàwà lẹ́sẹ̀ láṣẹ Elédùmarè. Tèmiládé àlòkò ló kọ ti tèmi gbáǹkọ́ gbìròyìn náà sì ré ní ìkànnì ọmọlúàbí /105.5 FM ẹ máa bá wa kálọ.
0: Ó dẹ̀ jẹ́ ká lọ sápá ọ̀dọ̀ mi òun ni àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbè kan ó ń wáyé báyìí. Àjọ ẹ̀ṣọ́jú pópó ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn awakọ̀ nípínlẹ̀ Abia. Pé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre o, ewo ni ìdúnkùkù la jà mọ́ ni. Kẹ́ ẹ mọ́ fojú gán ní ọlọ́kadà ní pópónà. Ẹ mọ́ pa kurururu mọ́ wọn. Wọ́n ní ẹnikẹ́ni tí ọwọ́ bá tún gbá mú o. Yóò ṣe bẹ́ẹ̀ yóò fi mú ẹ̀kata òfin ìbáwí ni. Èyí ń fẹ́ wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń lọ jẹ́jẹ́ tẹ sá ti gbọ́kọ̀ lọ́wọ́ báyìí. Tẹ bá ti fojú rí ọlọ́kadà tó gbérò ẹ̀yìn àbò nìkan ní ń lọ báyìí.

0: akata àwọn ajínigbé ọ̀hún gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bó ṣe kọ ìròyìn náà.
1: Ọlọ́run ṣàánú fún wa o, Ọlọ́run gbà wá o. Ó dáa, ẹ jẹ́ ká lọ sákàtà ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń fòtẹ́lẹ̀ wípé àwọn ìlànà ìyírí òfin wo ó wà ńlẹ̀ ní ṣepẹ́ láti rí dájú pé wọ́n kápá ohun tí à ń pè níwọ̀n ìjínigbé ní àwùjọ wa o. Bákan náà wọ́n ní àrùnbà ó di dandan kó ka ẹsẹ̀ ńlẹ̀. Wọ́n ti bọ́ọ̀lù àwọn ìwé òfin kan eléyìí tí ó mọ̀ ṣe àtọ́nà fún àwọn ìlànà àti rópin ohun tí à ń pè ní àìsàn ibà láwùjọ wa. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe kìlọ̀kìlọ̀ pé ẹ dákun ẹ rí àwọn àgbààgbà tó jẹ́ ọ̀gá lọ́gà lẹ́ka ẹ̀ wa kò sa ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ já mi lórí à ń lù wọ́n, à ń jẹjú ayé wọn, à ń tapo sásùn àlá wọn, níbo lọ̀rọ̀ ọ̀hún dé dúró? Àwọn ẹ̀ka ètò ààbò wo lọ̀rọ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀n? Nígbà tí a bá dé àárín gbọ̀ngbọ̀n ńkọ́ ẹ mọ̀ wípé ó gba nǹkan ó gbì.
0: Ìròyìn eléyìí ló ń sọ wípé ọkùnrin kan náà ló ti dágbére fáyé o lásìkò tí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ tó jábọ́ sínú kànga tó sì ń gbìyànjú láti yọ ẹlẹ́ni. Wọ́n ní láti bẹ̀ ń kọ́ o, ó mà dágbére fáyé. Ìwé ìròyìn daily post náà ló post ẹ o.
1: Ọlọ́run Olúdúà yóò kúkú fún wa lóye o. Bí ọkọ̀ yẹn bá jábọ́ ẹ̀rọ ìléwọ́ yín jábọ́ owó yín jábọ́ ọ̀nà méjì lèèyàn ti lè dúró dandan wo oko àfi kí n ná gan. Àkọ́kọ́ ni kànga, ẹlẹ́ẹ̀kejì ni márosẹ̀ ìjọba títí márosẹ̀ tó jẹ́ pé àwọn ọkọ̀ ajàgbéjò lè máa bọ̀ báyìí. Andádi bídè mi kó wá bọ́lẹ̀
0: kẹ́ni
1: ẹ̀ńdùn ọmú báyìí ó léwu pọ̀. Ọlọ́run má pa wá nípa àyà. Ẹ dákun ẹ̀yin èèyàn wá nílé, ẹ jẹ́ ká máa kíyèsára o. Ọlọ́run kò ní bà wá láyọ̀ jẹ́ o. Wàyí ó dá ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀.

rọ eléyìí tó ń jẹ́ ká rí gbọ́ wípé bóde lára wọn gbáǹkọ́gbìn ní ṣe ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ kan rèé ó ti wà ní ìlànà ìkẹsẹ̀járí nínú ìlànà ètò ẹ̀kọ́ rẹ̀.

0: kó wọn bẹ̀rẹ̀ sí ni máa kẹ́ gbàjáre nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó níṣẹ́ rí gbogbo àwọn agbègbè èyí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kàn jù ọ́ ibò gbé àwọn ọmọlẹ́yìn kristi ni o ibi tí wọ́n ti ń jọ́sìn ni o ibi tí wọ́n ń gbé ni o níbi wọ́n ti ń ṣiṣẹ́ ni o ó ní ọ̀rọ̀ ń fẹ́ dàbí àfojúsùn láti rí dájú pé wọ́n fi nǹkan ṣe àwọn ọmọlẹ́yìn kristi ni ó ní látàrí bẹ́ẹ̀ nígbà tó ti ń rógbọn mọ gbọmọ gbọmọ ẹ gbọ́ ó gba àwọn èèyàn tó níjọ́ ńbẹ̀ ẹ yá ẹ tilẹ̀kùn ẹ mọ́ débi wọn ẹ sá lọ ó ní ọ̀nà mẹ́wàá ọ̀tọ̀ ìjọ mẹ́wàá ọ̀tọ̀ ó náà ní ẹ ti tilẹ̀kùn ẹ̀pà gbẹngbẹ̀ báyìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ní ìpínlẹ̀ ti kastina wọ́n ti ṣe kí ni wọ́n ti gbéra tán wọ́n sá kúrò nínú ìlú ẹ rí pé eléyìí ó wá dojú ògbọ̀gàdì o.
1: Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Kano wọn ni ọkùnrin kan ẹni ọdún 45 45-year-old man Yusuf Usman náà ló ti dágbére fáyé o lẹ́yìn tí ó wọ inú kànga tí ò sì lè jáde mọ́ ní ìlú kan tí wọ́n ń pè ní Kwa ní ìjọba ìbílẹ̀ Dawa Kintofa ní ìpínlẹ̀ Kano níbi tó ti ń gbìyànjú láti yọ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ eléyìí tó jábọ́ sínú kànga ọ̀hún wọn ní ìṣẹ̀lẹ̀ náà ló sì jẹyọ nínú àtẹ̀jáde eléyìí tẹni tí ṣagbẹnusọ fúnléeṣẹ ọlọpàá ìpínlẹ kano àbí fúnléeṣẹ panápaná ìpínlẹ kano mutoro gafara saminu yusuf abdullahi òun náà ló fi àtẹjáde náà síta o wípé ìṣẹlẹ ọhún wáyé ní ọjọrú àná ní nǹkan bíi aago 11 kọjá ìṣẹjú 3 lóòórọ gẹgẹ bí àtẹjáde ọhún ṣe wí iléeṣẹ panápaná wàá jẹ kó di mímọ wípé ṣàdédé ni àwọn gba ìpè pàjáwìrì ọhún látọ̀dọ̀ òṣìṣẹ́ àwọn kan kábírù tata eléyìí tó sì sọ wípé ó ti ṣẹlẹ̀ o wọ́n ní ọkùnrin kan yusuf usman náà ló mọ̀ wọnú kànga láti lọ rèé yọ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ ṣùgbọ́n o kò mọ̀ lè gòkè padà mọ́ wọn ní eléyìí náà sì ní iléeṣẹ́ panápaná ó tara ṣàṣà ó sì fi àwọn òṣìṣẹ́ rẹ̀ ṣọwọ́ síbẹ̀ wọn ní ṣùgbọ́n o ẹ̀ pa ọmọ bóró mọ̀ torí ibi tó bá sọ̀kalẹ̀ náà ni ò lójútùmọ́ láti fi bágun òkè eléyìí náà sì ń kọ́ náà ló fi dágbére fáyé wọn ni ara rẹ̀ náà ni wọ́n sì lè wọ́ jáde nínú kànga ọ̀hún tí wọ́n sì fà á lé ẹni tí í ṣe olórí ìlú Kwa Alhaji Mukhtar wọ́n fà á lé lọ́wọ́ láti gbé wọ káàlẹ̀ lọ ìwé ìròyìn Daily Post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: Ó dá ẹ jẹ́ ká tẹ̀síwájú ká wá lọ sórí ìṣẹ̀lẹ̀ kan abàmì ní gbáǹkangbì ni èyí tó wáyé nínú ìjọ ti àgùdà tó wà ní ẹkùn ọ̀wọ̀ nípínlẹ̀ ondo wọn ni lára àwọn márùn-ún èyí tó jẹ́ wípé wọ́n kó ipa burúkú ipa mọ́nìgbàgbé oró ẹ̀yìn lásìkò tí wọ́n kọlu ilé ìjọsìn ti st francis catholic church ọ̀wọ̀ nípínlẹ̀ ondo ìyẹn ní ọjọ́ ìkarùn-ún oṣù kẹfà ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòó ó lé méjì o wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé ní ọdún 2022 èyí tí kálukú o náà ló ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìdárò àwọn ẹni retí ọpá ń fọ́n náà ń fọ́n ṣe o ìjẹ́mbu ọ̀rọ̀ dé dúró wọ́n ní ọdúró wárowárò ni níwájú àkàtà adájọ́ tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ yìí èyí tó sẹ́ǹgẹ̀rẹ̀ sílùú àbújá wọ́n ní ọjọ́ ìdájọ́ dé torí pé ọjọ́ gbogbo báyìí ni tolè o ọjọ́ kan òun náà ni tolóhun nígbà tí adájọ́ Emeka Nwaite ẹni tó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí àwọn mẹ́rin kúkọríbegi àkọ́kọ́ èyí tí a ṣe bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀mí àwọn èèyàn légbodò nífọ̀ọ́ náà ń fọṣu nílé ìjọsìn wọn èyí tó wà nílùú ọ̀wọ̀ ní ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòó ó lé méjì wọ́n ní ẹni àkọ́kọ́ ó ní Abdulmalik Omaiza wọ́n ní ẹni kejì ẹ̀ Alkozim Idris ẹni kẹta Jamiu Abdulmalik ẹni kẹrin Abdulamin Idris wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ni adájọ́ ṣe lálàyé wípé bẹ́ẹ̀ ṣe tó lẹ̀ yìí tá a pé ó kọ yín ṣiṣẹ́ ń tẹ̀lé ikú dé báyìí ẹ máa mú ọ lọ ẹ so wọ́n kọ́ kí wọ́n nà tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni títí tí ẹ̀mí yóò fi jáde kúrò lára wọn ni ǹjẹ́ ẹ dákun ẹ jọ̀wọ́ jàre olúwawa o ẹnì karùn-ún kọ́ wọ́n ní ẹ̀wá rí ẹnì karùn-ún ẹ̀yìn o mọ̀ọ́mọ̀ àbúbákà wọ́n ní ọ́ ṣàlàyé wípé ìwọ ní tí ẹ ẹ̀sùn kínní tí ẹ fi kàn ọ́ èkejì ni ẹ̀kẹta ni ẹ̀kẹrin ni ẹ̀karùn-ún ni tó fi dórí ẹ̀sùn mẹ́sẹ̀ẹ̀sán o wọ́n ní adájọ́ dáhùn wípé ẹ̀yìn o àwọ̀ ìgìlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí eléyìí tó gbọ̀ngbọ́n nígbà tí adájọ́ Nwaite ẹni tó tẹ̀síwájú nínú atótónu rẹ̀ wípé ẹgbọ́ bọ́rọ̀ rẹ̀ ń ṣe dé iwájú ilé ẹjọ́ lẹ́yìn tó sì jẹ́ pé iléeṣẹ́ elétò ààbò dss àwọn náà ni wọ́n wé ẹjọ́ wọn wá o sákàtà ilé ẹjọ́ ń bẹ̀ wọ́n ní ṣe àlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ta ni ọ̀gbọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọ̀ṣẹ́ni láàánú púpọ̀ jù kọ́lọ́hún ọba jọ̀wọ́ kí ó bá ní fi òpin sí i wọ́n ní wọ́n ti ṣèdájọ́ o bẹ́ẹ̀ ni àwọn ẹ̀sùn ń bẹ ńlẹ̀ àwọn olùjẹ́jọ́ gbé ni ó sojú mi kòró wọn náà dúró wárowárò ni bẹ́ẹ̀ ni àwọn ìwé kan bẹ ti hàn kọ́lẹ̀ eyín àkójọpọ̀ àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó láti àkàtà àwọn sojú mi kòró aláwẹ́ mẹ́ta ó lé ní ogún ọ̀tọ̀ òun náà ni kó lọ síwájú adájọ́ ẹ rí báyìí bí ọjọ́ ìdájọ́ dé o fáwọn ikọ̀ kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ pa 40 èèyàn nílé ìjọsìn ti st francis catholic church ọ̀wọ̀ nípínlẹ̀ ondo ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí gbọ́ gbáǹkan gbèrè fún ti ọ̀sán òní o.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
3: S-E-L-A-R-R-I-E salary
2: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
6: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bóyá o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama direct entry àbí o fẹ́ àyípadà HNDC degree university ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road o tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́
7: Little body, big moves. Little brain, big learning. Your little child is eager to do big things. Every sachet of Cerelac Junior comes with the nutrition they need.

àwọn agbésùnmọ̀mí rẹ̀ tó sì ń ṣe ní gbọmọgbọmọ tó sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n sá kúrò níbi tí wọ́n wà kí wọ́n mọ sá kíjokíjo káàkiri látara ìfínámọ́ eléyìí tí ó

0: wọn ni àti ọmọ ogun ilẹ̀ yìí kan eléyìí tó sá kúrò ní ilé iṣẹ́ ọmọ ogun tó sì gbé ohun ìjà olóró ọwọ́ rẹ̀ tó gbé sá lọ. Wọ́n ní eléyìí náà kọ́ ọ, wọ́n tún tọpinpin tiẹ̀ náà dé ibi ìgbòkègbodò àwọn ajínigbé àti àwọn oníwà ọ̀daràn yìí o. Wọ́n ní nínú iṣẹ́ alágbára ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó wáyé ní ìlú Maiduguri àti àwọn agbègbè tó rọ̀ mọ́, òun náà ni wọ́n sì fi mú àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n tó 50 níye, wọ́n fi mú wọn balẹ̀. Àwọn tí wọ́n tún jẹ́ aláṣẹ nílé iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ó ní pé látara ìlànà tó gbọngbọ́n eléyìí tí àwọn ń lò, òun náà ni ó sì ń jẹ́ kí àwọn máa finá mọ́ àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n sì ń fi àwọn ibi ibùba wọn eléyìí tí wọ́n fi ń bojú tí wọ́n ń sá kúrò ńbẹ̀ tí wọ́n wá ń sá lọ sí àwọn ibòmí. Wọ́n ní ṣùgbọ́n ṣe wá rí àwọn ibi tí wọ́n ń sá lọ, wọ́n ní ibẹ̀ gangan ni wọ́n ó ti dùn mú jù, ibẹ̀ gangan ni páńpẹ́ ò ti rọrùn láti dẹ sílẹ̀ fún wọn tí wọ́n sì máa kó sínú rẹ̀ ní ṣinkan. Ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Wọ́n yóò dẹ̀ jẹ́ ká kọjá lọ sí ìpínlẹ̀ Kogi torí wípé ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè kan ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n ní akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga àti ìjọba àpapọ̀ lẹ̀yẹ tó wà ní lọ́kọjá èèyàn Sara Ọjọ́dọmọ Ìdọ́kọ̀ ẹni tó jẹ́ wípé ṣàdédé ò ọ náà ni ó rí òkú rẹ̀ nírònà ní gbajúgbajà agbègbè kan tí wọ́n pè ní Fẹ́lẹ̀lẹ̀ nílùú ti lọ́kọjá nípínlẹ̀ Kogi nígbà tí wọ́n ṣe àtúntò ọ̀hún sọ́wọ́ iwájú ò. Ẹnìkan tó ṣojú ẹ̀kọ́rọ́ tóun ó sọ̀rọ̀ ó ní ẹ wò ó ọwọ́ alálẹ́ ni o 70 ọdún tá a wà níbẹ̀. Ó ní ẹjẹ́ mọ̀ pé ọkọ̀ kan ló ń bọ̀ bó ṣe dé báyìí ọ̀rá tẹ̀ mọ́lẹ̀ díẹ̀. Ó ní bó ṣe rọra gbé ọwọ́ ìdáná ọkọ̀ ẹ̀ wálẹ̀ díẹ̀ báyìí ó ní ẹ yí òkú rẹ̀ bọ́ láti inú ọkọ̀ ni o. Bó ṣe gbé òkú rẹ̀ lẹ̀ ó ní ẹ fi eré tètè sí o ni ọ bá sá lọ tèfètèfè. Nígbà tó wá tẹ̀síwájú

káàdì jẹ obìnrin eyín ẹka rẹ ní ìpínlẹ tí kogi wọn bẹnu àtẹlu ìṣẹlẹ ọhún bẹẹ ni wọn ké sí iléeṣẹ ọlọpàá orílẹèdè nàìjíríà àti lájọlájọ tó ní í ṣe pẹlú ètò ààbò wa láti rí dájú pé òfin orílẹèdè nàìjíríà ò ṣèṣe ọwọ ẹ nínú gbólóhùn tó jẹ kọmíṣánná fún iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ kogi eyín naziru kanravi ó ní lóòótọ ní ìṣẹlẹ ọhún ṣẹlẹ bó tiẹ jẹ pé ó ṣe ní láàánú pọ ṣùgbọn abala kejì wọn ní àwọn ọkọ agbébọn ọjọrọ èyàn ọjọrùú ọsẹ tá a wà níbẹ ni wọn wá agbègbè kan tí à ń pè ní ìjàlù wọn ní ìjọba ìbílẹ apá àti gúúsù wọn ní ìpínlẹ kogi ó náà ní ìṣẹlẹ ọhún ti wáyé lẹyìn tó sì jẹ pé àwọn ọkọ ajínigbé ọhún wọn wọlé o ìyá lọmọ àtọmọ ọwọ rẹ àwọn méjèèjì náà ni wọn gbé lọ wọn ní ẹjẹ mọ pé ìṣẹlẹ tá à ń sọ nípa rẹ yé ó ti dá ìbẹrù bojú lẹ abilékọ ìdòwú kẹmi títí layọ àtọmọ rẹ òpónú ló tó gbé lọwọ wọn ní ọgbìn ọlọ

0: and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ẹ ló
3: dìde
2: ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. Sòtì Cashier, ọmọ Sòtì Cashier.
4: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: legit commentary. All this go happen live for four correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one no be small thing, oh. Make I go arrange my own decoder sharp, sharp.
0: Go TV. Love it.
2: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣí ẹ̀ léra-léra lóní back to back. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Workers' Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣí ẹ̀ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣí ẹ̀ bá ti ṣàdéhùn, ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport.
3: Mid-Year Cashport.
2: Inú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà. 50 million naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti cashier, ọmọ mo ti cashier.

0: paracetamol, the red one. Now for you and your family. Next time pain showing your office, knock them down with M&B paracetamol. E get why. M&B paracetamol go give you quick relief one time.
1: If your symptoms not clear after 2 days, go see doctor.
2: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ kí ni àlejò ṣe pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan.

ìbúdó orílẹ̀-èdè Nàìjíríà. Ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

0: ẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421 ìforúkọsílẹ̀ àwásòpin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Indomie wrappers on your table.
2: I'm collecting my Indomie moments wrappers. I want to win something big.
1: Something big, just like that.
2: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
1: I'm going no more. I want to start collecting my own Indomie moments wrappers.
3: That's right. Don't miss out on my Indomie moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
4: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ògbọ́n.
5: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbára ẹ̀.
4: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Owó ni Monday fi wá bá.
7: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
8: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
9: Ìwọ náà kò ojúmọ́.
8: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
9: Ó dáná, sọ ká gbọ́.
8: Àbí.
7: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
10: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: nourishing goodness for every side of you.
1: Sade, kí ló dé sí lálẹ́ onídómi ṣọkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò onídómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù onídómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò onídómi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lókun ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Flash FM 105.5.

0: ominira.
1: A bere fun ominira. A bere fun ifokanbale. A bere fun itesiwaju ohun rere. Lodun 1960.
0: Won fun any republic.
1: Looto lagba republic.
0: Gbogbo wa n jo awa yo pati
1: ba. A file po ti a fona roka. Bọmọ Batan yóò bá àrọ́bá.
0: Nàìjíríà, òṣèlú Nàìjíríà.
1: Ṣùgbọ́n lónìí.
0: Ó fún wa ní ìgbẹ̀yìn.
1: Báwo ló ṣe ń rí?
0: Ìmìlá ni.
1: Ẹ̀ka lẹ́wọ̀ ọmọ Nàìjíríà ẹ̀ tún káàbọ̀ sórí àkọ́tún ètò.
0: Ọmọ Nàìjíríà.
1: Gbàgede òṣèlú.
0: Ìyẹn
1: lórí ìkànnì ọmọlúwàbí splash 105.5.
0: Òṣèlú Nàìjíríà.
1: Ilé funfun nífẹ̀lẹ̀lẹ̀ ń bàdàn lẹ ti ń gbọ́. Nàìjíríà ò ní bàjẹ́. Bí ò bá wá ní bàjẹ́, ó ń bẹ lọ́wọ́ mi. Ó ń bẹ lọ́wọ́ yín. Ó ń bẹ lọ́wọ́ gbogbo wa. À ń pè é lòwe.
0: Nàìjíríà ti tún
1: bí. Ó sì láàárọ̀ nú mọ́ wa lọ́wọ́.
0: Lẹ́yìn tóyìnbó ti tù wá lọ́rùn ìfilẹ̀, àwa tún fi ìyà jẹra wa.
1: Kò sòro kò sòro. Ní kì í jẹ́ kọ́mọ alágbẹ̀dẹ ó padà lọ́kọ̀. Wọ́n ń pè wá ní giant of Africa. Síbẹ̀síbẹ̀ náà.
0: Àwọn
1: afúyẹ́ bíi tákàdá.
0: Àtúnjẹ́wé ìyá.
1: Àfẹ́ lè dá yán gan.

0: Ìbábọ̀ náà ọjọ́ ti pẹ́. Bí àwọn ọmọ ológun wá bá lọ fún peace picking. Bí a bá lọ fún peace mission. Láwọn ilẹ̀ òkèrè nílẹ̀ Adúláwọ̀ wa. Tí a ń gbàbọ̀ ń bẹ̀ dà nínú àwọn àkọọ́lẹ̀ pé wọ́n ń ṣiṣẹ́ dáadáa. Ó ṣe wá dórí akáyín tákàrà fẹ́ deegun. Nàìjíríà náà láwa yìí. Kúnlé ọmọ anífowó ṣe lorúkọ mi. Ojúmọ́ wa ní ìka ìpìrìsẹ́ńtà mò ń jẹ́. Gbàgede òṣèlú lẹ́tọ̀ ìtagbangba ọ̀rọ̀ rèé. A sojú abẹ níkù lálẹ́ yìí. Bó láti fẹ́ ṣe é. Ìpèníjà wá. Ṣé ò ti fẹ́ di tí omi mù mọ́ wa lọ́wọ́? Ṣé omi ò ti fẹ́ pọ̀ jù yẹ fún lọ fún wa? Ọ̀rọ̀ ìtẹ̀ àbò.
1: Òṣèlú Nàìjíríà, ayọ́lì Nàìjíríà, ìbíjẹ́.
0: Àmọ́lá Àkànbí, ẹ bá ní kí ara lé.
2: Ẹ kalẹ̀ àtọkùn. Ẹ kalẹ̀ gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Ẹ kú àṣálẹ̀ gbogbo olólùfẹ́ ìkànnì ọmọlúàbí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Bẹ́ẹ̀ la wá kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé a kú àsìkò yìí o. Ìgbà tí ó dẹrùn ojú wa náà ni ó ṣe.
0: Àmì.
2: Bẹ́ẹ̀ náà la tún ṣe wá fi ń gbara wa níyànjú. Pàápàá jùlọ àwa tá a fẹ́ràn ká máa lo social media dáadáa. Ẹ mọ̀ jẹ́ a kírétì kọ́ńtẹ́ǹtì tí ó da ilà ìlò sílẹ̀ láàrin ìgboro. A ti mọ̀ pásìkò yìí báńdíìtì ń bọ̀ ó ní information tẹ́ fẹ́ fi síta ẹ̀jẹ̀ ẹ̀yípo wà jẹ̀ ní o. Kẹ́ ẹ mọ̀ tó yí pé ẹ fẹ́ kírétì kọ́ńtẹ́ǹtì. Ẹ fẹ́ gba owó Elon Musk àbí ẹ fẹ́ gbowó Facebook àbí ẹ fẹ́ gba Lion lórí TikTok. Kẹ́ ẹ mọ̀ra àwọn èèyàn lọ sọ́run àpàpàǹdodo.
0: Ìgbà tí ò yẹ kí wọ́n lọ.
2: Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Wọ́n ní ẹlẹ́sìn kan àbí nǹkan kan. Ó ní káwọn èèyàn wọlé bíi kago mẹ́sàn-án alẹ́ tó lù. Ilà ìlónù ni wọ́n dá sílùú látàrí pé ètò ààbò mẹ́ẹ̀. Gbogbo ń ta nílò kọ́ yẹn. Àwọn nǹkan tá a nílò ni láti kín ìjọba lẹ́yìn. Kí a lè wa ọwọ́ kinní ìbolẹ̀. Torí tí ò bá sí ètò ààbò tó múnádóko, a ní nífọ̀kànbalẹ̀ níbikíbi tí kálukú bá wà. Ṣùgbọ́n kókó ń bẹ ni pé kẹ́ ẹ tó sọ pé ti ẹ̀ post nǹkan kan àbẹ́ ti ẹ̀ ṣe àbẹ́ fẹ́ forward ẹ̀ láti wọ sàpàbí lẹ́ni rẹ̀.
0: Kan verify.
2: Ẹ rí wípé verifiable media platform ló gbé. Níbi tí Ọlọ́run kẹwàá dé nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí, iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ a mọ̀ sọ nípa 100. Information tí kankan nu ò bá ti lè fìdí ẹ̀ múlẹ̀, ó yẹ kẹ́yìn náà gbà pé information yẹn ò jẹ́ new.
0: Ò fẹ́ gẹ ni.
2: Ọ̀dà. Ìdí tá a ṣe ń sọ bẹ́ẹ̀ ó ni pé lánàá àbí jẹta àbí jọ̀wọ́. Àwọn kan sọ pé wọ́n ní wọ́n ráwọn báńdíìtì níbì kan. Ní ìjọ wo bí ìjọ mélòó sẹ́yìn bí ajọ́ Tuesday, nǹkan kan ṣẹlẹ̀ ní Ogun State ní Ọ̀tà. Wọ́n ní wọ́n ráwọn Fulani kan, wọ́n ní a ti dé lọ́sàn-án gan. Kálukú lọ gbogbo nǹkan tó lè dá wàhálà sílẹ̀ tí ó compound problem wa ẹ jẹ́ ká sá fún. Then number two, kí wọ́n realize wípé our security forces are overstretched.
0: Àwọn gan ṣiṣẹ́ lójú méjèèjì.
2: Wọ́n ṣiṣẹ́ wọ́n ti wà overstretched. In fact, tí wọ́n lè kí wọ́n ṣe kí ogun wọn lọ fún leave lẹ́ẹ̀kan náà ní ìbádá. Ṣùgbọ́n wọn ò lè lọ. Wọ́n ti wà overstretched. Ẹ má jẹ́ ká wá compound headache tó ń bẹ lára wọn. Látàrí pé a fẹ́ sọ nǹkan tí ó a fẹ́ post nǹkan tí ó trend on social media. Tá a bá láàní gbọ́ kíjọba ó dì pẹ̀lú ẹni tó bá post fake information tó bá dá wa lálẹ̀ sílùú bóyá àwọn tó kù bóyá àwọn òjòkó jẹ́.
0: Lálẹ́ yìí mo nígbàgbọ́ wípé ogunlọ́gọ̀ wa náà ni ọ̀rọ̀ lẹ̀yìn ló kàn gbàngbàngbà torí ọ̀rọ̀ ètò ààbò ní nàìjíríà ìgbà àkọ́kọ́ kọ́ leléyìí tá a sọ̀rọ̀ nípa ẹ̀ mo sì mọ̀ wípé àwọn tí a wà lápá bí nìkan kọ́ ni à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò nàìjíríà ṣùgbọ́n àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tí ìdààmú ọkàn tí ó fi kàn wá kọ́lọ́mù má jẹ́ kó kàn án
2: àmì
0: ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà òkèrè la ti ń gbọ́ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórí àwọn agbébọn tí ń jiyàn gbé kò pẹ́ tí à ń gbọ́ ti ìpínlẹ̀ kwara tí ó ṣẹlẹ̀ láwọn agbègbè bíi kódà kó tó dé ìpínlẹ̀ kwara nípínlẹ̀ ondo ṣe ẹ̀ gbàgbé ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi bíi kí àwọn ọkọ̀ tó jẹ́ ọkọ̀ akérò kí wọ́n dá wọn lọ́nà kí wọ́n sì kó àwọn èrò bẹ̀ kí wọ́n kó wọn lọ lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ìbèrè fún owó àtẹ̀mí tó ń ṣòfò lápá ibẹ̀ náà òun wáyé pẹ̀lú irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí kò pẹ́ kò jìnà ìpínlẹ̀ kwara ìkọlù wáyé ńbẹ̀ ilé ìjọsìn ni wọ́n kó àwọn èèyàn lọ ńbẹ̀ kódà lẹ́yìn wọ́n gbé wọn lẹ́ o wọn ò fi wọn lẹ́ o ìkọlù míì tó padà ń ṣẹlẹ̀ náà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ láwọ àsìkò ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ogologo àwọn èèyàn ń pariwo tatata wípé ètò ààbò ikú tó ń pojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni wípé ẹja sẹ́sọ̀kò tó wá gírí o ẹja sẹ́sọ̀kò tó wá gírí o ṣùgbọ́n bóyá torí wípé ìṣẹ̀lẹ̀ yìí à ń gbọ́ láti ọ̀nà tó jìn díẹ̀ bóyá àfẹ́ ẹ̀ rí wípé n tó ṣeé ṣe kó ti fẹ́ mọ lọ́mọ wa láṣọ ṣéjú àjòlá tó rè kan náà ni àbí àwa gan fúnra wa wọ́n á ní àwọn èèyàn máa ń sọ nǹkan kan wọ́n á ní bá a bá ń fa yàláù wọ́n á ní ká tó fa yáàyásẹ̀ mọ́ tí èèyàn bá ń fa yàláù wọ́n á ní má fà á nìkan nù lé o bó o bá ti ń fà á nù lé dìde pẹ̀lú ẹ̀ ọlọ́run ṣàánú mi ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látòkè èèyàn ẹlẹ́ran ara bíi tiwa òun náà ni ó padà rán sí ni ṣé ká sọ wípé àfura tó ni àbí ìlànà àjíbù tí wọ́n ń pè ní bàbá àjà ló bá wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí níjọba ìbílẹ̀ oríire
2: kò bá wa lójijì
0: o rò bẹ́ẹ̀ dàmọ́lá
2: kò bá wa lójijì
0: kí ló wàá ṣẹlẹ̀
2: ó dẹ̀ tún bá wa lójijì ìdí tí mo ṣe ní pé kò bá wa lójijì ni wípé ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní àwọn informations kan lọ́wọ́ nípa ètò ààbò táwa ò ní àsìkò dẹ̀ kọ́ ni àkókò tí a ó máa di ẹbí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ pé wọn ò ṣe àwọn nǹkan kan dáadáa ẹ má jẹ́ ká gbàgbé pé security of lives and property the commander in chief of all security agencies ní nàìjíríà ààrẹ orílẹ̀-èdè yìí ni
0: bẹ́ẹ̀ni
2: intelligence report tí wọ́n ń fún ààrẹ ṣé wọ́n ń yọ kúrò ń bẹ̀ ni àbí wọ́n kọ́ bó ṣe yẹ kó kún old oyo national park kó tó di pé ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ ni wọ́n ti gba ẹ̀mí àwọn èèyàn kan
0: àwọn forest guard tiẹ̀
2: bíi márùn-ún nínú ọdún àbọ̀dún tó dẹ̀ lọ́dẹ̀ ni tẹ bá dẹ̀ wo old oyo national park yẹn láti ibi tí ó ti bẹ̀rẹ̀ ó gùn gan ni o it's about 12,000 square kilometers
0: mélòó gan ni gbogbo èkó
2: mi ì sọ èkó tó fi dé kwara state tó fi dé niger state ni igbó yìí gùn dé torí ìjọba àpapọ̀ ló ní

yóò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ń ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: ọ̀rọ̀ rí dàmọ́lá gbàgede òṣèlú lẹ́tọ̀ fún ẹ̀yìn èèyàn wa tí ẹ wà lójú òpó ìbánidọ́rẹ̀ facebook wa splash fm 105.5 ìbàdàn ẹ bá mi ju comment yín kó pọ̀ sójú òpó ìdàdà ẹ jẹ́ kí n rí irú ọkàn tí yín náà pàápàá jùlọ lórí ohun tí à ń ṣe àgbéyẹ̀wò lórí ètò ní àṣálẹ́ òní ọ̀rọ̀ ètò ààbò wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ ètò ààbò wa ní orílẹ̀-èdè nàìjíríà giant of africa náà mọ̀ wá sí bẹ́ẹ̀ sì ni ìjorúkọ ń rò wá torúkọ bá wá ń rò wá náà kábíyèsí ọlọ́run ọlọ́run yóò ṣàánú fún wa àánú yóò sì wá wa rí síbẹ̀síbẹ̀ náà àwọn bí tí yorùbá máa ń bọ̀ wá ní ibi ó bá yẹ ká ti bá ọgbọ́n tí a bá bá ìlànà ẹ̀gọ́ ńbẹ ó máa ń dún èèyàn púpọ̀ púpọ̀ ọ̀rọ̀ ètò ààbò wa yìí à ń pariwo ìjọba lóòótọ́ a pariwo àwọn ìjọba wa torí àwọn ni ìtukọ̀ ìṣàkóso ìlú ló ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà aráàlú wọ́n ní ìgbàgbọ́ púpọ̀ wọ́n lè mọ́ gba ìjọba gbọ́ láwọn ààyè kan ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n rí ọkàn aráàlú dì mú dáadáa tí wọ́n rí gbámú tí ò sì bọ́ mọ́ wọn lọ́wọ́ àwọn olórí ẹ̀sìn pastors imams àwọn oníṣẹ̀ṣe ìbáláyé wọ́n rí àwọn èèyàn wa dì mú dáadáa tó jẹ́ pé n tí wọ́n bá sọ wọ́n yìí sábà fẹ́
1: mi lẹ́nu. ṣèmi lẹ́nìkan fi sọ pé ẹ má di aago mẹ́sàn-án ta níbi ọ̀sẹ̀ mélòó kan níjó ni.
0: táyé sì gbà á.
1: ó sọ lórí ti tiktok táwọn bẹ́ẹ̀ sì fẹ̀dẹ̀ káàkiri. ṣẹ́bi tí ẹ dé yẹn I have a disagreement with you. ṣe lóòótọ́ àwọn èèyàn máa ń gbọ́rọ̀ sí olórí ẹlẹ́sìn lẹ́nu. pásítọ̀ ni àfà ni adáhunṣe ni babaláwo ni.
0: ibi mò ń bọ̀ lórí ẹ̀ náà.
1: a máa ń kọ́ ọ̀rọ̀ kún but àwọn gangan ni láti kọ́ ṣan ara wọn. mi ì bí wọ́n fi
0: o. n tí mò ń sọ rèé o ṣé ká sọ wípé wọ́n fi ojúṣe wọn lẹ̀ wọ́n fẹ̀tẹ́lẹ̀ wọ́n ń palàpalàpa ni.
1: wọn ò fojúṣe wọn lẹ̀ ṣé àwọn ẹ̀ pé kò sí bí àwọn èèyàn bí nǹkan ó ṣe dáa tó kò sí bá ṣe kó rẹ̀ sílẹ̀ tá a sa òkúta bẹ̀ tó tá a ní bá òkúta kan bẹ́ẹ̀.
0: àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ wa ń kọ.
1: torí
0: àwọn ni a wà ní àkàtà wọ́n wà ní àkàtà aráàlú jù.
1: mi fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ẹ má wulẹ̀ jẹ́ ká put anything sórí adé nílẹ̀ nàìjíríà tòní tó mọ̀ àmọ́ wípé ẹni tí gọ́vnà bá fi jẹ òun lórí adé ẹni gọ́vnà bá kó lẹ́kẹ̀ fún òun lọ́rùn lẹ́kẹ̀ kò sí nǹkan tí ẹnì kankan máa fẹ́ ṣe sí.
0: 07069
1: lábẹ́ òfin ilẹ̀ nàìjíríà bọ̀ ọ́n tó ọ̀bẹ ni pé ìwà àbàjẹ́ ìwà burúkú tó wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa tá a fi ń pa ọmọlàkejì la ǹjẹ́ àti ẹ̀ ní pé a fẹ́ àbándọ́ àwọn ìwà burúkú yẹn.
0: 07069493000
1: tí a bá ní pé a fẹ́ àbándọ́ àwọn ìwà burúkú yẹn ó ṣeé ṣe káronom ṣé ibi tó kan àwọn ẹlẹ́sìn bẹ̀ ó ní pé àwọn ìwàásù burúkú ìwàásù tí ó máa dá ìkórira ẹni sílẹ̀ kí wọ́n sá fún ẹ fi kálukú ìwàásù tẹ́ fún yàn ìwàásù tí ó múnú rẹ̀ tún tí ó jẹ́ pé tẹ́ pé yóò fi máa kórira ẹnì kejì rẹ̀ àbí fi máa suspect ẹ̀ nídìí àwọn ìwàásù bá yẹn.
0: ọ̀dà ẹ̀yin ẹ̀yọ́ wá tí ẹ̀ ń
1: o ti kan àwọn ẹlẹ́sìn nìyẹn.
0: ọ̀dà
1: at this moment we need
0: hello
1: preachings that
0: hello.
1: Are peace related not
0: yes,
1: violent inclined.
2: àmì ìbáyé.
0: yes sir.
2: ẹ kú iṣẹ́.
0: ó jarí sá.
2: ẹ a fi ọ̀rẹ́ wa tó wà ń bẹ̀.
0: ẹ ṣeun.
2: ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan nípa ọ̀rọ̀ security tó ń ṣẹlẹ̀ ní ọ̀yọ́ tòṣù bíi.
0: ọyẹ ṣàwò.
2: torí àìmọ ẹ̀tọ́ wa ó ń bá wa jà.
0: kí lẹ̀tọ́ wa yẹn.
2: ní ọ̀yọ́ tòṣù bíi àìmọ ẹ̀tọ́ yes ẹ fún mi ní just 2 minutes. ṣẹ̀rí security is local. àyàfi tá a bá kàn fẹ́ tọ́ra wa jẹ. security is local. bí politics ti wà local òun náà ni security wa local. ẹ gbé expect ẹni tó ń gbé níyàn bodijà lọ́hùn fún wa máa ṣe security fún mi ní olúyọ̀lé bí tí mò ń gbé. àwọn kan sọ pé ẹ̀tí ẹ̀sẹ̀ ẹ̀yìn tinubu is the chief yes òun ni Because our soldiers only worry about everywhere in the whole country. The primary responsibility of any state governor is to secure his people. If you are not going to come out on and that is why if you are going to worry about your state, because I'm a high governor. If you can so to step out for a coordinator, I need to say,
0: yes, sir.
2: Who might want to step out for a coordinator, one new control room. You want to more who go what to worry for the motor to worry one monitor. Near Lagos, you want to buy one monitor and you call us Joel Gallen, me or the third mainland bridge. So there might be one new control room. Immediately, not your last year, one Europa. Keep on up after Bani Bay of your arrest.
0: Eshungasa.
2: In the our governor's in shape by security boat. Security is local. You know more than the job of both to consume Nigeria.
0: Eshungasa. Yes, sir. Eshungasa. I think in Deca, Puluaja. Mumbo. Nigeria, looking at
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escaper. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

pẹ̀lú nílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: MTN sọwọ́ sí 421 ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Flash FM 105.5.

ní tìbúrò orílẹ̀-èdè Nàìjíríà. Ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó

0: tẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421 ìforúkọsílẹ̀ àwásòpin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré, adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni, ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
2: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí, lódiwọ̀n 330ml, tí owó rẹ̀ ò sì

0: Yeah, it's your boy Hess. I'm the H to the E to the double S. Don't touch that dial.
1: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.
2: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré, adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
3: Origin ta ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o. Ẹnu tí ni wọ́n.
4: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
5: Make everybody talk one by one.
6: All this network just they suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind of life be this self?
7: Everything just they increase. Data won't they buy 2K. Now, na 7,500 naira. Na life be this.
5: Calm down. All this complaint where we dey complain about network. I hear say MTN won't take time explain how data they work when you enter your phone.
8: I talk am. We don't got time.
9: Yeah, when?
10: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial, make you watch am live and direct. Na MTN, they bring una data on trial.
11: Ite meji omi orogbo lemon, sibi eduko ati iyo.
12: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
13: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
14: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
15: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
16: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
17: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́. mọ́ mi lọ́wọ́.
9: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀.
18: Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ, kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́, tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì, agbóhùnsáfẹ́fẹ́. Ó yà, tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
17: 0807-112-4000.
9: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
19: Guy, why you dey smile like this? Wetin happen?
20: Cause I don't win trip to go abroad.
21: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
22: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
23: Oh boy, you don't talk. How bad? You know the tire.
22: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
23: Brotherly, involve me now. Make myself dey follow ya like you.
24: Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 naira. Load up.

0: Flash FM 105.5.
1: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ kí ni àlejọṣepọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò

0: nje ka tun ma kira wa ko asale ni gbogbo bi ki bi te ba tin lanfani lati ma gbo mi yen ni tibu toro orilede wa Nigeria bakan na ka ma kira wa ku dede asiko yi yen ni gbogbo bi ki bi te yin ba tin lanfani lati ma gbo mi yen ka kiri agba nla aye ikan ni Splash FM 105.5 ile funfun bala ofelele nle ibadan iyen laafin oba muritala adebayo akande MFR ekerin Olubadan tile Ibadan kabiyesi baba afin yere eleyi ta wa ti gbe ngbohun si afefe iyen lori eto ta pe ni idan gangan leto iroyin ere idaraya eleyi to dun ti gbogbo ma kan si lojojumo yen ni gbogbo ojo aje titi di ojo eti Friday baago mewa asale ba ti rokogo o ti ye yin na ogbon seju gbako ajo lanfani lati gba sira wa lara ni awon aja abale lori sirisi to je royin re idaraya breaking news awon exclusive one lapa abibi le ti le gbo ile ite ti le mo bo se lo loruko oloto eto yi kin ma fi ye wole otuba baba tun di omo lawo Alex Ferguson iyagun ta so lu okunrin ogun bakan na dolapo akindapo un lo lowo button mi ti o je ke ma gbadun mi yen fun ti ta sale yi be se ngbo wa nko anfani nbe iyen lati wo wa lori ikanni bani dore ti Facebook anfani nbe lati wo wa iyen lapa be yen exe nbe lapa be yen pelu ayo mi de losin won jo dibe yen mu ni sikiru ayinde oju itere loruko titemi omo ma kiti kori ni gboro ode omo akiti kori wa oya papa paka sosowo waju ehe kaase *347*1004*1# yen le ma fi gbori wole *347*1004# if yen gbori wole looto ara otun ti ba code yen amo bo ba ti gbe yin wole lowo kan awon options to ma gbe wa awon kan te le ma tele bo se nlo na ni *347*1004# agbe option meta yen wa ipe se Splash FM ti Ibadan ni abi lagelu abi Splash FM ti Tabeokuta iru ti tale ibayi ni Splash FM ti Ibadan bi number 1 yen na le ma te iyen tumo si pe be te *347*1004*1# yen na nibe na lo ma ja si bi nkan se je niyan lapa be yen ilu de lawon eyan fi play tan fi gba ope just 500 naira ni bi nkan se je niyan be eyan ba se wa play si o ni anfani ati je ohun lo se fe loju si *347*1004*1# abi ke gba ojo opo ti aye lukara wole iyen www.cashier.ng www.kashe.ng etun lanfani lati babe yen wole to ba je pe yin teka lowo luka yin mo oya papapa awon figagbaga olore sore lori sirisi o lanfani lati ma waye yen fun imura sile baba nso nipa idije ife eye agbaye eleyi ti o mo bere ninu osu ta wa ina ni bo ba tin di ojo kokan la ko iyen ninu osu ta wa ninu osu ta wa oni idije ife eye agbaye ma bere o awon figagbaga lori sirisi eleyi to je ti tolore sore o ti lanfani lati ma waye iyen si igbaradi sile tori pe lana on lorilede wa Nigeria ati orilede ti Poland ni won lanfani lati wako iyen gangan ko ni iroyin be ama won figagbaga lore sore o lanfani lati waye iyen fun idije ife eye agbaye ni imura sile idije ife eye agbaye to ma waye to ma bere ni ojo alamisi to nbo lohun lo ma bere ojo kokanla iyen ninu osu kefa nibi ti orilede Mexico ati orilede ti South Africa ti won ti ma side iyen idije yen bi nkan se je niyan orilede meta ototo lo lanfani lati gbalejo idije ife eye agbaye bi orilede America orilede Mexico ati orilede Canada ama je gba arin gbogbo orilede wa Nigeria wole tori pe ori lo ko iko ti Rivers United àwọn agbábọ́ọ̀lù wọn pẹ̀lú àwọn officials eléyìí tí wọ́n ń bẹ nínú ọkọ̀ níbi tí ìjàmbá ṣẹlẹ̀ o ìjàmbá ṣẹlẹ̀ yẹn pẹ̀lú ọkọ̀ ti Rivers United nígbà tí wọ́n lọ sílùú Ọká ìyẹn ní ìpínlẹ̀ Anambra fún ìdíje bàbá sọ nípa ìdíje ti President Federation Cup round of 16 eléyìí ìfigagbága tó yẹ kó wáyé láàrin àwọn àti Nasarawa United ìfigagbága yẹn ò ní wọ́n lọ họ́nà kó tó di pé ìjàmbá mọ́tò ṣẹlẹ̀ léè tó dẹ̀ jẹ́ pé ikọ̀ ti Rivers United àwọn agbábọ́ọ̀lù wọn wọ́n fi ara pa pẹ̀lú àwọn officials wọn bó tiẹ̀ jẹ́ pé ìròyìn tó ń tó mi lọ́wọ́ jó di mímọ̀ pé ìfarapa tí àwọn agbábọ́ọ̀lù pẹ̀lú àwọn ìgbìmọ̀ ikọ̀ ti Rivers United eléyìí tí wọ́n farapa ẹ̀ kìí ṣe ìfarapa kan tó ràn janjan o kò sí serious injury kankan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ọlọ́run ò sọ pé kí ẹ̀mí kankan ó ṣòfò gẹ́gẹ́ bí ìròyìn ṣe jẹ́ kó di mímọ̀ ìfigagbága tó yẹ kó wáyé láàrin àwọn àti Nasarawa United òun náà ni wọ́n lọ fún níbi tí nǹkan wá dé dúró yìí ìfigagbága ọ̀hún àti ìmọ̀ bí àjọ ti fa ìyẹn nff àjọ eléyìí tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ń lé tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà ohun tí wọ́n bá sọ àmọ́ ní báyìí ìjàmbá mọ́tò ṣe ó ṣẹlẹ̀ ìyẹn sí ikọ̀ ti Rivers United bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ó yá pápápá àwọn figagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ tó ń láǹfààní láti wáyé orílẹ̀-èdè France nǹkan ṣe orílẹ̀-èdè France mọ́lé o nǹkan ṣe wọ́n mọ́lé o Ivory Coast wọ́n bojú wọn jẹ́ ni wọ́n bojú orílẹ̀-èdè France jẹ́ mọ́lé ìyẹn ní pápá àṣeré ti Stade de Bordeaux ìyẹn bá a bá ń sọ nípa pápá àṣeré ti Nantes nìyẹn ìyẹn ní orílẹ̀-èdè France torí pé àmì ayò méjì sẹ́yọ kan ò ní orílẹ̀-èdè Côte d'Ivoire ò ní wọ́n fi láǹfààní láti fi àjẹ orílẹ̀-èdè France mọ́lé bó tiẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè France ló kọ́kọ́ mi àwọn bí ìgbèyàn fi àbádà kékeré tó fi gbá ńlá ni o torí pé czech ìyẹn czechy òun ló kọ́kọ́ mi àwọn agbáàrin gbùngbùn yẹn nínú ikọ̀ ti Manchester City yẹn òun ló kọ́kọ́ mi àwọn ìyẹn ní ìṣẹ́jú 45 minutes 45 minutes kó tó di pé Due ó láǹfààní láti dá padà Due yẹn bá a bá ń sọ nípa Due òun ni ọmọ bàbá lòun àti Disa Due yẹn ní orílẹ̀-èdè France àwọn méjèèjì jọ kojú wọ́n jọ láǹfààní láti kojú ara wọn lénìí àmọ́ bó tiẹ̀ jẹ́ pé Disa Due ò láǹfààní láti gbá ìfigagbága kò láǹfààní láti gbá ìfigagbága tèmi àmọ́ Due yẹn ti torílẹ̀-èdè ti Côte d'Ivoire ó gba ó dẹ̀ mi àwọn òun mi àwọn tiẹ̀ o òun ló kọ́kọ́ dá padà ìyẹn ní ìṣẹ́jú 53 minutes 53 minutes kó tó di pé Amadi Alo náà láǹfààní láti mi àwọn omi Winnigo yẹn ìyẹn ní 84 minutes méjì sẹ́yọ kan ó ní Ivory Coast ó ní wọ́n fi fìyàjẹ́ orílẹ̀-èdè France mọ́lé Spain àti Iraq àmì ayò kọ̀ọ̀kan ló bá dé Sweden wọn àti orílẹ̀-èdè Greece àmì ayò méjì ni Victor Gyokeres ìyá agbọ́wọ́ iwájú nínú ikọ̀ ti Arsenal of Gunners òun náà láǹfààní láti mi àwọn direct free kick ni ó lómi second goal yẹn ìyẹn fún ikọ̀ ti Sweden Andorra òun láǹfààní láti fìyàjẹ́ Liechtenstein pẹ̀lú àmì ayò méjì sódò bákan náà Slovenia wọn àti Cyprus àmì ayò kọ̀ọ̀kan ló bá lé Northern Ireland ó fìyàjẹ́ Guinea pẹ̀lú àmì ayò kan sódò Kenya àti Lesotho àmì ayò kọ̀ọ̀kan ló bá dé bá a bá ń sọ nípa àwọn ìfigagbága eléyìí tó láǹfààní láti wáyé nìyẹn tó jẹ́ tọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ South Korea ó fìyàjẹ́ El Salvador pẹ̀lú àmì ayò kan sódò Panama òun náà ń fìyàjẹ́ Dominican Republic pẹ̀lú àmì ayò mẹ́rin ìyẹn sí méjì òun ló láǹfààní láti bá dé bó bá ń di ní ọ̀la òde yìí àwọn ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ẹ́ yóò tún máa láǹfààní láti wáyé lórí ìṣiríṣi bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ó yá pápápá ẹ jẹ́ ń wọnú ìdíje ti tennis lọ tá a bá ń sọ nípa ìdíje eléyìí tó ń wáyé lọwọ lọwọ iyen ni orilede France n so nipa French opening iyen French opening grand slam eleyi to nwaye ba ba so nipa Roland Garros iyen o nwaye iyen ni lu Paris iyen lorilede France kini n to je royin be ta ba so nipa Maja Chwaliska Maja Chwaliska omo bibi orilede Poland yen arabirin lanfa ni lati fakoyo bi number 114 lo mo wa o ti lanfa ni lati wo ipele ile to kangun si asikagba bayi o ti lanfa ni lati wo ipele to kangun si asikagba o nigba to nfi eyin nigba to nfi eyin akegbe re to nfi yen janle ipo ele kerin le ni adofa 114 o ni Chwaliska o nlo wa o amo o lanfa ni lati se daada o fi eyin akegbe re janle yen ba ba nso nipa Dianustralda yen lati orilede Russia o lanfa ni lati fi aje ni bayi ni ipele to kangun si asikagba Chwaliska o ti lanfa ni lati wa ni ipele yen ba ba nso nipa Maja Chwaliska mo bibi orilede Poland bi nkan se je niyan o ya papapa o orilede Saudi Arabia mo ja agbokun osi nbe idije league orilede Saudi Arabia o ti n foju han gbangba wi pe bi won ba nso nipa awon league ele to se kanrin yen kaakiri agba nla aye mo ja agbokun osi nbe ikan pataki o ni Saudi Pro League tori pe idije ife eye agbaye iyen World Cup ele to ma waye ba ba nso nipa statistics iyen bi won se ni agba ballu bi won se ni agba ballu to po ninu dije ife eye agbaye bo se wa lati league ele imagine orilede Saudi Arabia wa lara awon to produce league won wa lara awon to produce player ju iyen sinu dije ife eye agbaye iyen ta ba nso wi pe awon agba ballu ti won lo sinu dije ife eye agbaye lati inu league kokan bi ipo kefa o ni idije ti league orilede ti Saudi Arabia o ni won wa o ba ba nso nipa Saudi Pro League tori pe ba ba ti yowo awon iko ile to je top 5 iyen nile Europe orilede Saudi Arabia lo tun kan league won lo tun kan to produce player ju sinu dije ife eye agbaye e je mu wa yen lati number 6 yen Saudi Pro League agba ballu bi 47 players o ni won ni yen ninu dije ife eye agbaye bakan na idije ti Serie A 66 players o ni won ni o o ni agba ballu ti o mo kuro ninu dije ti Serie A ti o mo gba ninu dije ife eye agbaye lo despite pe orilede Italy gangan o lanfa ni lati qualify fun idije ife eye agbaye bakan na nipo ele kerin o ni idije league to orilede France yen French League 1 o ni won wa o 79 players lo lo lati inu French League 1 lo sinu idije ife eye agbaye 79 players ipo ele keta ni idije ti La Liga wa ipo ele keta ni won wa tori pe agba ballu to nlo bi 81 on lo nlo sinu idije ife eye agbaye to nlo 81 players lo kuro lati La Liga lo sinu World Cup bakan na Bundesliga 101 players iyen agba ballu to nlo bi 81 o ni won produce o to nlo sinu idije ife eye agbaye idije league ti le Gesi on lo produce player ju 176 players oni o mo fi inu idije league le Gesi le ile ti won wa ninu idije ife eye agbaye World Cup 176 players to je Premiership players on lo nlo si World Cup o number 1 idije EPL ni le Gesi ni on lo produce player ju ninu gbogbo league ile to lo sinu idije ife eye agbaye bi nkan se je niyan lapa be okay oga wa Lukman Tijani muri yin be oga wa eto irin ajo eda nítorí ajo ẹ̀dá ẹ̀fẹ́ yìí ti wá aago mọ́kànlá ìyẹn láṣálẹ̀ ni ó máa láǹfààní láti bẹ̀rẹ̀ aago mọ́kànlá àṣálẹ̀ ó ní ìrìn ajo ẹ̀dá yóò bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé aago mẹ́wàá àbọ̀ ló mọ́ láǹfààní láti wáyé àmọ́ láago mọ́kànlá láṣálẹ̀ ni ó láǹfààní láti wáyé ètò wọnú ètò ẹ bá ń gbọ́ ètò wọnú ètò àbí ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ àwa kúkú kọ́ ọlọ́run ni o aago mọ́kànlá ìyẹn láṣálẹ̀ tìní ni ìrìn àjò ẹ̀dá ò mọ bẹ̀rẹ̀ yẹn látọwọ́ lukman tijani ó yá pápápá ẹ jẹ́ ẹ̀ ń sún sọ́wọ́ ọwájú ẹ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìyẹn bá a bá ń sọ nípa saudi pro league ipò ẹlẹ́ẹ̀kẹfà ni wọ́n wà joan felix òun náà ló gba agbábọ́ọ̀lù tó dáa jù ìyẹn ní sàtàwà nínú ìdíje ti saudi pro league dumfries ìyẹn agbọ́wọ́ ẹ̀gbẹ́ ìyẹn nínú ikọ̀ ti inter milan àjọsọ yípo ọ̀rọ̀ ti ń wáyé láàrin ikọ̀ ti real madrid àti ikọ̀ ti inter milan ìyẹn láti gbé dumfries o àjọsọ yípo ọ̀rọ̀ ti ń wáyé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùkọ́ni ikọ̀ ti àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè netherlands ìyẹn ronald koeman bó ṣe jẹ́ kó di mímọ̀ yìí pé òun fi ọwọ́ sọ̀yà ìyẹn fún dumfries pé ikọ̀ real madrid yẹn lọ darapọ̀ mọ́ ó rí tí ẹ ṣe ń bẹ̀ ronald koeman jẹ́ odi mímọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé inú òun ò dùn torí pé ikọ̀ barcelona ló wu òun kó lọ ó ní àmọ́ gẹ́gẹ́ bí ààrẹ ikọ̀ ti real madrid bí ṣe ń bá dumfries sọ̀rọ̀ tóun dẹ̀ rí pé ikọ̀ real madrid máa gbé òun ò lè ṣí lọ́nà òun ò lè torí pé ìfẹ́ tóun ní kóun wá sọ wípé kó mọ̀ gbàbẹ̀ lọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí òun ni ó mọ dumfries ni ó mọ jẹ́ agbábọ́ọ̀lù òun ni ó mọ jẹ́ agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹrin tí ó mọ darapọ̀ mọ́ ikọ̀ ti real madrid yẹn láti inú ikọ̀ ti inter milan roberto carlos yẹn ní ọdún 1996 ó láǹfààní láti lọ láti inú inter milan ló ti lọ síbẹ̀ bákan náà bá a bá ń sọ nípa newsnesa yẹn delima nìyẹn o ti gbogbo èèyàn tún mọ̀ sí ronaldo delima bá a ṣe máa ń pè yẹn bákan náà àwọn méjèèjì yẹn inú ikọ̀ inter làwọn náà ti lọ kovacic òun náà lọ láti inú ikọ̀ ti inter milan wá sínú ikọ̀ ti real madrid dumfries ni ó mọ̀ jẹ́ agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹrin yẹn láti inú ikọ̀ ti inter milan lọ sínú ikọ̀ ti real madrid officially ikọ̀ àwọn ìgbìmọ̀ ti napoli ti jẹ́ odi mímọ̀ yìí pé antonio conte ó ti kúrò nínú ikọ̀ àwọn ti declare pé níbi tí nǹkan dé báyìí ẹ̀ka antonio conte kò mọ láǹfààní láti fi inú ikọ̀ ti napoli sílẹ̀ ó ti jẹ́ wípé àdéhùn rẹ̀ ò tí ì tẹnubodò pẹ̀lú ikọ̀ ti napoli àmọ́ ikọ̀ ti napoli ti jẹ́ odi mímọ̀ yìí pé níbi tí nǹkan dé dúró báyìí èyí tí antonio conte tó ṣe ìyẹn nínú ikọ̀ ti napoli wọn ló tó bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí láàrin sáà méjì eléyìí tó láǹfààní láti lò ìyẹn nínú ikọ̀ ti napoli mọ́jà agbọ́kùn ò sí ń bẹ̀ antonio conte láǹfààní láti ṣe dáadáa torí pé ó láǹfààní láti gba líìgì léyìí tó dẹ̀ jẹ́ pé líìgì ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn nínú ìtàn ti napoli líìgì ẹlẹ́ẹ̀kẹrin bá a bá ń sọ nípa ìdíje ti serie a tí wọ́n a máa tẹ́wọ́ gbà nìyẹn italian super cup wọ́n dẹ̀ tún láǹfààní láti gbà *347*1004*1#. ó ní kótó ìyẹn fún ti italy ni o *347*1004*1#. àbí kẹ́ ẹgbà ojú òpó ti ayélukára wọlé ìyẹn www.cashier.ng ẹ̀tún láǹfààní láti bá bẹ̀ yẹn wọlé bí nǹkan ṣe jẹ́ nìyẹn o màá yí koto láàrin ìṣẹ́jú méjì síra wọn màá láǹfààní láti yí koto ìyẹn fún ti tàṣálẹ̀ tòní nínú ikọ̀ ti manchester city wọ́n ti ń wá wọ̀rọ̀ kan fi ṣàdá o ìyẹn lórí elliot anderson bá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n bá sọ̀rọ̀ pọ̀ ìyẹn nínú ikọ̀ ti northern forest lẹ́yìn tí ikọ̀ ti northern forest tí wọ́n ti ní owó tẹ́ ẹ gbé wá àwọn ò lè gbà o ìyẹn bá a bá ń sọ nípa 100 million euro tẹ́ ẹ fi ń lo àwọn ìyẹn lórí elliot anderson wipe ko si nta won fe fi owo ise won lowo yen kere ni bayi won tin wa agbarin gbugbun yen ninu ko ti Newcastle United ta ba so nipa Sandro Tonali oni won wo bayi pe bo ba ti di pe iko ti Nottingham Forest won ko jale tan ni awon igba 100 million euro won ni Sandro Tonali on la won mo wo loju lori ikanni banidore Facebook e seun gan ni Kasim Olusola Kasungo niye Mayo wa Oladi meji e seun gan ni o Ola Faskoli Kola wole Rocky be seun gan ni Up Manchester no Jim Idowu e seun te wa nbe tori ti wa Oye Lakin Daud Akanmu Timothy Bello Mustafa Ademi Kabir Ola Bamiji Oluwole Moshood Bayila Abiodun Oyelade the King of Gentle Boys loju Madina niye Assis BJ Up Chelsea Adedeji Kehinde Olamide Esengan ni Aregbe Feran mi Aregbe Sola Oladele Taiwo Ojetola Up Gunners Esengan ni te wa nbe yen tori tiwa Sandro Tonali oni Liverpool nje odi mimo ipe bi Elliot Anderson bi ko Nottingham Forest ba lawon ofile won ni Sandro Tonali on lawon lo on lawon ta si o Andoni Iraola official iko ti Liverpool ti kede wipe o ti di oluko ni fun iko ti Liverpool ade won odun meji oni won fun Iraola ade won odun meji o na lo towo bo pelu iko ti Liverpool o ya ta leni to lowo iyen fun ta sale teni ta leni to ni owo yi 0706 lo bere number yen 8178 lo pari e 0706 lo bere number yen 0706 0706 8178 on lo pari e ta leni to ni number yen 8178 lo pari e Hello, e kale oruko yin ati bi te tin soro lati ikan ni Splash FM ni.
1: Balaji Mumin Alabisi ni oruko ni lati Otu.
0: Lati?
1: Otu.
0: Lati Otu, ah, awon aro Otu yi tin gbori wole bayi o, Mr. Balaji. Se e ti jeri tele baba n soro cash e.
1: Mo ti je ni emeje.
0: E ti je le emeji, nropo ti pe o, ko pe ko pe ni. Tori mo ti gbọ lo lati Otu na o ti n lo lera lera lera
1: okan ni last year okan ni this
0: year o da ilo le je last yen
1: eje 50,000 naira
0: last o da lasale yen tun ti je 25,000 naira yen ni asale tini 25,000 naira le je bo se je lo to customer ke ma pe yin bo se ma pe yin yen o yen o se wole won je ke mo ire o bi nkan se je niyan yen lasale ti ni o lapa bibi nla ti ma sewele e se gan ni o baba mi e ni olohun mo yen ni Illinois City yen lati Chicago lorilede America e se gan ni Alhaji Akeem me se gan ni o loruko olotu eto yi otun baba Babatunde omo Olawu Alex Ferguson niyan bakan na dolapo akindapo un lo lowo button mi to je ke gbadun mi yen lapo do ti yin be e ma gbagbe pe mo ni bo ba tin di ago mokanla yen lasale ti ni Lukman Tijani oga wa o ma gbe yin debe yen lori eto ta pe ni irin ajo eda mokanla sale ni o dabo
2: Splash FM 105.5
3: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akiyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀.

0: Ẹ kálé ọmọ Nàìjíríà. O kì í yẹn káàbọ̀ sí ìkànnì tọmọlúàbí. Àpárọ̀ òpẹ́ lóko tó ìrí. Àbí ṣùgbọ́n òsì ńlá ti jẹ́ pé kinní kan ló ṣe yẹ. Ṣùgbọ́n mo láyọ̀ láti máa fi tó yín létí pé kò sáboro bíbí tí òkú kéré mọ́. Gbogbo ọmọ Nàìjíríà ẹ káàbọ̀ sórí ètò ìrìn àjò ẹ̀dá. Tó bá pẹ́ kó tó bẹ̀rẹ̀ yóò dariwo. Akọlù kọ́gbà ní ìpè láti bí ọgbọ̀n ìṣẹ́jú sẹ́yìn. Ìṣẹ̀dá ló ní kọ̀rọ̀ orí bẹ́ẹ̀. Ìdí pàtàkì sì rèé tí mo fi ń kì yín. Ẹ dẹ́kun ẹ foríjì wá ó ṣe wá kó lọ́ wa jáì díẹ̀ níwọ̀nba. Bá méjì kọ́ kó lè bá tún máa dára sí ni. Fún àkókò yìí, aago mọ́kànlá lẹ́lẹ̀ tó yóò máa bẹ̀rẹ̀ látàsìkò yìí lọ. Torí àwọn àtúnṣe alágbára kan eléyìí tó ń ṣẹlẹ̀ iléeṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́. Ẹ rí i pé lọ́jọ́ ìjẹjọ́ mo tọrọ gáfàrà láǹfààní àti parí tán. Tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn láǹfààní àti gbọ́ wa mọ́. Àwọn àtúnṣe wọ̀nyí àti kó sì tún lè dára sí. Òun làwọn lọ́gàlọ́gà ń ṣe níléeṣẹ́ yìí. Fún ètò ìlálẹ̀ yìí, aago mọ́kànlá la bẹ̀rẹ̀, aago kànlá sì parí. Ìjírè ìta fi ṣe gbogbo ẹ̀ ní pápápá. Lúpọ́nà mo ti já lórúkọ tèmi jẹ́. Ìkànnì Splash lélẹ́yìí 107.5 FM The Integrity Station Promoting the Right Values. Ẹ ṣe mo dúpẹ́. Lábẹ́ bẹ́ẹ̀ náà, ìta ti pé ìrọ́ sì ti pé. Gbogbo àwọn tá àjọ wá sóde ni wọ́n ti ń bẹ lóde fún tàṣálẹ̀ yìí. Àwa ṣe pápápá. Ẹ káàbọ̀ sórí ètò ìrìn àjò ẹ̀dá. Fún tàyájọ́ ọjọ́ tèmi tí í ṣe ọjọ́ kẹrin ní oṣù kẹfà ọdún 2026. Padà tó bá rí bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí kí àwọn ará ilé ẹ̀kọ́ kan ìjì ìjì kẹ́sì bẹ̀rẹ̀ sí dá orúkọ ara yín fún àwọn tó wà ní ọ̀yá.
1: Tó ẹ kalẹ̀ gbogbo ẹ̀yin Splash FM 105.5 èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Aisha Opeyemi Aisha pápápá. Tálẹ̀ yìí a máa ṣe ní pápápá ni ẹ mọ̀ pé ọmọ yín pápápá ti jẹ́ sọ tálẹ̀ yìí ẹni bínú ní pápápá láṣẹ.
0: Sọ Aisha pápápá yín tó rè lórí afẹ́fẹ́ lálẹ́ yìí Olódùmarè mo dúpẹ́ o. Lẹ́yìn àwọn àkókò díẹ̀ tó ti lọ sílé ẹ̀kọ́ tó ti padà dé bá wa láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ àtún sún síwájú díẹ̀ ni wọ́n bá fẹ́rẹ̀ jogi sí.
2: Ẹ jẹ́ ká tún máa fi àsìkò kíkà pé akódédé wo inú gbogbo tí ọwọ́ já ìkànnì yìí tó bá ń fẹ́ dé. Ìkànnì Splash 105.5 FM nílẹ̀ funfun Bọláfẹ́lẹ́ lẹ̀ ń bàdàn. Ẹ kú àmójúbà ètò yẹn tó wà ìrìn àjò ẹ̀dá pẹ̀lú ọmọọba Lukman Ọmọtìjáni. Muktada olórúkọ tèmi ń jẹ́ Bashir olórúkọ bàbá mi tẹ́mọ̀ sí Almadani. Mo ní àbùkù onídìí owó kó tó lè kànyàn bẹ́ẹ̀ ni onídìí eyín kó tó lè jẹyàn. Àtẹ̀yìn àtàwá àní kàbùkù àbùkù òní kàn wá àní jìyà ìyà òní jẹ wá. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa.
3: Mo ti dé lórin lóòwe pẹ̀lú orí pípé. Mo ti dé lórin
0: lóòwe. Oya.
4: Ẹ kalẹ̀ o.
5: Àwa
4: nẹ́ṣọ́ọ̀kì.
5: Nẹ́tíwọ́ọ̀kì lè
4: wá. Àwa nẹ́ṣọ́ọ̀kì kankan. Nẹ́ṣọ́ọ̀kì dúró ní lónìí sànpẹ́. Ẹ kalẹ̀ sálàṣì alábàáyín. Ẹ mọ̀ kú ojú mẹ́ta kẹ́. Ẹ ǹlẹ́ o. Ẹ pẹ́. Orí ètò ọ̀hún náà ni ìrìn àjò ajámọ̀ ni. Ìrìn àjò ajá yín náà látún bá dé lálẹ́ yìí yóò mọ̀ pélé mọ̀ pẹ́pẹ́ yẹ ọmọ pọn mọ́ láàárẹ̀ ọmọ jágbá nǹkan ó gbé nǹkan àánú pẹ̀lú ọmọ bálíkù tìjà ní ọmọ yín náà ní ẹ mọ̀ bínú ètò tálẹ̀ ikọ̀ pàápàá kankan.
1: Àfaraba
4: má dáhùn àfarabalẹ̀ ṣe ni kọ̀ wá lónìí ìtàpà léǹté mo ti lè lọ mo sọ fún pé kò lè ráyè dárúkọ ìyàtọ̀ sí tìjẹjọ o ẹwà tómi ajẹ́rì ìkẹlọ orúkọ mi ìyá ẹ̀gùn ọ̀wá ó lè bá wa lórí ètò ni ẹjá jọ mọ́ ń lọ báhùn ìpàdé mi àti yín wọ̀ bí ọjọ́ rọ̀ nù o.

0: Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka. Ọlọ́run ló ṣohun gbogbo.
1: Ní pápákọ̀ mo kì í káàbọ̀. Princess Afeji sọ̀rọ̀. Àgbà lánre.
0: Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka.
1: Àmọ́rọ̀ Adéyẹmí. Ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka. Azeez Abdullahi. Ilé ẹ̀rí Jésù. Àwọn èèyàn ti wọlé sójú òpó ìtara. Ìránṣẹ́ Ọlọ́run alàyè wòlé ọ̀gínní. Bàbá mo kì í káàbọ̀ sórí ètò fún tàṣálẹ̀ yìí. Èní ò ní jópin lágbára lọ́wọ́ Elédùmarè. Àgbàláre jágbéra jágbé bọ́dì ká má lẹ bọ́dì mọ́lẹ̀ àrọ́jú ọjọ́ Musa Olókùn. Oh my good God. Gbogbo àwọn tó ń sẹ̀ndí mẹ́sẹ̀jì mo rí mo ń dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú àtìlẹyìn ọmọ tìjàní. Mo ní àkókò wa lálẹ́ yìí àkókò tó pọ̀ gan ni aago kan gérégé la máa parí ètò fún ti tòní. Tó bọ́ wa rí bẹ́ẹ̀ ńgbà náà. Ẹ jẹ́ àmà lọ sí abala lákọ̀ọ́kọ́ fún talẹ́ yìí. Oh my God. Àti òkúsà rèé. Ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa. Láti máa wò wá ní Life and Direct bó ṣe ń lọ ní kànì ìbánidọ́rẹ̀ ilé iṣẹ́ yìí Splash 105.5 Ìbàdàn. Ẹ máa rí wa wò ní kétékété. Yàtọ̀ fẹ́lẹ̀ yìí ẹ tún lè darapọ̀ mọ́ lórí ìkànnì ti TikTok lọ́hùn-ún Mr. Talent tó kún mọ̀nà ọmọ tìjàní Ọlákànmí Àríṣe. Oh my God.
0: Tó sọ pé àṣẹṣẹ wọn o.
1: Adéjìnrẹ́ Fọlákẹ́kọ̀ọ́ Díjà.
0: Èkì sàníyà, oríbo bá pẹ́ títí.
1: Ẹ̀ka àlẹ́mà.
0: Ó pè kùté tó bá lásìkò àti ṣu. Ọmọ mi fura máa lá ohun mo jẹ́ lọ́mọ
1: kan. Ẹ jẹ́ gbé bọ́ọ̀dì torí pé ó wà lára lálẹ́ yìí ní ti kíni wọ́n ti ń pè é kọ́ ṣùgbọ́n tà ń fà ní àtòrire tó pọ̀ tààrà ni. Ìwọlé àwọn èèyàn máa ń fún wa ní inspiration tó lágbára púpọ̀ púpọ̀ jù. Ẹ jẹ́ gbé bọ́ọ̀dì ká máa kọjá lọ sábala lákọ̀ọ́kọ́ eléyìí tí mo sọ fún wa pé òun náà labala tá a pè ní. Ẹ̀kẹ́ mọ̀.
0: Ó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi ni bàbá lókè máa parí iṣẹ́ yẹn. Ọmọdé yìí.
1: Lábala àròjinlẹ̀ fún ti àṣálẹ̀ ẹ jẹ́ ká yára lọ wo nǹkan kan tó ṣe pàtàkì kó lè bá jẹ́ ẹ̀kọ́ àti àǹfààní olówó iyebíye fáwọn tó ń gbọ́ wa. Ẹ jẹ́ máa fàsìkò yí kí gbogbo àkáàbọ̀ sí abala lákọ̀ọ́kọ́ lórí ètò fún talẹ́ yìí èyí tí a pè ní abala àròjinlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí lábala ìlà tí máa ń ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tó lágbára lórí àwọn ẹ̀dá mìíràn tada ni wáyé dá sókè ìpẹ́ ó lè bá a jẹ́ ìwúlò àti àǹfààní fún ọmọ adáre orun. Ìdí pàtàkì sì rèé ta ṣe máa ń mú àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà lárọ̀ọ́wọ́tó wa yálà nínú àwọn ẹ̀dá ẹyẹ ni o ẹja tàbí ẹranko inú igbó ewé tàbí egbò igi tàbí àwọn nǹkan mìíràn léyìí tó lè ṣàǹfààní fún ọmọ ẹ̀dẹ́yàn pàápàá jùlọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn onímọ̀ tó pọ̀ nípa àwọn tẹ́lẹ̀ ìdí pàtàkì sì rèé tá a ṣe máa ń nà sáfẹ́fẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà ẹ jẹ́ máa kí n káàbọ̀ sí abala ìfún talẹ́ yìí ohun tá a sì máa yẹ̀wò láṣáálẹ̀ yìí òun náà ni nǹkan kan tó gbajúmọ̀ igi kan tó lágbára púpọ̀ púpọ̀ jù ọ̀kan nú àwọn àgbà igi àwọ̀ látara ewé rẹ̀ èèpo rẹ̀ àti egbò rẹ̀ báwo ló ṣe wúlò tó báwo la ṣe lérò láti fi ṣe ìwòsàn tàbí àǹfààní fún ọmọ adáre orun pàápàá jùlọ àwọn tó bá wà nùpẹ́ níjà kan tàbó míì tọ́nà àbáyọ lè fi dé tí wọ́n á fi rí àlàáfíà gbà táwọn náà gba ìtura ìdí rèé o tá a ṣe máa wo igi kan tí wọ́n ń pè ní igi ìrókò àgbà ló tó rò lọ́ba ló tó yìnrín fan igi ìrókò la máa ṣàgbéyẹ̀wò rẹ̀ lálẹ́ yìí ẹ sì rí pé nǹkan kì í sẹ́kẹ̀ ràgó ẹ jẹ́ kí n tú àwọn àgbàlagbà sílẹ̀ kí n fojú òpó lẹ̀ fún wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé ìpè kán bẹ̀rẹ̀ sí máa pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ìjejì ká sì bẹ̀rẹ̀ sí máa gbé ìpè wọn láti máa dá wọn lóhùn lẹ́yẹ ọ̀sọ́kà látara pé bí wọ́n ṣe ń lo igi tí wọ́n ń pè ní igi ìrókò ẹ mà ká lẹ́ o. Ẹ̀ka bàbá ẹ dákun ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn wọ́n púpọ̀. Àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé 0706949-3000 0706949-3000 tàbí 0001-44-75-700 àti nọ́mbà lúpọ̀nà ọmọ tìjà ní tìka lára rẹ̀ òun náà wọlé sílé agbára àti ti nọ́mbà ẹ̀yìn àgbà igi ìrókò ewé rẹ̀ àti egbò rẹ̀ ẹ̀ máa ká lẹ́bàá mi.
2: jaosu papa.
1: Ti yin oni baje.
2: E ko won la taro.
1: E ma seun.
2: A de ko osu tutun.
1: Yo tu wa lara.
2: Agbara lo. E kin to ma tesiwaju. Ikoni lo be pe wa kon ti mo ke ni. Olorun le ma lafa na ti pe wole.
1: Eh. Lale. Lale ina.
2: Ah. Ilo su keta la se yawo e.
1: Ah.
2: Olorun de ti o ti wu ri de ti so.
1: O ti so layo bayi Oluwa ma dupe o.
2: Olorun ko wola be bu po to wa de ru po be ko Olorun ko ba so laya
1: ti. Ami awon to n gboju soke to n toro be ko lo da won na lohun. E ku orire o. Omo egbe wa tun ti le kan.
2: Eh.
1: A tun mo si pe njo mejo an lo jama lomo niyan o.
2: No.
1: Eseun. Oya, e tesi igi roko eyin agba.
2: Eri te mo wa da sale.
1: Yes sir.
2: Oni iroko ni baba igi.
1: Be yin agba ti wi niyan o.
2: Igi iroko.
1: Hmm.
2: O polo. E pe ta tele tu. E awa ta jo mo kekere bayi.
1: Omo
2: de la le ti so.
1: E so die ngba yen eyan mo kekere. Hmm. Hello. Ha, kai.
3: Omo
1: kokoro lo.
3: Omo kokoro lo se bi ami ki omo gbalẹ ko niyan.
1: Hmm. Omo ibile.
3: Mi ri ki omo ibile ani.
1: Agba ya lu fe yan.
3: Ati mo.
1: Ba mi ibile gba gba. O se won jare. Hello. E ma kale. E
4: ta wa gba o.
1: Ami Eledumare.
4: Mo ga se ma fun wa o.
1: Ami ati ami.
4: Igi iroko.
1: Igi iroko.
4: Gilan.
1: Ah, e sha wo.
4: Nka dada lenu fun ala.
1: Hmm.
4: Ewe ori re.
1: Yes sir.
4: So go bin dali. Hello.
1: Awa pelu yin an gbo yin o.
4: Ewe ori e.
1: Hmm.
4: Orogbo kan.
1: Ewe igi iroko ati orogbo kan. Odi meji.
4: Ewe igi iroko.
1: Hmm.
4: Iwe da odo de ne.
1: Mhm.
4: Awa si epo yi.
1: Ehe.
4: Oba so ma de ba kata.
1: Hmm.
4: Ejo je. Ewe ye. Ni susi.
1: Ehe.
4: Orogbo te gbo nu.
1: Ehe.
4: Aje po le ta na.
1: To. Kada.
4: Ebe ba mu ati epo.
1: Ehe.
4: O gbo mi ta na.
1: Omi gbona omi to ba loworo
4: eh
1: eh
4: ori to ba mo tutu o se jani osu
1: e
4: ori yo ko do ji ti pada
1: yo to ba mo mi tutu le lori bo se je yen ni ewe yen o do didi pada to ba eh
4: agbara olo
1: iyen ti mo si pe to ba se ga odidi ewe yen lo ma ba pada ninu e se be ni
4: agbara olo won le test e
1: koda ko je ko ti feyin je ewe yen ni kuna
4: agbara
1: olo o didi ni o pada da to ba di confidence eh
4: roko se wo
1: eh
4: kan na ni
1: ah
4: o didi le lo wa nu e
1: inu gi
4: o didi le lo wa
1: agba oni tan lori ile
4: tan ba lo ge wo bodo
1: hm
4: o bo lo
1: hm
4: o ba
1: hm
4: wo ba wo
1: ade tu Eledumare
4: mo se sare awu en dele o ta re en dele
1: ti ele ma fi je nwere wu.
4: Eh. Epo re.
1: Eh.
4: Kan bi ya ba ni ifo pa juda.
1: Eh.
4: Epo re won re mo ma mu.
1: Epo iroko kon re kankan ma mu.
4: Ma mu.
1: Ifun pa to ga o wale.

0: wọ́n lè lọ sí ẹlẹ́rìí ìdòdò ṣùgbọ́n tí wọ́n lè lò fún kojú olókè méje lọ yóò ti yáhùn òfin sóòtù ẹ máa yọ ọmọ lára wọ́n lè fomi rẹ́ ẹ máa yọ ọmọ lára rọ̀
1: tó
0: a pé aburú kan bá bọ̀ wájú
1: kó tó kàn yàn yóò ti rẹ tó gbà burú gan dání yóò ti rẹ rú ara ẹ.
0: látàrọ lọ nígbà tí ìyẹn ọmọ láti bí ìjọ márùn.
1: ọwọ
0: àti ọsẹ tẹlẹ tó fẹ jáde ara tẹlẹ pa. ìrókò tó tó
1: fún ọ. ó tó báyìí.
0: ìpè ẹbí rẹ.
1: ìyẹn
0: lè bù ú. Àtàrí mẹ́sàn ọkùnrin. Àtàrí méje obìnrin.
1: Ìyẹn ọmọ àtàrí.
0: Mẹ́rin mẹ́ta wájú. Mẹ́rin lẹ́yìn. Níbi etí ẹyọ kan báyìí. Etí ẹyọ kọ̀ọ̀kan.
1: Níyànjú.
0: Ó ní jíjẹ. Kò ní bọ́.
1: Kò ní ṣìnrìn débi pé yóò bọ́ ọwọ́.
0: Lágbára ọ̀dọ̀.
1: Ó ṣe yìí. Mo dúpẹ́ ìyá wa. Aṣẹ́ Ìdùmàrè. Mo dúpẹ́ ẹkú òun o. Kìnì kan ṣe díẹ̀ nínú kí n ti ń pè ọ̀dà ẹ̀yìn àgbà àwọn yẹn ti pọ̀ lójú òpó ọ̀yà ẹ̀ ló.
2: ọ̀nà rẹ̀ wá jó ní kí ọmọ ìbílẹ̀.
1: ọ̀yà bàbá ẹ̀jẹ̀ àlọ.
2: lórí ìrókò. mo kí ìyá mi lẹ́yìn ìyá mi rẹ̀kẹ́. ọ̀pọ̀lọ yín ò ní dá ọ lágbára ọlọ́run.
1: àṣẹ ilé ìdùnnú rẹ̀ ẹ ṣeun.
2: mo fẹ́ káwọn àgbà kí wọ́n kọ́ túmọ̀ igi ìrókò káwọn
1: ọmọ
2: lára iṣẹ́ tí ìyá mi sọ yẹn. ìlànà kan wà tó yẹ pé kò ṣeé fi sílẹ̀ lórí afẹ́fẹ́.
1: ẹ má fi ilẹ̀ lórí afẹ́fẹ́ òun tó bá jí láàrín tó lágbára.
2: ìyá mi máa ń lo gẹ́gẹ́ bí ìyá mi ṣe sọ ọ̀rọ̀ tó tún ní bí wọ́n fi ṣe máa ta. mo fi yẹn pamọ́.
1: ẹ ṣeun.
2: epo igi ìrókò yìí. tábàárẹ̀ ni tí àwọn aráàlú bá ń dà láàmú. àwọn aráàlú tí mo sọ yóò ti
1: yé. ó ti yá ọmọ nàìjíríà
2: tába ti fẹ́ lọ pẹ epo igi ìrókò. ẹni tó bá fẹ́ lò ó ohun gangan ló lẹ́tọ̀ọ́.
1: kó lọ pa fúnra ẹ.
2: tó bá wá ṣẹlẹ̀ wípé tí wọ́n fẹ́ lò ó fún ó wà ní ìdìbò láìsàn.
1: tí ò lè lọ pa àpò fúnra ẹ.
2: tí ò lè lọ pa fúnra rẹ. tó bá ti wá débi igi ìrókò yẹn. orúkọ ẹni àtorúkọ ìyá ẹ.
1: n ó dá sí.
2: èmi lágbájá ọmọ lágbájá mo wá pa epo igi báyìí lónìí o. gbogbo tí ń já burú kó má ṣe kò mí. gbogbo tí ń jẹ́ ìdààmú kó má ṣe kò mí lágbájá ọmọ lágbájá. orúkọ ẹni ẹni wọn máa
1: dá. wọn á dá sí.
2: wọn á pa níwájú wọn á tún pa lẹyìn. wọn á pa lẹgbọọtún wọn á pa lẹgbọọsùn. abakotele àwọn àtẹrù alamọ. àtọta àrókò wọn á fi tẹlẹ epo tí wọn pa yẹn wọn á kó lé lórí. àwọn àfòmì wọn á fi sè é. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá lòrọ̀ ọ̀fẹ́ láti pé kó fi wẹ̀ tó bá lòrọ̀ ọ̀fẹ́.
1: kò máa mú.
2: wọ́n tún pa gbogbo ẹlẹ́dàá ẹ̀ pẹ̀lú àdúrà.
1: wọ́n
2: tún máa mú. adániwáyé yóò jórí bá ṣe ń fẹ́.
1: àṣẹ Ìdùmàrè dúpẹ́ bá mi.
2: iwájú sí ewé igi ìrókò yìí. bí ẹ̀ bá tún fẹ́ lò fún ìtẹ̀síwájú fún aṣínà. ọkùnrin ajá mẹ́sàn-án ewé ìyálóde náà mẹ́sàn-án. ewé ewúro náà mẹ́sàn-án. ewé ìyálóde kejì tá a mọ̀ sí pupa náà mẹ́sàn-án.
1: mẹ́sàn-án.
2: ewé àtẹlóru mẹ́sàn-án. ewé yìí a wà á gún papọ̀. ọ̀sẹ̀ tó bá ń wà òun la lè fi pò. ìta fẹ́ pò omi àgbọn láwa fi pò ọ̀sẹ̀ yìí.
1: a
2: wà wá gbá ọlọ́mọ rí a kò sínú gbá. a máa wẹ̀ ní alalẹ́ iṣẹ́ alẹ́ ni o kì í ṣe tá a ń wẹ̀
1: láàrọ̀. iṣẹ́ láàrọ̀ kò tó ààyè.
2: ẹbí àgbà ló ń ṣiṣẹ́ fún. ọlọ́run jẹ́ kó rí bá a ṣe fẹ́ o.
1: àmì àṣẹ Ìdùmàrè.
2: ìrìn àjẹ̀dá ní ìbàjẹ́ o.
1: àṣẹ ilé Ìdùmàrè.
2: àjọ níyàn tí í ṣe.
1: ìpè mí tó ti wọlé mẹ́ ẹ̀ lọ́wọ́. ẹ ṣeun. olóògbé ara ọmọ adeleke mo kí ogun ẹyin àgbà tẹ wà lójú òkú ọmọ rípé gbogbo fóò mẹrẹẹrin ni pé ń wọlé sórí ẹ ọyá mo ń gbọ yín bàbí. ẹ ṣeun.
3: ìrókò. àkòrè.
1: àṣẹ o.
3: àkò àlùbáríkà.
1: àṣẹ o.
3: àkò àlàáfíà.
1: àṣẹ o.
3: rí ọlọ́lá lẹ́mú ẹ̀.

0: kaka ashauri ya mwenye kalabu.
1: Mhm.
0: Ndio mbelewe.
1: Amudun roko, ewe roko.
0: Ah, mwenye. Eh, awon ton ba wa ni agbegbe wa ni won le ri se.
1: Mhm.
0: O gbo eyan ma wa lafia lo bi o ba wa.
1: Mhm.
0: Ndio mno roko yen. A te ni jo ba ni ogbe ni.
1: Tu won pe ni osa. Lati bo ni o ti ma jade wa?
0: Eyan ma ri loju ara.
1: Eh?
0: O pa o gari nka o fun jade loju ara mi. O ti ni ogbe ninu tun tu jade bi owo.
1: Oluwa o. Ah.
0: Eh ka o fun jade loju ara mi. Ta ba ja tele mi abe ni yelo.
1: Hmm.
0: Kan bo tin kan bo nbe niyan.
1: Kan bo niyan.
0: O jo kun ni na o. Eyan ma rin ju to e ma lo seju me wa lori, seju me dogun lori to.
1: Hmm.
0: La para ma ya se gba ku la wole so.
1: Ami Eledumare.
0: O ba won to la se ko lo won wo won sa.
1: Ami Eluwa.
0: O bo wa sa le mi ati lara.
1: Ase o.
0: Omo mi wo yen ke ba ke lo lo pelu okun okun yo lo pelu yiri mesta.
1: Hmm.
0: O do ni yo lo pelu yiri mi je.
1: Hmm.
0: A wa bo ipin nkan to to bi da da ge ipin ya ma bi ji.
1: Hmm.
0: O bi o ge ti asi mi je okun o ge ti asi mesta.
1: Hmm.
0: Awa lo awon ni wo yan mo iri yen.
1: Mhm.
0: Mo la wa ti se ipinje ore la fi sepo e.
1: Mhm.
0: O wa da ki yan kokko je la ro kutukutu.
1: Mhm.
0: Ko to ma je nkan kale.
1: Ko to jade nle.
0: Be ko wa fun ni bi wa ka ti ne pa.
1: Ko to je nkan kan le.
0: Mhm. Ti ba npa ko ma mu mi la san.
1: Mhm.
0: To ba si akoko enikan ni ko ko to sele keji.
1: Eh.
0: Wari iburuku yan na bi nfele isi tori awon eyan yogun.
1: Mm.
0: Iburuku yan.
1: Mm.
0: Eyi ti o ti o kara ju atori lo.
1: Ti o san raju atori lo.
0: Bẹni toro yin.
1: Mm.
0: Iyo wa gbe lasa ni oko da sinu oke. Awon oke omi kekeke.
1: Mm.
0: Iyo oko da sinu e. Iyo wa bomi tutu si.
1: Mm.
0: Ba di joke ta ki ya ma tem ki ozo te yon ba fe poka yon le si ki ni ka vla kwele ben si.
1: Hmm.
0: Ti yon ba si vle si mo. Mi ya to ti di ba yon we ni ye.
1: A kwa ju yon to di yon sa.
0: Hmm. Yon ma si bo se woro.
1: Hmm.
0: Yon yon ro mi. Yon le joko da da. Yon le naro. Mba te ba vle lopo se kan. Ba ba ti di gen wosi mo pa le joda ro.
1: A da ni wa yo.
0: Yon wosi mo pa le joda ro.
1: Hmm.
0: A yon yon le kan do tem temu. Yon yon le kan gali o ke di ye.
1: Eh, mo ba je on 1000. Igbo se
0: vibe
1: na ni mo nse.
0: Ejamu
1: en
0: be o.
1: La iso longbo, aje ko le koli koli.
0: Ama
1: be. Ma wi obe. Ta wa ni. Mm. Ba lo wa sha
0: nku wa.
1: Mo ru ko baba. Ta ba du wa di bi nkan se iroko
2: ti mo ti je yan nbe
1: ninu e
2: kin a le pe mi so ko ma soro bi
1: ta ta logun yen nu iroko fun
2: oro ni ma gbe be
1: hmm
2: babo de ko tan ni ta ma gbo mi lale ulu o de ne ta won so igba yo ma po mo ko se gida na da o
1: hmm
2: Chief
1: Anne. Agboye o.
2: Ke si gabodi.
1: Mhm.
2: E to jo ma re ni ko fi be.
1: Mhm.
2: Ba mi ba.
1: Agboye. Awa pelu yin.
2: Se re ko ko je nwo yen.
1: Mhm. Ba o la se lo.
2: Se ma wi pe ogun ki den lo fa le si se fun.
1: Kidirin lo nsise fun
2: ati lifa
1: ati lifa bejeji ni epo iroko bawo la se lo
2: ase won lo fi mi o sanwewe wọ́dọ̀ kalẹ̀ máa wù.
1: Ké.
2: Wọ́dọ̀ kalẹ̀ máa wù. Wọ́n wà lọ mú owó ẹyọ àìlú. Ṣé ń gẹ́ ti pẹ́ dá. Wọ́n wà ra 16/21. Wọ́n tún wà á dà yẹn láti inú omi ọsàn kìíní tá a mú ní ìsìn dáwà mú yìí kí ló kọ rẹ̀. Tí máa wà náà ké. Hello.
1: Ṣé ọ̀sán ẹlẹ́rìn dòdò àbí.
2: Yóò kún iṣẹ́ àpé wọ́n ti ṣe kan wọ́n wà ra ikí nlá méjì.
1: Wọ́n wá dá sí.
2: Lẹ́yìn ìjọ méje ṣé ń gbọ́ mi
1: sá. Àbọ̀yé.
2: Ká má débẹ̀ o. Wọ́n kàn máa ṣiwò díẹ̀díẹ̀ ni. Ẹ mọ̀ wí.
1: Wọ́n máa ṣiwò díẹ̀díẹ̀.
2: Torí pé ó lè fọ́kìn dànù. Sẹ́rí ẹnìyàn wà mú sọ́ọ̀tì kan nínú ètí ó fi ròkú kì í ṣe ń jẹ́ ti pọ́n jù. Ẹnìyàn wà mú sọ́ọ̀tì kan ní ètò fi ọmọṣàlúwẹ̀ àti owó ẹ̀yọ àìlú kì í. Ṣáwá pé bó ṣe wà náà ó ṣiṣẹ́ fún sírókì. Ṣé ń sọ fún yín lónìí.
1: Ọ̀yà.
2: A lọ wí pò ròkó.
1: Èpo ìrókò.
2: A wà èpo rẹ̀.
1: Èpo igi ìrókò.
2: A wà mú ewé rẹ̀ náà á jà.
1: Odi mẹ́ta.
2: Ìjọba rẹ̀ a wà á sì kí ó jìnnà. Àtó ní sókè ó fi wẹ̀. Kí wọ́n tó gé ìrókò wọ́n máa tù.
1: Wọ́n máa ń tù ni. Nǹkan ńlá.
2: Anisayẹnsi. Ṣùgbọ́n ìjẹkújì ò já mọ sayẹnsi wa lò. Rímẹ́lì mẹ́ta mo rìn dé lérìn ìsìn o.
1: Kò làákàyè.
2: Wọn ò sì dán lọ́nà. Ẹni kẹ́kọ̀ọ́ sì lè pàdé mi
1: torí
2: mi ní wúwà bí.
1: Àníṣìrìn.
2: Ṣé rí epo orogún yẹn ṣe ń dọ́sí pọ́ǹtì mi? Wọ́n dàrí kan bẹ́ẹ̀ wo tún ṣiṣẹ́ fún náà o. A lọ wọ èpo òrókò. A lọ wà ègbò rẹ̀.
1: Tọ́.
2: Sọtí ẹ máa yẹn.
1: Àgbọ́yé.
2: A já ìwé rẹ̀. Sọtí ẹ máa yẹn. A ti wá já ìwé rẹ̀ báyẹn ṣùgbọ́n méjì ló pèsè ń sọ méjèèjì. A ti wá já ìwé rẹ̀ báyẹn. Ewé yẹn yọ kára nídìí o. Kó lẹ́kọ̀ọ́ rẹ̀ lẹ ọ̀dà. Èpo yẹn kékeré náà ni ó jẹ. Bó ti yẹn máa egbò yẹn náà kékeré náà tó yẹ pé wọ́n lè dìní kò bẹ́rẹ́. Wọ́n máa fi àpò. Ṣé wá rí ètò burú jù bẹ́ẹ̀ ṣe rí èpo. Méjèèjì ni mo fẹ́ sọ fún ìtakọ̀tagodo wọn. Wọ́n lọ wá èpo apá.
1: Ìyẹn jẹ́ àkọ́kọ́.
2: Wọ́n lọ wá èpo rúrú.
1: Ó di méjì. Òun lẹ kẹta.
2: Inú wọn fi dé lórí. Wọ́n wà á fi àwọn akẹ́lẹ́ kan sí. Ẹ má ti wá jó tán. Wọ́n lọ tí ó kùnà. Ilé fọtí ìlú o. Ilé ìwà fọtí ìlú ẹni ó lè yá wèrè o. Yóò kà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ di rẹ̀. Ẹni yóò mọ̀ lò ní kọ́tà lóṣù lọ́dún kọ́tà lè. Ṣé ṣe máa yẹn. Wọ́n àmọ́ ní tọ́pẹ́ nípa lọ́wọ́ pàápàá.
1: Àgbọ́yé o. Àgbọ́yé o. A wà pẹ̀lú yín.
2: Ìyẹn wo lè máa sá lọ. Tí ẹ máa lò. Gbogbo àwọn jẹ́ ń dààmú rẹ̀ láyé wọ́n sì kú dà.
1: Ẹ̀yà. Èsì lẹ́tà tí wọ́n kọ ni wọ́n gbà.
2: Tó ń wọ̀ bá wá tí àwọn èèyàn bá pè é ti pọ́ǹtì mi yóò máa lò gba àwọn ọmọ gbà. Ṣùgbọ́n nǹkan tí lọ́bẹ̀ ni wípé abẹ́ bẹ́ẹ̀dì èèyàn.
1: Àgbọ́yé o. Kọ lọ de.
2: E lo to.
1: E se mo dupe, e ku ohun. Ba n gbe ti baba mi e se ka sun ko labala yi tori pe mo ri pe awon na ti n pe bakan na. Ah, baba Musa, ma e baba mi, baba doctor, le kale. E se mo dupe. Iya. Iya je
0: la.
1: Ko ni baje lagbare leduwa.
0: Ololu, ayo de ni, ayo do kun lasede.
1: Aya baba mi, e se ohun.
0: O ma ja lo.
1: Hmm.
0: Ìrìn àjò ẹ̀dá ti di lé ńlá.
1: Àdúpẹ́ kò sì ní wó.
0: Ẹ ní kò ní wó láíláí.
1: Àṣẹ ilé ìdìmọ̀ rè.
0: Ìrìn àjò ìrìn àjò
1: àṣẹ o àṣẹ o àṣẹ o.
0: Tọ́kọ́gbọ̀n ti dárí.
1: Mo dúkọ́ àbá mi. Àmì ilé ìdìmọ̀ rè àtẹ̀yìn náà.
0: Ìrìn àgbàgbà.
1: Àṣẹ o àṣẹ o.
0: Gbogbo ẹ̀yin kọ aláàjì
1: dókítà Mọ̀. Ìyá ẹ̀gbọ́n gbé yẹn
0: ní
1: wó.
0: Mo kí àwọn àgbà wa tí wọ́n múra pàdé. Yàtọ̀ sí àwa ti ìrìn àjò ẹ̀dá. Ẹyin àgbà wa pàdé bá ti pàdé ẹ̀rọ gbàgbé ilé fún ọ̀nà ọmọ tìjà rẹ̀. Àánú là ń ṣe o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ mọ̀ tí wà lẹ́yìn.
1: Ẹ ṣeun.
0: Igi ìrókò. Dọ́kítọ̀, mo kí àwọn aṣáájú yìí àwọn ọ̀sẹ̀ kan. Ìrókò ó lágbára gan-an.
1: Ó lágbára.
0: Ó lágbára. Ṣùgbọ́n èyí wọ́n yọ̀ǹda pé ká sílẹ̀ yàlẹ́.
1: Ọya.
0: Àwọn àgbà tó sọ wípé. Ṣé a bá rí ọmọ tí wọ́n bí. Ọ yóò rè kò rìn.
1: Ok.
0: Ó sà ń jókòó rẹgẹdẹ.
1: Ní fìdí wọ́.
0: Kò gbá sí àti àkò táfi tó. Àwọn àgbà ní kan lọ wá àkò òkúta. Fọ́kùnrin ni. Akòkúta mẹ́sàn.
1: Akòkúta mẹ́sàn fọ́kùnrin.
0: Lásìkòrè báyìí. Akòkúta méje.
1: Tó bá jẹ́ obìnrin akòkúta méje.
0: Fọ́kùnfẹ́lẹ̀ afẹ. Wọ́n tẹ́jọ́ ìrókò. Kẹ́lí kan bẹ́ẹ̀ ní ọ̀tá ìpínlẹ̀ ọ̀tá àrò.
1: Ọ̀tá ìrókò.
0: Tó ń jìnà. Tán bá débẹ̀. Ibi tí kìlọ̀ fẹ́ nínú ẹ̀ ibi tí kì í dájú ṣe epo náà. Ọ̀tá ní láti bèrè ẹ̀rọ jẹ́ ọ̀tá ní ìrókò. Ọ̀tá ní ọ̀tá àrókò. Wọ́n wà. Wọ́n kò lérí. Ìtẹ́ yóò kò nílò òkúta yẹn. Pẹ̀lú àá máa kí wọn mẹ́ta sí ìfẹ́ lórí. Ọ̀jọ̀gbọ́n méjì ọmọ àbílẹ̀. Tàbí ọ̀jọ̀gbọ́n méjì kí ọmọ àbílẹ̀.
1: Ẹ lo gbólóhùn ìyá ègùn nìyẹn. Tọ́lọ́ ní màá sọ mílìkì.
0: Àpáta lu. Olókùn já sí.
1: Bẹ́ẹ̀ni ká.
0: Ìgbẹ̀yìn àgbà kì í ṣe àpáta sí àárín lóko wọn.
1: Ni wọ́n ń sọ pápáta tó le.
0: Igi nìkan ní jẹ́ igi àpáta. Igi kan.
1: Àpáta pa ara nìyẹn.
0: Ìgbà pọ̀. Wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ni. O ní pọ̀ o.
1: Lolóko fi da sí.
0: Olùkọ́ lolóko fi da sí wọ́n á sọ̀dẹ̀ ni. Yóò kọ́kọ́ jẹ́.
1: Ìyá àgbà ò ní tan lórí ilẹ̀. Àpáta lé olóko da sí àgbà ò ní tan lórí ilẹ̀.
0: Ṣé wàá di àpáta? Bàbá mi kì í ẹ̀rọ jùlọ. Sọ́rí igi àpáta wà ti wé. Nígbà tí a bá rí ju ẹ̀ náà, kan tó kojú rí ìbílẹ̀ akòkúta sí ọ̀dà àrókò. Kan bu omi tútù sí. Omi tútù. Ó dá kán lọ dípò omi àìpọ̀n. Kọ́ máa mú. Ìgbàjọ́ bẹ̀ mú sí àgbẹ̀ ẹ̀mú bí ọ̀sẹ̀ díẹ̀. Máa dúpẹ́.
1: Òun náà ó bẹ̀rẹ̀ sí máa dìde, yóò máa gbẹ́sẹ̀.
0: Dókítà yìí ti máa ṣe sí àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe.
1: Ẹ ṣeun ẹ̀yin àgbà.
0: Ìjọ Yọ̀dá Fọlá lẹ́nu.
1: Mo dúpẹ́ bàbá. Olúwa òní jẹ́ ó tán bẹ̀. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ jíṣẹ́ àwọn àgbà pẹ́ o. Àwa náà ò rí yín pẹ́ ṣe bàbá mi. Ẹyìn ẹ̀mí àyò fi bí ilẹ̀ ká sun síwájú díẹ̀. Ẹ dákun àwọn tó kọ́ ẹni tó kùn tí mò ń retí. Ọ̀dà jẹ́ ká gbé ti bàbá wa. Ìbò ń retí ìmá ṣàì tóra àwọn náà ti ń pè tẹ́lẹ̀. Gbogbo àtíkù wọn ń wọlé sí àwọn yẹn ń sọ̀rọ̀ lọ́wọ́. Hello. Bàbá wa mo ní kẹ́ ẹ bá ń yí rédíò yẹn sílẹ̀ ká lè gbádùn ara wa.
0: Bàbá Ògúnmi.
1: Mo rí bẹ́ẹ̀. Ẹ ṣeun.
0: Igi ìrókò.
3: Igi ńlá ni. Igi tí o sì sori kan ni. Ẹni tó bá máa ṣe jọ máa débi igi ìrókò á bọ̀ o. Yóò bọ̀ ni kí o pé kì í ṣe igi ìrókò kékeré. Ṣé ẹni gbọ́rọ̀ mi?
1: Àgbọ́yé a wà pẹ̀lú yín.
3: Ṣé ẹni gbogbo tó wà lára ìrókò pátápátá nílò ni.
1: Ìyàwó Bámúsá.
3: Àti ìbú rẹ̀. Àti ewé ẹ̀. Àti ipò rẹ̀. Nílò ni.
1: Nílò ni.
3: Bẹ́ẹ̀ ni.
1: Ẹ ṣeun.
3: Egbò rẹ̀ aṣínà ni. Tẹ bá mú egbò ìrókò nígbà tí wọ́n bá ti dé bẹ́ẹ̀ tí wọ́n bá bọ́ torí wọn ò lè fojú bọ̀rọ̀ sí ni. Tẹ bá dé bẹ́ẹ̀ tí wọ́n bá bọ́ bí àwọn àgbà ti wí. So wá wá wá egbò rẹ̀ yẹ. Tó gbé tí wọ́n bá múra dáadáa kò ní jẹ́ kán wá. Torí ìdí ńlá ni. Wọ́n wá mú egbò rẹ̀ yẹ. Wọ́n á wá igi ńlá àti ewé àánú. Wọ́n á papọ̀. Wọ́n á gbin akúná dáradára. Wọ́n á wá fi ọsẹ̀ kó. Wọ́n á bẹ̀rẹ̀ sí lò. Aṣínà ńlá ni.
1: Ẹ kò làákàyè.
3: Aṣínà ńlá ni.
1: Ẹ ṣeun bàbá. Ajínde ara ó máa jẹ́ o.
3: Ẹ
1: ṣeun. Ànábì ọjọ́ káàbọ̀ àsáṣe nǹkan. Ọ̀la máa kólùwọ́jà. Ẹnu.
4: Ẹnu ìnà tí ó fi máa kólùwọ́jà.
1: Ọdọjọ́
4: tí mo ti bá kólùwọ́jà. Kí grandpa papa àwọn bàbá àyàlá ìyá àwọn òsè ta.
1: Kán tó kó àbúrò ọwọ́ wọn.
4: Àpánú látàrí ń pọ ọmọ tiẹ̀. Gbogbo àníyàn bú sí wa kọmọ kú mọ nínú.
1: Àṣẹ o.
4: Bàbá ìjà máa jẹ ń lọ.
1: Owó tẹ bá wọlé ìlàgbà pọ̀. Ànábì ọjọ́.
4: Bàbá ẹ rí ìrókò.
1: Ìrókò.
4: Wọ́n ní bí ṣẹ́gun bá ń pàràbà. Ń pọ̀ ìrókò ya. Òtò ní máa ń fi igi ńlá sí. Àbí òye yín.
1: Àgbọ́yé.
4: Owó sẹ́yìn. Ìwà ni ń wá torí àwọn ẹni ibi. Àwọ̀ ọ̀hún yẹn.
1: Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ó yé mi.
4: Kó má ìgbó yá àwọn ṣiṣẹ́ pé ó lọ máa jalè. Ó máa ṣiṣẹ́ pé kára má bàa pọ́. Ó ti yẹ ẹja jìnnú.
1: Ẹ ṣeun. Ẹ káre.
4: Lórí ẹyẹ fún wa ń ṣe kan. Àwọn àgbàlá ní. Ohun tó ń oṣù tó bá dàrí oṣù kúkú ni. Pẹ̀lú ìyọ̀dá tọ́lọ̀.
1: Láì ṣe gbére.
4: Ọgọ́ gbìyànjú àti ṣàṣìwàwò. Wọ́n mọ rẹ̀ ni wọn ní mo ti pálẹ́kún.
1: Àti ló dé.
4: Ẹ jẹ́ wa igi ńlá. Ẹ jẹ́ ká wa igi ńlá. Ipò igi ńlá.
1: O di méjì.
4: Ẹ jẹ́ a sọ yan dínú yàrá.
1: O ti dàbá wọn. O dàbá
4: wọn. Ìyá wa lélẹ̀.
1: Ànábì ọjọ́ kíní yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ gan máa ṣe o.
4: Ẹja fi yẹn síwájú.
1: Kàkà gbé wọnú yàrá àgbà lọ́lọ́run. O dàbá wọn. O yé mi. Ẹ ṣeun. A ti jẹun lọ. Yóò kúnlẹ̀ náà dákun. Ìyẹn kan tó kùn tí mo lè gbé pè rẹ̀ ni Máṣá yìí. Sheikh Abdulhamid gbogbo àwọn nọ́mbà wa náà mo dẹ̀ ti sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn àgbà tẹ́ ẹ bá wà dá sí ẹ má bínú bójú ọjọ́ sí mo fi ń ṣe pápápá. Àwa náà la béèrè fún mo sì dúpẹ́ bẹ́yìn àgbà ṣe turalẹ̀ tẹ́ ẹ tura ká dáadáa láti ṣọmọ ara yín lóore. Ẹ bá rí nọ́mbà Máṣá yìí bá mi gbé padà. Mo gbàgbé. Òkè méjìlá ti ń bọ̀ wẹ́rẹ́ díwẹ́rẹ́. Ṣé nǹkan padà. Ẹ̀tọ́ nọ́mbà ọ̀hún. Kódà jẹ́ ká ṣe báyìí náà nítorí ìjọba àkókò ẹ̀ jẹ́ ká gbàbí wọlé kaago 12 ò tó lù. Tàbá láǹfààní sí Máṣá yìí. Gbé ọ̀nà nù olúwa ṣeun. Hello.
5: Hello.
1: Hello sir.
5: Ọmọ Sìgá ní.
1: Tiyín ò ní bàjẹ́. aba gbo
4: mo mi ma kale yi
1: baba gba o pa lo yeru e kale e ka bo sajo to ni o
4: apo to yi o
1: adupe ilu a seun
4: oju ni ti pelu
1: ami lidu mari ateyin ati gba won to ngbo wa
4: oju ki ti na ale oju ni ti ara oni ni
1: ami lidu mari tomo tomo o
4: ni gbogbo balaye ni tenu gbogbi o
1: ami o ase idumare ase wa
4: gbogbo omo takara ba ko wonu epo ni ko ja
1: be yan gba ti pa luwe ni yan
4: tele yin o ni jabole
1: ami eledumare awon re o awon re o mi npa se orun kun gbe eyin la bi la le la si e se won ja emi njo la ri lu
4: in
1: be nbe to njo kakiri nu studio eh eh
5: awon
1: wa libi
5: awa wa libi baba ne
4: to to iwo ko nora o
5: awa ni e
4: to e pa daro
5: aro ro ro wa baba
4: o do ri ti e ku se ni na o
5: eri ni e
1: se ati ja sibo mi bayi eh masha ye lo se si wa nbe ya o ye o be ja lo e dakun lori ti iroko ah
4: nitori ijoba asiko
1: e ma se won o jare ah
4: Ajo
1: awu ba. Ami eledumare e seun.
4: To igi iroko. E kon la le mo ala le yo.
1: Adupe.
4: Sugbo igi mo wa nu e lale yi. Gbogbo se ta to ba ri gbo. Pelu ko lodo Olorun yo taye gbogbo wa se.
1: Ami ase edumare. Hello? Ah. Kaisa. Nkan se baba na. Network ti je baba na ko lori awe nkan ma se o.
5: Ah.
1: Se uruko ton je le baba sha sha le tun ko.
5: Abi ko sha won ni.
1: Eh. Awon na ni.
5: Eh. Baba sha yi so yi.
1: Oko ajari ke.
5: Eh. Ah. Oko ajari ko no.
1: Eh.
5: Baba le ko.
1: Olori ti jani Fatima Ekuse ti re rin yo Aliwa Bletif Ademola yan na nbe loju opo o yan wa nbi dada aye gba mi Ayodele Fami Ekuse opolo isaje atun su siwaju de ni won ba mo reti ka ago meji la oluka tun su siwaju se abi wo lati orin ti meji la ba ti loka lo sare se adura gege ba ti se ka lo wure fun ra wa ka wure idaji ojumo Ayomi totumo lẹyìn ìgbà náà máa wá sí ojú òpó lẹ fún ìdíṣẹjú àgbákò ìdí wákàtí kan pé lókun ta máa lò lórí ètò nìyẹn máa wá sí ojú òpó sílẹ fún ìṣẹjú mẹwàá fáwọn tó bá fẹ dúpẹ ọjà jẹ sáré gba ìṣẹjú kan tó kúnlẹ kí a fi gbọ ti bàbá ìmáṣà ìyá nǹkan máa ṣe o ṣe nǹkan tí wàá ṣe báyìí nítorí elédùà oh my god ọyà ọkàrí ẹsà ọyà wà ń bọ yín pápápá o lẹsà á ti wà pẹlú yín o ọyà.
4: Nítorí ìjọba àsìkò.
1: Ẹ ṣeun.
4: Ewé ìrókò tó jábọ́ tó ṣíjú sókè.
1: Ewé ìrókò tó jábọ́ tó wá sí ojú sókè.
4: Ọmọ tìjà ni.
1: Oúnjẹ yín o.
4: Wàláì sí èèyàn bá rí i mú. Ọkùnrin ó mú mẹ́sàn-án.
1: Ọkùnrin mẹ́sàn-án.
4: Bẹ́ẹ̀ ni obìnrin méje.
1: Kóbìnrin ó ṣa méje irú ẹ̀.
4: Mo fi ọba tó ní ẹ̀mí mi búra. Ọmọ tìjà ni.
1: Àgbọ́yé mo wà pẹ̀lú yín o.
4: Mo fi gbọ́ tí ó kè mi àtọlọ́run búra nínú sàárè.
1: Ó tó bẹ́ẹ̀.
4: Èmi àfàṣe ìjọ pẹ̀lú Yẹ́rù mo sọ fún yín. Tí a bá ní ìwé ìdíwọ́. Ọmọ tìjà ni
1: a wà
4: lọ pẹ̀lú a wà já ewé oríjì òjọ́.
1: Ewé oríjì òjọ́ kan já pẹ̀lú ẹ̀.
4: Ewé ìdáṣá òjọ́.
1: Ewé ìdáṣá náà tòjọ́ ó di mẹ́ta.
4: Ewé tàgírì òjò.
1: Ewé tàgírì tòjò ó di mẹ́rin.
4: Ọmọ tìjà ni. Ká wà á jó gbogbo ewé tí mo ṣe.
1: Ewé mẹ́rẹ̀ẹ̀rin papọ̀.
4: Pẹ̀lú òògùn ọlọ́run pẹ̀lú àtàrí àjàtọ́. A máa lo iṣẹ́ yìí láàbò kò rí. A máa lò ó pẹ̀lú omi ayé tàbí omi àgbọ̀.
1: Àbí omi àgbọn.
4: Àbí omi òjò tó ń bọ̀ lókè láti sọ́mọ̀ tí
1: o ní kọ́ bá.
4: Tó ń bọ̀ dàrẹ́ẹ̀tì dàrí gbè.
1: Omi àgbọn tàbí omi òféèfé.
4: Àdúrà aṣínà.
1: ko wure sinu e pe kona o shi tara
4: bi mo si le tuse yi ni mo so yi o ni be lo
1: won to lori afefe ta wa
4: mo le se ni mo le bi ni awe mo ki le gbe lawon kekan sugbo gbogbo se ta to ba lo gbogbo lo to ba to do mejo won a pele do lo won ba bi se lola yi
1: eh
4: to ba to do mejo eh eh ta ti mo fe fun lo si le ta to se bi pe won le ra o tin ba tu le ra lowo
1: ti o ba na kan tan ko ni ri mi
4: ah la ilaha illallah mi o ni file ti ko so yi lo ka gbe yan si ewo
1: ka wa ma bo wa njo mejo
4: owo mo ti dani ko lati dupe ta dupe lowo olohun
1: ti yin o ni baje
4: a mo pe omo ti ja ni iru leyin o si ni nkan le
1: tori ko fi o fara ti
4: yan ba le ri ti to ja bo fun re o si ni o ti da bi o ti duke
1: ni won ba gun papo
4: pelu kon pe
1: iwe kan
4: ni iwe gbe gbe iwe gbe gbe eni
1: oni yi
4: iwe yi mo so ja mo yi nu oni yi ta ba gun pelu e
1: a
4: fo se ko a wa fi sinu
1: ga
4: olomori a wa gbe sabe
1: so wa
4: pelu ngolo leyin jo keta ma bu we
1: ko bu ko bere si ma fi we
4: be lo jo we ze atojo saturday ni kon la ni lo omo ti dani mo se da to ba lu
1: ara o de
4: mo ara be ku de ni
1: ara o de
4: a jera ba si ni
1: kasa mo dupe
4: ko to ro la ro le yo ma n we se
1: e ku la kaye
4: a jo ayuba e
1: mo dupe o seun ba mi oju oni ti yin e se mo dupe gan e je ma wa fi yen koja lo ago meji lati lu lodo ti wa ni ayin ni papapa e je ki n bo si abala to kan nibi ti gbogbo wa ti n reti laarin iseju meta pere la fi se taaro yi
6: kiki mi o ni o
1: si ayaju ojo jima ojo karin ninu osu kefa odun 2023 oye ti la pere gede bayi miran ti mo adani waye tutu sile kun ayo fojo mi pe ko tun wole ati bo si ojo jima ojo karun ninu osu kefa odun 2023 ti adani waye o

ìbéèrè o ti tẹ kaluku wa lọwọ. Àwọn èèyàn ń bẹ lójú òpó. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ̀ yẹn. Kò lí ẹ̀rí Jésù. Ẹ̀kọ́ àìsàn àní ṣe lásán. Lórí TikTok lọ́hùn-ún. Abẹ́kẹ́.

0: kálukú ti ń bèrè ohun tó fẹ́. Táwọn kan ti ń dúpẹ́ kó wòye ọdún tó kọjá lọ làwọn dó ń lé lórí. Àpọ́dún kan lé ní táwọn náà dẹ ni ó kọ́lé táwọn di láńlọ́ọ̀dù. Àwa kan tọrọ pé wòye ọdún tó bọ̀. Elédùn ọ̀ ti kọ́lé ayọ̀ fáwa náà. Ilé àkọ́gbé, ilé àkọ́rìn, ilé àkọ́tà. Olúwa ó ṣe bẹ́ẹ̀. Princess Afeji sọ̀rọ̀. Ṣé báyìí torí ìjọba àkókò ẹ̀jẹ̀ ká kọjá lọ sábala tó kùn torí pé mo ṣe gbogbo ẹ̀ ní pápá abala tó sì kùn náà òun la bala èyí tẹ̀ ti ń retí ẹ̀jẹ̀ àlọ́ bónire yọ̀ kábónire dúpẹ́ fún ìṣẹ́jú mẹ́wàá. Ọ̀yá gbogbo àwọn pètò nọ́mbà tó wọlé sílé agbára àtàwọn nọ́mbà tèmi náà gbogbo ẹ̀ ni ó bá fẹ́ dúpẹ́. Ọ̀yá màgbé ní pápá ànídúró rárá o. Ẹ̀dákùnrin tó bá fẹ́ pè wọlé kó jìnà sí rédíò rẹ̀ ká lè gbádùn ara wa àrójú ọjọ́ yẹn múso lókun rárá a fẹ́ bá àwọn èèyàn yọ̀ báyìí. Ọ̀pẹ́ pọ̀ tààrà olóyè ajíbóyè olóyè síkírù ajíbóyè kó àṣeyege. Abára wa yọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀kan lẹ tún gbọ́ yẹn ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá tún bímọ o. Ìwà ẹ̀ṣẹ́ àwọn èèyàn ń kọjá tráfù kúrò lórílẹ̀-èdè bọ́ sórílẹ̀-èdè ibòmíì ó ṣe wù wọ́n lọ́kàn yìí lóòótá ló wà ń bẹ̀. Ìpè ti ń já ìpè. Àwọn èèyàn ń kó òun nira bọ́ sínú ìdẹ̀kùn ẹ̀lú ẹ̀ka àlẹ́ ẹ̀ka olúwa ló yé o.
1: Ẹ ṣàdákùn ìwé yẹn ni bá a ṣe fẹ́ gbé ẹ̀ṣẹ̀ ìwé yẹn mo ní ìdìsá.
0: Ẹ má bọ̀ nílé iṣẹ́ wa láàárọ̀ la iléeṣẹ́ lágelo fm tó wà ní fẹ́lẹ̀lẹ̀ ń bá dá ibikíbi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé challenge ẹ bọ́ sídi odò ọ̀kadà múrí márùn-ún àbí nǹkan ni ó gbé yín tí ó fi dé wájú iléeṣẹ́ ẹlẹ́ni lọ sí white house iléeṣẹ́ lágelo fm ẹ bá dé iléeṣẹ́ ti rí máa gbé kìí máa kó pèdákùn. Akẹ́ ẹ dákun ní pápá ọgbà àti pé wa bá ti ń wọlé àwọn yẹn pọ̀ nbí ọ̀kan ti wọlé mẹ́yà bí hello. Ẹ̀ka àlẹ́ bàbá wa. Olúwa ṣeun. Bẹ́ẹ̀ni. Àti talẹ́. Ògúnsì ń jẹ́ tiẹ̀. Èèyàn ògbọ́nà ṣé kíni.
1: Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ilé kíkọ́ tí ọba kọ kó fi ń ṣe pé.
0: Tó bá bẹ̀rẹ̀ ilé ní kíkọ́ tí ọba kọ parí.
1: Tó bá béèrè fún báyìí tí ilé kọ́.
0: Tó bá béèrè pé tó ìgbésẹ̀ tí mo gbé ìyànjú yìí o mo fi sọ ilé kíkọ́ ni o. Tí o bá ṣe ìdìwò yí ọdún tí ń bọ̀ fẹ́ kó o bá mi parí ẹ̀lẹ́dùà.
1: Obìnrin bọ̀ wá wá ní èrè lọ́sọ̀ pálí. Kọ lọ lọ́ba sáfẹ́ ní kò lójú ẹ̀ lórí
0: pé àwọn. Òun fẹ́ rìnrìn àjò kú ò lọ sílé òkè òkun ni o níwò yí ọdún tí ń bọ̀ o. Kó sákàn. Kó wí sí.
1: Kọ́ lọ́jọ́ ìdókú tó ń dìṣe. Yóò lè tún lè gbọ́jọ́
0: mẹ́jọ lọ́wọ́ ẹni
1: tó bá ń bẹ̀ wọ́n ya ń gbọ́ lórí afẹ́fẹ́ láyé ó ń bọ̀.
0: Yóò
1: bá ń bẹ̀ wọ́n ya ń gbọ́ lórí afẹ́fẹ́ láyé ó ń bọ̀.
0: Ẹ bá mi túṣẹ́ yẹn kàlẹ́ ẹ̀kàsí ẹ má bínú ẹ dákun.
1: Ajọ́ tó bá ń bá a ṣe mọ́ bọ̀ kó ṣe fún mi.
0: Ọyá ẹ bá mi túṣẹ́ yẹn kàlẹ́ ẹ̀kàsí.
1: Àṣẹ alẹ́ àti
0: àtàṣe àárọ̀ ìrókò. Ìpẹ́pẹ́ tàṣe alẹ́ àti pẹ́pẹ́ ti àṣẹ àárọ̀ kó tì í.
1: Ẹ ṣe àárọ̀ àti jalẹ̀. Ẹ wà kọ́ wálé. ẹwà bàdà gbàsùpẹ lọ ohun tí ó kù lẹ méjèèjì pọ tí ó kù lẹ ẹlú àtàgbẹ tí ó kù lẹ ìbéèrè mi sí ẹwà àmàlùbọsẹ rẹ ẹwà mi ti yọ ó lébù ẹwà sí ẹwà gbọdọ sọ sílẹ ilẹ ẹ sọ ṣùkà
0: àwa sọ sórí ẹ
1: ẹwà sọ mi lórí lálẹ ó ń ṣe láàárọ lẹ nígbà yìí kùtùkùtù àìláì tí ń tọdún láì ní sọ̀rọ̀ sí ìyàn.
0: Yóò ṣe pẹ̀lú ẹ̀dán màálù àbí.
1: Ẹ̀dán màálù wo ni ti ẹ̀dán màálù kọ̀pẹ́ẹ̀tì ní ọ̀ màálù wo ni ti màálù ọ̀rá mọ̀.
0: Wọ́n
1: bá ti wò ta kà á sí ẹ o.
0: Iye wọn bá sì pé ni kọ́ rà á.
1: Ẹgbẹ́ òṣùwé àná ẹgbẹ́ ìṣẹ́yìn báyìí wọ́n bá lẹ́gẹ̀. Orí tó ní ẹjọ́ ta kan béèrè fún bàbá wa bàbá wo kọ́lẹ̀ tí ó ti wù ní jẹun. Ẹ bọ̀sọ̀wé kọ́ wa lọ gé sí mẹ́rìndínlógún.
0: Kó gé sí mẹ́rìndínlógún ata ìjọsìn náà mẹ́rìndínlógún.
1: Àṣẹ alẹ́ àtàṣe àárọ̀ ọ̀run kúrò pẹ̀pẹ́. Kọ́ wa fi sí kọ́ wa sọ nínú ìfúgalá lẹ. Kọ́ wa gbé kalẹ̀ kí n dàárọ̀ ọjọ́ kìí. Bọ́ọ̀
0: bá lè dàgbé
1: jọ́kì. Láìsí.
0: Láì tí sọ̀rọ̀ sẹ́nikẹ́ni. Kó má sùn tó bí.
1: Ó sì lè ní ìyọ̀mara kíra ọjọ́ gbọ́n mẹ́rin ní oṣiṣẹ́ mú ọmọ ìlú ìlò. Ó ṣe ṣe kó tó bí ilé lọ́wọ́lọ́wọ́
0: lọ́lọ́. Ọkùnrin yóò wá lọ dáhùn lára ẹ̀.
1: Ó
0: fẹ́ bí méjì. Dára o. Kó fi béèrè nǹkan yọ kan.
1: Bàbá orí afẹ́fẹ́ lọ sí gbogbo àgbáyé. Ìdájọ́ ni wọ́n gba sí ìmúkúrọ̀ tí wọ́n ṣe fẹ́ tí wọ́n tí ò ṣiṣẹ́ rí.
0: Mo dúpẹ́ mo dúpẹ́ bàbá mi ara ò ní ní yín o ṣé bàbá àgbà. Àdáni wa yẹ ṣe. Nǹkan ńlá ló ń bọ́lẹ̀ wọ̀nyí. Yorùbá bọ̀ wọ́n ní tògùn ẹni bá dàrí lójú àfi gbà rẹ̀. Àwọn àgbàlagbà yìí ń sọ̀rọ̀ wọ́n tún fọwọ́ rẹ̀ gbáyà. Kódà wọ́n tún fira wọn lé Elédùà lọ́wọ́ pé tó. Ìdájọ́ tádániwáyé bá ṣe fún òpùrọ́ tó bá jẹ́rọ́ làwọn pa fọmọ Nàìjíríà. Dúpẹ́ lọ́wọ́ yín o. Ta ló wà lójú òpó yẹn ìyá yìí?
2: Òkú tó bá dání rojú.
0: Òkú kọ́ àlàyé. Ọ padà sí bí o ti ń bọ̀. Bẹ́ ìpè yẹ kó tó di pé wọ́n sọ afẹ́ dúpẹ́ ni o. Mo máa tó sún síwájú ńsìn tó di pé a bẹ̀rẹ̀ sí máa gbà pé àwọn tó bá ní ìpènijà kan àbómi. Ẹ ló ta ló wà ń bẹ̀. Ẹ ló mà. Olúwa ló yé òní pápápá ìyá mi. Àmì Elédùmarè. Olúwa ṣeun. Àdúpẹ́. Àmì Elédùmarè. Ẹṣẹ́ o. A mà gbọ́ yín mọ̀. Àìbá wá ní sùúrù ká dé agbègbè yẹn. Kí ló dé yín gbàgbọ́ pé tẹ bá pè kò ní wọlé? Sáfíìsì. Àlàkalẹ̀ ti wá yàtọ̀ sí yẹn. Àlàkalẹ̀ yàtọ̀ sí yẹn. Ìjọ tó rí ọlẹ́ má bínú. Mo ní nọ́mbà yín lọ́wọ́ bẹ̀ bá pẹ́ àwọn tó fẹ́ dúkọ́ fẹ́ ká tó ẹ káàárọ̀ o.
1: Bàbá
0: kò ní dáa fún ọ́sà ẹ káàárọ̀ ẹ̀ kò ojúmọ́.
1: Ṣé ẹ fi mọ̀ pé lọ́mọ ogun nu bàbá?
0: Ó ti jẹ́ ẹ̀.
1: Báwọn míì tí ò máa ń parẹ̀ tí wọ́n máa rò pé àgbègbè ṣá kó nù wí
0: ẹ̀ kò sí kinní kan. Ọ̀pọ̀ ó mọ
1: gbogbo ibi takara bá kó lọ inú omi lẹ́ẹ̀kọ́ jọ lágbára
0: lọ́wọ́
1: ni ní ẹ̀kú mọ́ yín lójú.
0: Àṣẹ o àtàwọn ọmọ tiyín náà nulé. Àṣẹ Elédùmarè mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ fẹ́ kàṣà àbá ìnífẹ̀ẹ́ wa pọ̀. olúwa ò ní padà lẹ́yìn ẹ̀yìn náà. Ẹ lóòótá ló tún wà ńbẹ̀.
3: Ẹ̀lọ́
0: ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
3: Ọ̀ ẹjọ́ ẹ̀tẹ̀kọ́ ni mo ti ń pè mo wá sí Ìbàdàn ní ìjọjọ́ mo gbọ́ ètò
0: ìrìn àjò ẹ̀dá. Yes sir.
3: Mo ní ìdíwé ni mi wá mọ nọ́mbà tí mo máa pè.
0: Ó dà ẹ máa bá wa bá ètò bọ̀ máa sọ náà pé nọmba síta yàtọ fún yẹn ẹnikẹni tó bá nílò òwe kó sáà bọ iléeṣẹ wa tẹ bá ti dé iléeṣẹ wa ní fẹrẹlẹ ńbàdàn látẹnu gate àwọn security ojú ibi tẹ ti rí fún yín kò sígbà tẹ débẹ tẹ rí ra ẹ ṣe. Ẹ̀lọ́ sọ àwọn tó bá tún kùn tó ń pè nípa ìpàgọ́ pé ajúlẹ̀ ń tó pè látẹ̀kọ́ ń sàn yìí á pè nọmba síta ní kọ̀pẹ́kọ̀pẹ́ tẹ́rì fi bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ ń gba ìpè bíi méjì sí ká fi dúpẹ́. Àdúgbò yóò dé ohun méka wọ̀nyẹn yẹn láǹfààní àti ìwọlé. Mi lè máa play voice note mọ́ àkókò pé wà níjà díẹ̀ lẹ́nu. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọlọ́run dá àwọn ará ayọ̀ tó kọjá láàrin jẹjọ sóní tó lágbára gan ni o. Ó kàn máa ń wùn mí kó jẹ́ pé lẹ́nu oníkànlẹ́ titẹ tí ara yín gbọ́. Ó mọ́ dàbí ìgbà tí wọ́n ń ka tíkè fún bèbí. Àbí wọ́n ń ka tíkè fọ́rọ̀. Wọ́n lè dé pampers fún bèbí. Ayé sọ̀rọ̀ wọ́n lè dé pampers fún bèbí.
2: Wọ́n dì náà fún ẹ̀dìyẹ.
0: Wọ́n dì fẹ́ dìyẹ.
2: Àdìyẹ dí ilé bàbá mi.
0: Ilé bàbá náà ni. Ẹ̀lú òjì àrí ẹ má dáhùn. Ẹ káàárọ̀ jèrè sà.
4: Ẹ káàárọ̀ àtìsẹ́yìn láti ń pè.
0: Yẹ sà.
4: Ẹ wá sà. Gbogbo kẹ̀kẹ́ kìsínà wí ìrìn àjò ẹ̀dá ló dá o.
0: Àdúpẹ́. Ẹ̀yin náà.
4: Ní àwọn àdá alágbára olóhùn.
0: Àmì Elédùmarè ẹ̀yin náà ti ṣàgbéyẹ̀wò ẹ̀ sì bá wọn bẹ́ẹ̀.
4: Àbá bẹ́ẹ̀ fúnra mọ̀ kẹ̀ wá ràwọ́ yẹn ní fẹ́lẹ́lẹ̀ nígbà yẹn táwọn ń bọ̀ wá ní.
0: Mo dúpẹ́.
4: Gbogbo ohun ṣẹ́ tá a ti ń lò ń bẹ̀ bẹ́ẹ̀ là ń bà.
0: Yóò máa jẹ́ yóò máa jíṣe fún yín ni sà.
4: Àmì o àmì o àti àwọn bàbá àgbàlagbà ni ohun tí wọ́n fi ń jẹ wọ́n fílẹ̀ fún wa kò ní bàjẹ́ fún wọn.
0: Àmì Elédùmarè ẹ̀yin náà ò ní sọmọ nínú ayé ẹ ṣeun. Ohun tá a ní káwọn yóò máa ṣe gan rí ẹ ṣe mo dúpẹ́. Ohun tá a dé fẹ́ kàn máa ṣe gan lélẹ́yìí. Ẹ ní ìmoore ṣe pàtàkì. Ẹ má jẹ́ aya ẹ̀dá abara amóore jẹ. Ọya ẹ jẹ́ kí n gba ìpè bíi mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún. Ìpè tí mo fẹ́ gbà ń sàn yìí àwọn tó bá nípèníjà ni. Màá gbà títí ó fi di aago méjìlá àbọ̀. Látàgo méjìlá àbọ̀ da aago kan gérégé. Àbá aago kan kù ṣẹ́jú márùn-ún. Àwọn àgbọ̀ bẹ̀rẹ̀ sí máa dá àwọn máa yanjú àwọn ìpèníjà tó bá wà ńlẹ̀. Ẹ̀lo ta ló wà ńbẹ̀? Ẹ̀lo? Ẹ fẹ́? Ọyẹ ẹ̀sáré yára du ẹjẹ́ ká kó papọ̀ àti kó lábàlẹ̀ ṣùgbọ́n ẹjẹ́. Ewé ebom. Ewé
5: ebom.
0: Yẹ sà.
5: Pẹ̀lú ewúro pẹ̀lú orógbó.
0: Ẹsẹ̀
5: tó wú ni mo jọ fún pẹ̀lú ìlọlẹ̀ láàrin ọjọ́ mẹ́ta.
0: Ẹ̀yin lẹ́pẹ̀ pé ẹsẹ̀ ẹ̀yin wú bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àbí?
5: Ẹ̀gbọ́n mi lẹsẹ̀ ń ṣe mú wa lọ bá ní ìwú.
0: Ok.
5: Ẹsẹ̀ ẹ̀ wú fún wa fi mú bá wọn ní ìwé yẹn wọn ní ká fi mú bá fún ẹsẹ̀.
0: O ti nu. Ewé bombom. Sorry. Dákun ẹ tún àárín torí pé nẹ́tíwọ̀kì yẹn sáfìsì yẹn ń sá lọ láàrin ọjọ́ mẹ́ta kílẹ̀ sọ kó ṣẹlẹ̀.
5: Ẹsẹ̀ yẹn wú ó wá pè mí bẹ́sẹ̀ tó wọ́n ní máa wá bá ń bà tí wọ́n á dọ̀dọ̀. Mo wá gbọ́ níwèé ẹ̀ mo ti wọ́n ní ká fọ ẹsẹ̀ yẹn.
0: Ká fọṣẹ ko kẹ wá fi fọ wá lọ sísàlẹ. Ẹsẹ̀ yẹn lọ́lẹ̀ ni. Ìyá. Tìyín ò ní bá ìlú wo lẹ ti ń pè yìí.
5: Ìbàdàn mo wà bọ̀ sí Èkó ni mo ti lọ bá Èkó.
0: Èkó lẹ ti lọ bẹ́gbọ̀n yín ṣe. Ẹ ṣé àwọn náà ti bẹ̀rẹ̀ sí gbọ́ rìn àjò ẹ̀dá. Tìyín ò ní bàjẹ́. Mo dúpẹ́. Ojú ò ní tìyín sà. Ogun tó ṣẹ́ nínú ayé wọn kò ní gbórí mọ́ o. Kò ní padà sórí tìyín kò ní gbàdà sórí tiwa náà. Òun tá à ń wí rèé. Ẹ káàárọ̀ sà. Ní pápápá.
6: Èmi ni mo pè lọ́sàn-án pé ojú ń dùn mí. Wọ́n wá sọ pé wọ́n kò rí.
0: Fílẹ̀ mo ń gbádùn yín. Ẹ sọ fún ọmọ Nàìjíríà jẹ́ káwọn àgbàlagbà gbọ́ yín délẹ̀.
6: Mo lálàá pé orogún ìyá mi náwó sí mi lójú.
0: Lójú ran.
6: Kò wá sí nǹkan tí mo lè fi sí láì kojú yẹn ń dọ̀ sí ni. Mo wá pàdé wòlíì kan ló wá sọ fún mi pé wọ́n kó ojú mi ńlẹ̀ ni. Ǹlẹ́ ọmọ gbàdúrà yẹn tó kó ńlẹ̀ tó dé mọ́nú ibì kan kó sí. Mo wá sọ pé yin losan le fini kin pe ni ten to leun
0: je kin bere nkan kan lori oro te n so yi oju ti won ko le aboju to bere si dun o to bi osu melo seyin lati 2012 ni
6: o wa lo le die
0: oju kan le aboju mejeji
6: eyo kan mejeji ni eyo kan lo kokko mu bo to ti mu keji ti ma fe fun awon fami so dani
0: kabiyesi le won wa ni won ko oju yen sinu kankan ni ke ma lo gbadura
6: won wa ni won ko pa ma ni
0: e ko sile oya o ti da eni ba mo do ba mi ka lo hello kasa so wole abun ti ko te oro re o ile jumare e ma ko sile da kun to pa ko to wa di 10:30 o ba di 12:30 ah hello e ka ro sa
7: Yes, sir.
0: Anania, be a near.
7: O
0: de ani da dro lati yanu mi ti la are to try to ni abi ti da dro yawo yin
7: ara mi ji ro eyo kan so ni mo fe yawo mi ji o ti wa ji da dro lati yanu mi ti la
0: eh eh ti da dro le fe gbe ka si waju awon agba
7: e wo ikeji ti ala ni ayin na lo nsi
0: eh won ti mo nbere na niyan pe to so mejeji le fe kan ba yin ri si bayi
7: Ben,
0: Ilu wo le tin pe yi?
7: Imeko
0: ni. O da sa. Agbado parada o de po. Bere ba. Ka lo wa loju opo ye ka ro ni papapa si ni seju merin si labala yi. Ala ti ibade do yi won ni ah network why now? Let's let to poruko elekan si. Hello. E ka ro. Oh yeah, yeah. It's tomorrow, so. When I talk, it's stop on jejo.
7: Hey,
0: Ni Ah, eru wo leru kon wa fe joko ti tele, un ton wa joko ti gan lo ti fe re yen. O ti da awon agba ti bo jere be gan lati mu se se jere baba.
2: Ibe ro ni baba na.
0: Eh?
2: Ibi ti awon agbaragba ma gbe wo re niyan.
0: Ni kini?
2: Pe ki alangba won sese.
0: Alangba? Alangba ko. O bo le ni pelu. O jare elu e karo. E karo sa.
7: E karo.
0: Yes sir.
7: E da ko baba wa ni ma se yo ki ni kan le ni je ni jejo e jo iwo la se yan ni lu fufu fun tani ke yo fi we pelu eyin fun awe nu e da ko kan ba so so
0: eh won ti gbo yin olowa je ka oye o gba won lati soro wa shalaye de be la mo ene olaji ara won kan to ko jo be so ara ti won da mi hello ta lo wa nbe e ka ro seju meji na lokun labale oluwa loye o Yeah? Ah, in case. Gbe mi. When to ba ti fe ko so ma ku network room ko so ma disturb. Hello.
8: Hello, e ka le o.
0: E ka ro sa. Oluwa loye o.
8: I mean o pe ni jejo. Ti mo ni yin o ma ba dan bi ba ni mi mo wa la te. E pe gbo nkan ti mo ba nda wo le pe ki yo ri.
0: Ah.
8: So mo ti ra mo to transport mo si. Mo ti ra mo to main pelu alaje se ku ti mo si. So to je pe ma ta eh ro we so ma ta wa ma ma we ro pe si. pato agbagba wa lati bi balance igbese ni alajese ku so gbogbo bi ti won di won ni gbogbo emi mo ni nkan mi edo nda mi na mu
0: come show
8: ya ti ya de ro bi mo ni nkan mi ti gba re nkan na de tun
0: okay eni te yin ro pe won toka si gege bi mo ni nkan mi eni e gan ti si wo ise nkan o si yi pada
8: Sharon
0: tun wa nto se bi arun tun wa nkile npo lohun tun ni nkan o nnu aye ni abi o se wa je yi eh come ashe o oda ko ba sise ni wa ni pote ma wori o ti yi awon agba ti o ba yin dada ya gbe tenikan pe si gbe okan se ka fi kuro labala ifun ti taro hello se nkan mi o si nbe gbe kuro Princess or like the goals. Damn, I know, like you. Sonny David. Will you read your? Hello?
9: Hello, pa.
0: Yes, sir. I need you, Billy. Can you put it in your basso?
9: Oh,
0: okay. Hello, talo wa nbe.
9: Hello, Ahmed lo wa mi lati o mi apada.
0: Oya ni papapa.
9: Ina jada jo mo ni pe ni ja oju mo je ni nawo nawo wa oju mi wa da bi pe o yowo ninu e lo mo ma ri pe ofufun yen ma nsho ninu.
0: Ah.
9: Je ti nawo nawo.
0: To.

0: kì í bá ṣe ọgbọ́n látọ̀dọ̀ yín. Tí kì í bá ṣe ìmọ̀ látọ̀dọ̀ Elédùmarè. Gbogbo ẹ̀ ní rúdurùdu yìí. Ó ta kókó. Ó ṣòro dìbí iṣu mẹ́ta. Ṣé oríta mẹ́ta ni ti dààmú àlejò. Ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà làwọn èèyàn ń dojú kọnú ayé. Wọ́n kan ò jọ kan. Ó ti gbòòrùn lójú ọ̀pọ̀lọpọ̀. Kò jẹ́ kí wọ́n láyọ̀ lọ́sàn-án. Wọn ò lójú oorun lọ́jọ́ alẹ́. Elédùmarè tó ń lo ètò ìrìn àjò ẹ̀dá láti tú ọ̀pọ̀lọpọ̀ èèyàn sílẹ̀ nínú ìdààmú dààbò tó ń bẹnu ayé. Àtún dé lálẹ́ yìí. Bá mi lo àwọn àgbà. Ẹyá bẹ̀rẹ̀ sí gbé ìpè. Ìrìn ní pápá yẹn ti wọlé ọ̀kan náà àwọn àgbà nìyẹn. Gbé yẹn náà. Mo rí mo nọ́mbà yẹn ni wọ́n jẹ́ kó wọ́n rí i gbé. Ó rí i pé wà á rí i pé ọ̀kan náà wọ́n ni. Hello.
1: Hello.
0: Ọpẹ́ ló yẹrú ni Emma Ṣayí. Mo mú gbogbo nọ́mbà wọn lórí mi. Tí yóò ní bàjẹ́ ó yẹ jẹ́ àlọ́ jẹrẹ. Ẹ ṣeun. A ṣe Edumare.
1: Àkọ́kọ́ afá ṣe kí ọpẹ́ ló yẹrú lórúkọ mi láti Masai.
0: Ẹ ṣeun ọjà rẹ̀. A ṣe Edumare.
1: Ìyá tí wọ́n sọ wípé nípa ewé ilá. Ewé ilá rà pupa la pè fún
0: wọn. Pupa ni kì í ṣe funfun. Ẹ ṣeun.
1: Bẹ́ẹ̀ni. Ètò wọn ṣe jẹ́ ní ṣókí ni. Bàbá tí wọ́n sọ báwọn ní àníà. Àti ìyàwó àwọn ilé lọ́wọ́ ọmọ. Ìmẹ̀kọ. Olóògbé ọlọ́wọ́n tí ìyá náà pè ìdádúró ìyàwó tí wọn. Bẹ́ẹ̀ ló jù bẹ́ẹ̀ lọ ọlọ́run yanjú ẹ̀ ọlọ́run yanjú tiwọn náà.
0: A ṣe Edumare.
1: Ẹni kí wọ́n bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ.
0: Ó yé mi.
1: Pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run yanjú
0: ẹ̀. Méjèèjì yẹn ó kúrò ńbẹ̀ ó ti dá.
1: Pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run.
0: Ẹ ṣeun.
1: Ìyá bàbá tí wọ́n pè náà lẹ́ẹ̀kan nípa ti tójú tán ní pásọ̀ kan ni wọ́n tojú àwọn
0: ọmọ. Wọ́n kó sínú agolo wọ́n kó pamọ́.
1: Pẹ̀lú ògbó ọlọ́run tí wọ́n
0: lẹ̀. Ẹ ṣeun.
1: Ọlọ́run tí wọ́n lẹ̀. Àwọn nǹkan tó wà ní àwọn tó sì pè wọlé yìí nítorí ìjọba àsìkò. Wọ́n ṣàwọn nǹkan tá a lè nọra fún ni. Lórí afẹ́fẹ́.
0: Ẹ ṣeun.
1: Pẹ̀lú ògbólódò ọlọ́run àánú ọlọ́run ní fi gbogbo wa lẹ̀.
0: Àmì Elédùmarè, mo dúpẹ́.
1: Ṣùgbọ́n kan tí màá kàn fi sílẹ̀ lálẹ́ òní. Tí ó jẹ́ àǹfààní fún gbogbo wa. Àwa tí à ń gbé tò yìí. Ẹ jẹ́ ká máa lo àwẹ̀ nù dáadáa. Àti ìdúró àwọn àgbàlagbà. Ìdúró lo lórí òògùn. Wọ́n lẹ́ni tó ní kó lóògùn ẹ̀yọ́nú tó náà wọ̀ nínú òògùn ẹ̀yọ́nú. Tí wọ́n á lu aṣí náà. Ẹ̀yọ́nú lóògùn oníjẹ káṣí náà dáhùn. Ẹ jẹ́ ìgbà báyìí lálẹ́ sí. Ẹ jẹ́ kí àwọn tí ó ní ìdí ìdúró ẹ̀sẹ̀ àwọn àgbà. Kí wọ́n bá mi wá ìwé ìyálóde méjèèjì. Tọ́ bá ti irú ìyá méjèèjì tó pọ̀ dáadáa ọkọ̀ sínú apẹ́. Wọ́n á bá mi ra igi kan tá à ń pè ní igi ńlá.
0: Igi ńlá.
1: Òun ni wọ́n á fi lé ewé yìí lórí. Lẹ́yìn igi ńlá yìí wọ́n á ṣàtàrí sísàlẹ̀. Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ká wá bò ká jò. Tó bá ti tó tán yẹ ká lọ ká rọ sínú ikú. Láàárọ̀ kùtùkùtù láà máa wá bu iṣẹ́ yìí sọ́wọ́ láà máa ṣàdúrà àtúwọ̀ sí a sì máa lò pẹ̀lú nǹkan tó bá wù wá láti fi lò.
0: Kùlákàyè.
1: Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run a ní ìlú karamadu karamadewa pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run. Ó kéré ló dín lóòótọ́
0: ṣùgbọ́n
1: ọlọ́run pọ̀ lọ.
0: Tí yóò ní bàjẹ́ mo dúpẹ́.
1: Àwẹ̀ nù tí ìtò wá fi lẹ̀ fún wa lálẹ́ òní. Tí gbogbo wa ká lọ gbìyànjú lórí ẹ̀. Àwẹ̀ ni yóò náwà ní kankan. Ẹ kàn jẹ́ ká bu omi sínú pọ́kẹ́tì tá a fi wẹ̀ tá a fi ṣanra. A wà lọ bu irú inú àrò òbílẹ̀ tí a fi òkúta mẹ́ta rọ̀. A fi iyọ̀ díẹ̀ mí sí irú yìí. Ẹ jẹ́ ká bù sínú omi inú pọ́kẹ́tì ká wá gbé sí ojúde. Níbi tí ó ti ṣe fún ní gbangba ọlọ́run. Ìrì ò wá fẹ́sí mọ́jú tó bá dìdá jì. Irú ẹ̀dá bẹ́ẹ̀ lọ gbé omi yìí. Ó ṣe àdúrà sí. Kò kà fáájì àsìlẹ̀ méje. Tó bá sì jẹ́ ni ni kon ka Psalm 21 ti won ka si le meji pelu ogun Olorun ke ni lo fi sora oni lo le keji ko to ri gbadura Olorun
0: si
1: Olorun gbadura gbo wa
0: ami Eledumare mo dupe ba mi e se oju oni ti ngba kokan e seun se kemi ti wole ni oda mo nbo Sonny Davis ni Bomba Ye igun wi agun oju nikan ko ataro do ni pelu Sonny Davis mo fi le fun mi nu manage lati gba yin wa na lele gbe to mo ba hello ah okay mo ko kan ti wa me ti yin oni baje
2: ọmọ ìbílẹ̀ láti apáta ganga
0: ẹ múra sí
2: ẹkú ohun láti àárọ̀
0: tí yóò ní bàjẹ́ ṣeun ga
2: ọpọlọ yóò ní dàrú
0: aṣẹ́ o
2: ìrìnàjò ẹ̀dọ́ ní bàjẹ́
0: aṣẹ́ Eledumare
2: ìrìnàjò ẹ̀dọ́ ní túká
0: aṣẹ́ o
2: ẹgbẹ́rọ ọlọ́run
0: aṣẹ́ o
2: gbogbo àwọn tí wọ́n ṣẹ̀dùn ọkàn wọn ní alẹ́ òru ò ní agbára
0: ó lágbára
2: mo gbà ládùúrà wípé Ọlọ́run ọba kò ní gbà mọ́lẹ̀ oníkálukú wa.
0: Àmì àti àmì.
2: Gbogbo tó wá wà nínú ìpèníjà bẹ́ẹ̀ kọ́lọ́run kó wọ láti kò yí òkùnkùn kọ́lọ́run kó bá mi sọ́ di mọ́lẹ̀ fún ọ.
0: Àmì o.
2: Ọlọ́jọ́ kan ṣe Ọlọ́run.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run lọ́ba lágbára. Ẹ̀dá ń gbìyànjú náà ni. Kọ́lọ́run ọba kó jọ nínú àánú ẹ̀ kó dé ìgbìyànjú wa ládé. Kó wọ lásìkò tá a wà yìí gbogbo ẹ̀dá kan síkè tán wà nínú nira kọ́lọ́run kó bá tu wọn sílẹ̀.
0: Àmì ò járe.
2: Ẹ ní gbọ́dọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa nǹkan ọmọkùnrin.
0: Tó
2: nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe dáadáa ṣé wọ́n ní kò gùn tó ni àbí kò le ni.
0: Kò ṣe dáadáa mọ́ ó ti fẹ́rẹ̀ jà kò ṣiṣẹ́ dáadáa mọ́ ló jẹ́ káwọn ìyá ọmọ sá lọ.
2: Tọ́yẹ pé wọ́n bá ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti jó nǹkan. Torí kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń gbé.
0: Àbí kí wọ́n pè sí abẹ́ aṣọ ká padà ká ràn wọ́n lọ́wọ́.
2: Ẹ̀dà
0: tí wọ́n kí bẹ́ẹ̀ náà. Ẹ̀jẹ̀ ká ṣìyẹn fún wọn.
2: Tí mà tí mo tún fẹ́ fi kún. Fún ọ̀ tó bá ní ìdíwọ́ kan sí kejì. Kí wọ́n ká tí ò lu. Iṣẹ́ ilé yìí. Ó lágbára díẹ̀. Téèyàn bá ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. Wọ́n wá lè sọ pé lágbájá kan kú o kọ́ má gbìyànjú àti gbé bẹ̀ o.
0: Vicky bàbá ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ lábẹ́ aṣọ ọ̀rọ̀ yìí ti yé mi bó ti mọ bí tẹ̀ lọ ẹ ṣeun ó ṣe mo dúpẹ́ ẹ̀yìn wọ́n gbé yẹn dáa. Vicky bàbá ẹ ṣe mo dúpẹ́ àpáta pààrà ti ká lára rẹ̀ àpáta burú olóko dá sí.
3: Ìgbà tí Jésù bá dé láyé yìí tó lè dára.
0: Ta ló wà lójú òpó yìí hello ẹ káàárọ̀.
4: Ṣé ẹ lọ jẹ?
0: Mo dúpẹ́ tí yín ò ní bàjẹ́ ẹ ṣeun ẹ ṣeun.
4: Àlọ́bí ọjọ́
0: rẹ̀. Yà ẹ̀dẹ́bì tó ní sàábé.
4: Bàbá dáadáa.
0: Èmi gan ọ̀kan nínú àwọn sàábé wọn ni mo jẹ́. Ọlọ́run ló fi ń kẹ́ wa.
4: Aláì ọlọ́run ló fi ń kẹ́ wa.
0: Ọlọ́run ló fi ń kẹ́ wa o.
4: Bàbá ẹdú dáadáa.
0: Ẹdú orí ẹ̀ ga ẹ àmọ́ alákòókò tó. Ẹ ṣeun.
4: Ẹ jẹ́ ká mọ bá wa han bísímìláì. O má ní ádájì. Ó pọ̀ dáadáa. So tán bá ń hàn tán máa bá wa fọ. Wọ́n lè máa bá wa fún mi àgbọ̀pọ̀. Kéèyàn máa mú. Ó kéré jù tán máa mú kéèyàn hàn ǹjẹ́ mo lódìjì ọ̀sẹ̀ kan. Kò lè kẹ́ tó lọ gbà mí lọ́sẹ̀ míì. Tó mọ̀ kò lè. Wàhálà ìgbésí ayé èèyàn máa rọrùn. Kò rí ọ̀dà tó lọ.
0: Ẹ kò lákà.
4: Kí ṣe kí yìí bẹ̀. Ẹni tó ní òun rí wàhálà kò ráàánú ibi iṣẹ́. Kò jọra wọn. Ẹni tí ń bọ́ ọjà láìmọ̀ ìdí. Wàhálà ẹ̀ parí ìjà.
0: Yóò
4: yọ. Yóò yọ̀ǹda tó náà. Ìwọ kan fi gba gbọ́gbé. Ẹ wo ẹ lọ wá igi ìrókò epo igi ìrókò. Epo igi ńlá.
0: Ó di méjì.
4: Ẹ wá páúdà rẹ̀. Ẹ bá ti páúdà rẹ̀ fi epo ọ̀bọ̀ kún. Ẹ páúdà epo ọ̀bọ̀ náà. Àmọ́ wọn gbọ́dọ̀ jura wọn lọ.
0: Ó jẹ́
4: òjò. Ẹ bá páúdà rẹ̀ tán.
0: ẹ̀yọ́nú wà fún yẹn tààrà.
4: Pẹ̀lú yọ̀ǹda kàdá ni wáyé. Ṣé wá rí orí ọ̀rọ̀ àwọn nǹkan ní àní ọ̀rọ̀ ojú ni ẹ lọ ra ìwé. Àwọn nǹkan yẹn wà nù ìwé.
0: Bẹ́ẹ̀ni.
4: Gbogbo wa ní àti ti ṣe sẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni.
4: O ti o ti kò ní ìdíkà tó ṣe mọ́ tún sọ mọ́ ẹ lọ ra ìwé ẹ bá ń bẹ̀. Gbogbo ọ̀rọ̀ ojú ó kún bẹ̀.
0: Táàtì ẹ̀ lè kà á tán gan.
4: Ẹ̀lọ́ràwé.
0: Ṣokú bàbá mi.
4: Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ̀jẹ̀ máa jẹ́ lọ.
0: Kò lè sáwẹ̀.
3: Ẹ̀yin àyàn fẹ́ olúwa gbogbo.
0: Ẹ̀kẹ́.
3: Ẹ̀jẹ̀ ká parapọ̀ o.
0: Ẹ̀lẹ́ o ṣẹ́ nìkan tó ti wà mẹ́.
5: Hello.
0: Ah, káàbọ̀, ológun àràbà mi.
5: Ànábì ọjọ́ ọ̀kárẹ́.
0: Ànábì ọjọ́ ọ̀kárẹ́.
5: Ìrìn àjò ọ̀dá ti ọ
0: o ti o o ti kó níbi ìta náà káì.
5: Ọyẹ níbi tí nǹkan gbé dé yìí nísìnyí.
0: Ọyẹ
5: ká máa ṣe fàájì lórí rédíò báyìí ká máa tura wa.
0: Kásá.
5: Ẹ̀sùn dáadáa. Ṣẹ̀dúró pé ìwé méjèèjì yẹn ti tó tẹ́sòro.
0: Ṣéyìn ó mẹ́.
5: Àwọn orí màálù tó mú gàrí ní ìyàdá lọ́kànjú wa.
0: Tí ìbá ṣe pé yẹn lọ́kànjú wa. Odidi orí màálù tó ọmọ kékeré mú gàrí fa.
5: Mo ti gbá sí táìmù yìí ti pẹ́. O ti pẹ́ gan.
0: Bẹ́ẹ̀ni.
5: Báṣì àkọ́kọ́ yẹn ni o ti padà tó nẹ́tíwọ́ọ̀kì ò dálé. Ṣùgbọ́n ẹ̀rù ọ̀dá tó kù láti sẹ́yìn yẹn. Tí ọ̀rọ̀ bá ti pọ̀ jù sọ́kúsọ ní òkun. Bàbá yẹn ti jẹ́rì àwọn yẹn ń jẹ́rì kí lálùkù
0: wọn
5: lọ wá bí wọ́n yẹra ìwé yẹn.
0: Bẹ́ẹ̀ni.
5: Oúnjẹ gẹ́gẹ́ ni ìdùnnú ti wá.
0: Ẹ jẹ́ wo mo lè fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbà pẹ̀lú ohun tẹ́ ẹ ṣe.
5: Èyí tí ẹ bá ti wàá kù. Ìjọba ọjọ́ kẹsì wọ́n tún máa rí sí ẹ̀yìn bá kílè. Ìkẹta náà tó ń bọ̀ ẹ̀mí wa ó wà kẹ́kọ̀ọ́ ní ṣe wá.
0: A ṣe ìdùmàrè. Ṣe ìdùmàrè okùn bá wọn.
5: Ẹyin bí tí wọ́n yọ̀nba sí ìdí káwọn èèyàn ó pè. Kó dọ́dọ̀ wọn.
0: Ẹ wọ́n
5: gbọ́ ẹ̀yìn àgbà fàájì lọ́rọ́ wá kùn lórí
0: àwọn ọmọdé tí
5: wọ́n bá ti kú sí wa. Okùn làákà ìbá mi. Bàbá ṣùgbọ́n bí agbéwàlú ẹ̀yẹ ká máa ṣọpẹ́ mi ká máa kíra wa.
0: Tí yóò ní bàjẹ́ okun bàbá mi mo dúpẹ́.
5: Ewúro. Ewúro.
0: Ewúro.
5: Lẹ́kọ̀ọ́ gbogbo ìyẹn ní bọ́mọ alóyún ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣù. A gbo ewúro pẹ̀lú omi tútù àṣẹ.
0: A fò omi tútù gbo ewúro ká wá sẹ.
5: A wà fi ṣara sùn lálẹ́.
0: A kàn fi ṣara.
5: Ewé afẹ́ lóru.
0: Afẹ́ lóru.
5: Mo ti fi ẹ̀pọ̀ ṣe sàrà. Ewé afẹ́ lóru. A gbo òun náà. Láàárín oṣù a fi ṣe wàásù.
0: Kò ní méjì.
5: Ewé ìyálóde funfun.
0: Ìyálóde funfun.
5: A gbo òun náà. A fi ṣe wàásù. Ó gba àwọn ewé ìyá ìṣílẹ̀ ní tòlóṣù. Ìyá ìṣílẹ̀ mẹ́ta lóyún. Ogbóògùn yóò dínkùn.
0: Ogun ó tiẹ̀ sinmi díẹ̀.
5: Èmo
0: ni nǹkan mi. Ẹni o ni nǹkan gan ti kú. Ogun ẹ sì tún ń jà lẹ́yìn. Irú wàhálà wo rèé. Kódà bọ́ jẹ́ nínú tẹ́ǹkan bọ̀ àbí kí ni. Yóò máa ba ń bà yẹn lọ́kàn jẹ́ fa.
5: Báàlú bá ti tán láàrin èèyàn pátápátá tí wọ́n sáà nùkẹ́ láàrin èèyàn mọ́ ẹgbẹ́ta náà lọ jà wọ́n tán lọ ilé-ìwé láì ṣe pé iláìṣẹ́ pọ́tọ̀ wọn.
0: Kí ló dé? Ogun láyé ni.
5: Tó ń rùn náà lè yọ fún ṣe kú láti sábà máa fún ṣe ọmọ àbúrò ẹ̀.
0: Mo dúpẹ́.
5: Ṣẹ́ni bá ti wọ̀ ẹ́ ẹni bá ti wọ̀ ẹ́ láàrin ìṣẹ́jú mọ́ wà sínú ìṣògùn ó fi àwọn kan rẹ̀ wò.
0: Kò sáyẹ̀sì Yorùbá.
5: Ó mọ àbá àtàwọn wòlíì.
0: Ìyẹ́ ti èkó ṣẹ́ nípa àṣẹ ń dafá lórí ẹ̀. Tó bá fi wẹ̀ ẹ́ tẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá tó bá fọ àwọn tọ́ ara yẹn wò tó bá dùn ogun ẹ̀ṣẹ́.
5: Ṣùgbọ́n
0: tó yẹ. ta wa ta ra re o ba fi dun
5: ko
0: mo ni ade da da da ko ma wa ma ni ba je ye ki ba se re ti e kekere e ti to e ti se un to dun mo mi ninu mo oh my god mo e ba gbe pe mo o ada gbe ti miki komo da awon agbagba wa ni arogun da si elo ta lo wa mbe o jari
6: alo yo ite gbe
0: ah ah
6: ife du mu ko
0: se eh mi ti e fe dupe lowo eyin agba mo fe kiyin ni
6: ah alo ba ni ba jo pe wa je
0: a se imare
6: jeri iraje
0: da eh ko se nkan kan nelo
6: mi so to lo gini ba di tajo de bayi
0: a se wa ni afefe
6: ko ma sa lo tete ni
0: ke ko ma sa o ya
6: o ti pe ti mo je so ere ti mo fe jumo ere to ba dojo ewo to ba so pe ohun o gba owo ohun o gba owo ko yera ewo ati ti sile na ri bet ere to ba ninu osu kefa yo ere to ba fe se ko se ni ojo kejo ninu osu ko to sise na ewe ta n pele ewe onitikuti to ba ti bebe fọwọ́ tapu ẹlẹ́mẹta onítìkùtì fáwọn tí ò bá mọ̀ tó ń jẹ́ bẹ̀
0: ewé tomato
6: àníyàn onítìkùtì láàgbì lọ sí díẹ̀ kí wọ́n níbi táwọn àdé àgbẹ̀ àmọ́fẹ́ jẹ́rẹ̀ tomato oníkọ̀ ń tọ́ra ẹni tó bá ti já èmi lágbájá ọmọ lágbájá owó ní kẹ́ẹ̀tì wá fún mi owó ní kẹ́ẹ̀tì wá fún mi ara já wọn bá díẹ̀ tó bá ti wá já wọn bá díẹ̀ a wá lọ pẹ̀lú ọ̀sẹ̀ dúdú tó bá ti wá lọ ìwé ẹ̀kan péré náà ni tó bá ti tẹ́ wẹ ọ̀sẹ̀ yìí ká ti epo a fi ṣaku bedroom a wá dúró láàrin epo yẹn tó máa wẹ ọ̀sẹ̀ yẹn abala kìíní nìyẹn tó bá ti wá wẹ ọ̀sẹ̀ yẹn tán a wá lọ jẹ́ ìwé bòǹbòmù ajá mẹ́rìndínlógún a fi mẹ́jọ a fi tẹ́lẹ̀ ìṣàsùn a wá rẹyìn agric ẹyin agiriki mẹrin ló máa ra
0: adé agiriki
6: tó bá tún bá kó ẹyin agiriki yẹn sínú ewé yẹn á kọ orí ẹyin yẹn á kọ síra wọn ẹgbẹ ojú orí mẹrẹẹrin yẹn ó máa kọra wọn ewé mẹjọ tó kù yẹn á wá fi
0: bò lórí
6: á wá fi kọpọ ẹbù agbèsò orí náà kò ní fún mi sí o tó bá tó bí ìṣẹjú mẹwàá tó bá lé bí ìṣẹjú mẹwàá lọ àwọn ẹyin á máa ta pàpà tẹ pé á fọ bàjẹ ó pẹ bí ìṣẹjú mẹwàá ti jiná tó bá ti wá jiná tán kó pa gáàsì nídìí ẹ kó jẹ kó tutù dáadáa kó ṣe kọpọ orí ẹ kó ṣe àìwú yẹn kúò kó wá kù kìí ṣe ẹyin yẹn tó bá ti wá tutù kó wá gbé yẹn nìkọ̀ọ̀kan lẹ́yìn tó bá ti wá gbé yẹn tán kó a máa jù sẹ́nu kò ní mú omi tó fi jẹ tán a máa jù ẹyin sẹ́nu nìkọ̀ọ̀kan tó máa fi jẹmẹ a ti ṣàdúrà sí omi mú àṣírí ọlọ́run ló gbé ẹyin láṣìírí tó fi dùrò máa jẹ èmi lágbájá ọmọ lágbájá tọ́sẹ̀ yìí tó parí àtẹni tí mo mọ̀ àtẹni tí mo mọ̀ kó wá sí ogun kó wá fi ṣe ńlá ni
0: wọ́n fi bò mí láṣìírí
6: kó wá jẹ tán kó wá wó mi àgbọn tẹ̀gbẹ́ kó wá múlé
0: kó bú
6: mi àgbọn bá dẹ̀ yọ ọ́n lò mí làgbà ọ̀fẹ́ nílẹ̀ ọ̀dáyé kó wá mú mi lé lórí tí ò bá gbọ́wọ́ láàrin jọ́kìlí jọ́kìjọ́ kẹta kó wá kọ̀ǹfàmù.
0: ẹ ṣeun mo dúpẹ́ ọ̀dà ẹ ṣe ẹ̀yin àgbẹ̀ fún ipò ilẹ̀ nọ́mbà náà o. Báwo yẹn, olóyè àlejò kun nìkan ló tún kù tí mo rí rẹ̀ kàn ti ń pè. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀, ẹ ṣeun.
7: Dọ́kítọ̀.
0: Mo dúpẹ́ àbá mi, ẹ ṣeun.
7: Ìyá ìjọ ẹ̀dá.
0: Olúwa ṣeun, olúwa lóye. Kódà, àìná kankan nù ẹ̀ rárá ni. Kábíyèsí Elédùmarè. Ìpínlẹ̀ wà ń bẹ̀ tọ́rọ wà nínú sílé kan àì tí ì nẹyọ kan rárá. Tí yóò ní bàjẹ́ bàbá mi.
7: Sẹ́rí mi ò ní ọ̀rọ̀ sọ jù pẹ̀ púpọ̀ ju pé mo mú ẹ jọ pé bára wa dúpẹ́. Àti ìhun àti ẹ̀ ọlọ́run jẹ́ ìyára rẹ̀.
0: Bẹ́ẹ̀ni gan.
7: Dọ́kítọ̀.
0: Bàbá mi.
7: Bí bàbá olùgbà láti sọ ọ́, ẹ sọ̀rọ̀ ẹ dúpẹ́ dúpẹ́ mo bẹ̀rẹ̀ láti aṣọ ní ẹgbẹ́ ìsìn fún ọba nínú òwúrẹ́ ìrìn àjọ̀dá méjèèjì ká máa gbìyànjú àti yẹjú.
0: Tí yóò ní bàjẹ́.
7: Láti bí ìwé mi lọ́jọ́ iwájú bọ́lá ọba sọ. Ṣé rí ọpọ yẹn lẹ́kọ̀ọ́ máa pọ̀ jù. Ẹ mọ̀ ká máa dúpọ̀ ọpọ yẹn gan-an là ń gbẹ́gbẹ́ kókó.
0: Ẹ ṣeun. Àràdá ẹkùn tí ò bá jọjú. Ẹni kólóńgì ni ó dá ti ẹ̀ka wòran. Adániwáyé mo dúpẹ́ o. Mo fi àwọn àgbà tí jàjẹ́ ìwẹ̀ yóò fi ta wá lọ̀rẹ́. Àwọn tí ò jẹ àjẹ tán tí wọn ò jẹ àjẹ fáwọ ò fi ta wá lọ̀rẹ́. Ojú ẹ̀yìn àgbààgbà ṣe mo dúpẹ́. Ọ̀nà méjì lókun tí mo fẹ́ yà sí ká tó máa dágbé lórí ètò fún ti tààrọ̀ yìí. Àkọ́kọ́ ni nípa ọ̀rọ̀ ìwé ìrìn àjò ẹ̀dá tí wọ̀ náà ti ń gbọ́. Ẹni tó bá sọ pé òwò ò tẹ́rù wọn bá tó fẹ́ fi tanná ló mú. Ìyá gbàgbé ẹ̀ mú tò sì kúrò. Jẹ́ ń pa gbólóhùn yẹn dà. Ìyá á mú tẹ̀gàn kúrò. Ìwé ìrìn àjò ẹ̀dá ìkíní àti ìkejì. Ogun ayérayé. Dákun fi tẹ̀gàn kun. Ìwé ìrìn àjò ẹ̀dá ìkíní àti ìkejì. Ogun ayérayé ni wọ́n. Then if that should be the case, then let's go. Méjì làbá mọ̀tẹ́dà ó kò nu ayé. Àwọn kan ò kábàámọ̀ pé kálémi náà mọ̀ ni. Ìbá sì ṣe bí àwọn akẹgbẹ́ mi. Ìbá ti pa kítí mọ́lẹ̀ kémi náà ó bá wọn ràwé yẹn kí n ní lọ́wọ́ àti kíní àti kejì. Àwọn kan ò kábàámọ̀ pé káláwọn mọ̀ ni. Káwọn ó ra bíi 15 sínú ilé gan. Àṣé bí ó ṣe padà dàrẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè ní lúpọ̀nà ọmọ tìjáni àwo mọ̀ wọ́n rí. Ṣùgbọ́n live program. Níbi tára Ọ̀yọ́ ó ti pè tí wọ́n ó pè láti sẹ́yìn. Ó pè láti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti pè nípínlẹ̀ Èkó láàárọ̀ yìí lẹ́nu alẹ́ yìí sáàárọ̀ yìí. Lórí ètò yìí. Káàkiri àgbà ńlá yẹn ni wọ́n fi ń gbọ́ wa. Ó ti kí àwọn ará Amẹ́ríkà tó wà lójú òpó. UK wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ìwé yìí lọ́wọ́ tí wọ́n sì ń confirm ẹ̀. Fìgbàgbọ́ tiẹ̀ náà dọ́là má fi tí pera bá rẹ̀. Ìwò yẹn bá tán lẹ̀ yóò padà dùn ẹ́. Ohun tó kùn tá wà ń dúró dè ní ká máa dúpẹ́ lókùn. Àjọyọ̀ lókùn tá a fẹ́ máa ṣe. Má ń sọ gbólóhùn kan tẹ́lẹ̀ pé nínú ìrìn àjò ẹ̀dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń ṣẹ̀sùn tó dúró àwọn tó ń bẹ ń platform. Ogun lémi dé lọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀. Ayọ̀ àti ìdùnnú kọ́ lè mú ìfijọ́yìn wa. Wàhálà kan tàbí ìpènijà kan ló le dáàrin wa. Ṣùgbọ́n látọdún méjì sẹ́yìn. Olúwa ò ṣe é. Àwọn nọ́mbà tó lè pè sí rèé. Àwọn àyè tó lè ti ríwèé wa rà rèé. Tààrà tilẹ̀ bá ti mọ́ máa bọ̀ nílé iṣẹ́ Lágelú FM. Ibì kan náà ló wà àti Splash FM. Ilé iṣẹ́ yìí ń bẹ ní fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Níbi kíbi Sade Challenge. Bèrè pé bo ni di odò wà. Ọ̀kadà múrí márùn-ún ni ó gbé ẹ. Láti di odò déwájú ilé iṣẹ́ wa. Bá ti dọ́dọ̀ àwọn security ibi tó ti rí ìwọ̀n aṣàlàyé ẹ̀ fún. Wàá kọ nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí sílẹ̀. Àwọn tó lè bẹ gẹ́ẹ̀tì wéré. Pè nọ́mbà àkọ́kọ́. 080-5418-7981. 080-5418-7981. Jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí. Ó kọ olúwa mẹ́. 080-5418-7981. Ń bọ̀ lórí ẹlẹ́. Hello.
8: Fúyà nìkan ni wọ́n ṣe nìkan lóore.
7: ọmọ wa kan èmi lọ ìlú Abẹ́òkúta láìpẹ́ ọmọ wa kan wà ń bọ̀ àtọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀ jáfa lọ́wọ́ padà tó ìjọba àwọn náà ní àwọn ọmọ kọjá àwọn náà ní kí ni kí ni gbé ní yín dọ̀tí wọ́n àgbẹ̀ kú jẹ gbé òkùnkùn mùsùlùmí ọjọ́ ẹ̀fà lọ mùsùlùmí di orú.
0: Ẹ̀kọ́ wa wù ú tó wá fẹ́ rí ká gbọ́.
7: Wọ́n ní dádì tó wà nínú ìwé tó ń sọ yẹn ni. Ọkàn mi wá balẹ̀ díẹ̀ mọ́lẹ́ tí yàn yàgbẹ́ ẹ̀dá. Ó ní ẹ̀bùn kan lọ Ìbàdàn ó wá bóun ra ìwé wa. Ọjọ́ ti ọdún àkọ́kọ́ tá a ṣe.
0: Tá a ṣe yẹn bẹ́ẹ̀ ni.
7: Ó wá ní ẹnìkan tí ń bá ìṣòro kan wá sọ́dọ̀ ìní ńlá ìṣòro yẹn. Òun wá wo inú ìwé yẹn òun ṣe é. Òun tó mú kejì òun ṣe é. Bàtú wọn ṣe lẹ́ẹ̀kẹta wọ́n wá ra plasma tẹlifíṣàn láńlá wá fún un.
0: Ọgbẹ́ plasma wàá ka mọ́lé.
7: Gbogbo wọn gbà ó jẹ́ bí àwọn ọmọ kékeré àfáàní. Ó wá ṣàgbà èmi sì ní mo nílò chínjì kan bí mo lọ. Bàbá ṣé ẹ mọ nọ́mbà yìí lórí mo lé ìrìn gan mo mọ̀ jù lẹ́yìn ikọ̀ ìyá mi àká ní nọ́mbà mi lókè. Bàbá ń pè lérí ó fún mi ní ohun tó jọjú.
0: Tìyín ò ní bàjẹ́. Ọkàn tún rèé.
7: Wọ́n á fún ní nọ́mbà mi. Tó bá ti fẹ́ ṣe ẹgbẹ́ ìwé tó bá ronú tó kò pè mí. Ọmọ ohun tó kò pè mí lónìí ta ní àná ta kò dánú kọjá yìí.
0: Lójú àlàmí ń sì.
7: Ẹ pa àwọn àgbà tẹ bá nọ́mbà tẹ wọ́n lọ́wọ́ wọn ò ní karamọ́ yín. Mo ní gàgà yín òwe kò yí mi. A ṣàlàyé ẹ̀ fún yín ni. Mo tẹ ìrànlọ́wọ́ tí ẹ lè ṣe fún wa ni pé kí wo yẹn ká máa ṣe bí 1,000 lóṣù kọ̀ọ̀kan. Ìrúbọ̀jù bẹ́ẹ̀ lọ bàbá. Wọ́n ti mú ìlọ ilẹ̀ elédè kejì.
0: Bẹ́ẹ̀ni.
7: Nílùú pé wọ́n fi ti mú kúrọ́ọ̀sì Nàìjíríà tí wọ́n sì tán ń pè wá. Bàbá kíní báyìí ó lè mi àwọn ọmọ bá ti fi nǹkan ránṣẹ́ bẹ́ẹ̀ bá ti lè lélẹ̀ ó ní bẹ́ẹ̀ bí táwọn wà wọ́n ní ọ parí. Ọ parí. Ìwé ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún wa ni pé ká máa gbọ́ láti inú ìwé yẹn pé eléyìí mi ò yà sí táìmù yẹn mọ́ púpọ̀.
0: Bẹ́ẹ̀ni.
7: Ẹni bá ṣe gbọ̀nsẹ̀ tó kún báàfù tó bá bì yóò kàn dúrọ́ọ̀mù.
0: Tí yóò ní bàjẹ́ ó kú àgbà. Olóyè gbọ́ ara ọmọ Adeleke mo dúpẹ́ o. 08054187981 àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì 08055471669 08055471669 08055471669 ẹlẹ́ẹ̀kẹta rèé.
8: 091-33-21-3057
0: lẹ́ẹ̀kan sí.
8: 091-33-21-3057
0: tó lùpọ̀nà ọmọ tìjà lọ́gbọ̀n ẹ̀yàwó ẹ̀ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yẹn ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúró tí ẹ̀kú tẹ̀lé ẹ̀kọ́ àfọwọ́mọnìyàn ẹ̀ṣẹ̀ ẹ̀kú kó lè da ẹ̀kú tún orí ilẹ̀ ọlọ́run ṣe. Gbogbo ohun tọ́ládá ni wáyé fún yín pátá lè fi ràn ọmọ aráàyè lọ́wọ́. Ẹ ní gbé ọmọgbìn. Ẹ ní dẹrù àrùká. Wàhálà ò ní kangun sí yín. Ọlá àbàtà lè mú kódò ṣàn lábàbà ọmọ ló mú kọ́ mú yàn. Elédùnmarè mo dúpẹ́ o. Fámi dá ìṣọ́ àtààbò tó nípọn bo àwọn àgbà mi o. Tí o lórí ìlú pọ̀nà ọmọ tìjáni àti gbogbo àwọn ikọ̀ mi látòkèdélẹ̀ àti inú ilé ẹnìkọ̀ọ̀kan wa àtọ̀nà wa. Kan ò gbọdọ̀ ṣe wa o. Elédùnmarè má fa burú ṣe wa má fi ṣẹ̀mí wa o. Pọ̀pọ̀lọpọ̀ ò ní ṣerú ẹ̀ mọ́ ni. Bájọ ọmọ aráyé ó fi wá pàtàbù lórí ilẹ̀. A ṣe yìí láì gbowó láì gbobì mo tún sọ ọ́. Láì gbowó tojú ìwé tàbí tẹ̀yìn ìwé. A ṣe láti fi ta ọmọ aráyé lọ rẹ̀. A gbọ́dọ̀ kábàámọ̀ àbò lẹ́yìn. Èyí láà máa fi dágbére fún tòní. Ọyá ìyá ọmọ ìbẹ̀rẹ̀ sí máa dágbére ìjálòlé ìjálòlé.
9: Tọ́ ẹ̀yìn aráalé kò ní jù báyìí lọ fún ti tòní. Aṣọ́pamọ́ aṣípápàpá ni tọ̀sẹ̀ tó ń bọ̀ àfàbalẹ̀ ṣe ni ẹ̀ní bínú náà nítorí àsìkò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Aisha Opeyemi Aisha
0: pápápá.
9: Ó tún fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ ire ayọ̀ tàtà àlàáfíà lèmi àti yín ò fi pàdé. Ó dàbọ̀.
0: Àyá.
8: Tọ́ títí ojú mi ò tásùmọ̀ pàdé wa ẹ̀yìn láwọn báwa láwọn bọ̀ ní kàmùkàmùkù ní kàmùkù.